0: kankan wà ní orílẹ̀-èdè yìí níbi tí ọlọ́run bá tẹ̀dó sí bí òkè tí iṣẹ́ ìyanu àti àgbàrí àmì àdúrà ti ń ṣẹlẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ ìjọ Fruit of Life Evangelical Ministry ni mò ń sọ nípa ẹ LEM ó wà ní number 16 B pipeline ṣáájú Bello bus stop àgbàdo òkè àró gbogbo ọjọ́ Wednesday Thursday àti Friday ọ̀sẹ̀ kejì nínú oṣù ni wọ́n gbé ètò ìṣòro àdúrà ọlọ́jọ́ mẹ́ta kan kalẹ̀ nínú ilé ìjọsìn wọn ni ó bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àṣálẹ́ níbi tí iná àdúrà tó fẹjú kẹ́kẹ́ ni tó jẹ́ pé gbogbo tó bá gbani dé bẹ̀ báyìí yóò sì di ohun àmúpìtàn lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ náà máa bọ̀ kí o wá jẹ́rìí sí agbára ọlọ́run ọba ni nínú ìṣòro ọlọ́jọ́ mẹ́ta yìí ni ó àṣálẹ̀ fọ́ọ̀lù àti sáíláàsì wọn náà tún máa ń wáyé ní orí òkè agbára ọ̀gá ògo olúke lisa ìjókòó ògùn state ní gbogbo ọjọ́ Thursday tó bá gbẹ̀yìn nínú oṣù ni ìbẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àṣálẹ́ ẹni tí ọlọ́run bá ń lò fún àgbàrí àmì àdúrà àti iṣẹ́ ìyanu ní orí òkè ni dr rita arinola titus fún àdúrà àti ìgbani ní ìmọ̀ràn ìwọ náà lè pè sórí 00289420444 tàbí 070318584851 ìjọ Fruit of Life Evangelical Ministry ló ń sọ pé pẹ̀lú àdúrà ohun gbogbo yìí ò ní ṣíṣe and you are blessed in Jesus.
1: Ogo ni fún wa ba lókè ọrun èní ni ọjọ́ kẹwàá ọ̀sẹ̀ ilẹ̀ kántà ta fẹ́ mú in 13-14-15 à ń pè yín ó porúkọ Jésù ọlọ́run ẹ̀rù ti Jọ́dánì padà sẹ́yìn bí ìjẹ́jọ́ ogun aninilára ògo mi ogun ṣó fẹ́ jù mí lọ ni ṣó fẹ́ dorí àpẹ́sìnì ṣẹ̀rùbà wọn kan padà lẹ́yìn mi. When the desirable is not available, the available is going to be undesirable. According any word I said, when the desirable is not available, the available is going to be undesirable. Apada buburu o mani debao. Olorun eru ti ohun re fagi kedari. Fa emi ele to pon aye mi loju to pon ise ranse mi faya. Oluwa ni Oluwa mi bi ipin mi ba wa lara won ti fi ya je mi. Ti ipin mi ba wa lara won ko tun sokuka ogun. Ataye robi agogo fi anu tu ipin mi se. Àwọn obìnrin 15 ló ní ọkùnrin 25 wa gba orí rẹ mú. Olúwa tí ìpín mi bá wà lára ohun tí ń fi ìyá jẹ mí. Olúwa tí ìpín mi bá wà lára ohun tó ṣokùnfà ogun wọnú ayé mi gbéyàwó mi. Atáyé rọ bí agogo fi àánú túṣe. Ọba Kábí Káúlà ló fẹ́ túwìtì ayé àwọn kankan. Ọba Elétò wà pé bí Èkìtì Ètòlò ayé àti ọ̀run wá tú ayé mi tò. Èkìtì àyìnjá mi ètò lo sí òye ètò lo ọkùnrin ó fẹ́ ẹni tó máa wà fóun nínú marriage you have to polish your brain. Mary Kay tó ń polish ojú your husband need your brain he need you for that vision. Foundation Mary Kay expression week ìyẹn kọ́ lókùnrin yẹn need you.

0: ọba ọlọ́run lè ní ọlọ́run sáyọ́nì ọlọ́run àgbáyé ìwọ la képe lọ́jọ́ òní awólẹ̀ ní abẹ́ ẹsẹ̀ wa fún ògo yín bàbá ẹgbẹ́gbẹ́ àti ẹ̀bẹ́ wa o ọlẹ́nikẹ́ni tó bá képe orúkọ olúwa láògbàlà orúkọ rẹ la képe lónìí ẹ̀ṣiṣẹ́ ìgbàlà nínú ayé wa ogunkogun tó lè dìde sí wa ẹ palẹ̀ ogun náà mọ́ ọwọ́ ọ̀tá lára kó gbẹ dànù ẹni tí ó wà nínú ọkọ̀ ayé wa èyí tó fọgun wọnú ọkọ̀ ayé wa bí ẹ ti jo jóná sínú omi ẹjú sínú omi ẹyà wá ya ìṣòro ẹyà wá ya ìdààmú ẹ fi ọ̀nà hàn wá ẹ fi àyè gbà wá ẹ sọ wá di aṣẹ́gun ẹ mú ọkàn wa balẹ̀ ẹ mú ayọ̀ wa kún ayé tí a wá yìí jẹ́ kó dára fún wa gbogbo ìjì ayé wa kó dákẹ́ rọ́rọ́ ká rọ̀nà lọ o kárí gbámú kí ọkàn wa kó balẹ̀ jésù olúwa wa lónìí a ó bá wa sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ tún sọ wípé pàṣẹ fún òkè ayé rẹ yóò di pẹ̀tẹ́lẹ̀ that is direct your mountain to become lowland speak the word of faith so that your mountain shall become lowland kí a tún tẹ̀síwájú kí ni ìwé mark orí kọkànlá ẹsẹ̀ 22:23 kí ló wí.
1: Jésù sì dáhùn ó sì wí fún wọn pé ẹní ìgbàgbọ́ sí ọlọ́run lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí kí ó sì bọ́ sínú òkun tí kò bá sì sí iyèméjì ní ọkàn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò rí bẹ́ẹ̀ fún.
0: Kí ni òkè? Òkè jẹ́ ìṣòro, òkè jẹ́ ìpèníjà, ó jẹ́ àìbẹ̀lẹ̀ ọkàn, ó jẹ́ àìlówó lọ́wọ́, ó jẹ́ àìríjẹ tàbí àrimu, ó jẹ́ àláya tàbí àìlọ́kọ, ó jẹ́ àìsàn nínú ayé ènìyàn, ó jẹ́ àìrọ́mọbí, ó jẹ́ àríṣẹ́ṣe, ó jẹ́ ìpọ̀njú tàbí wàhálà, ó jẹ́ ìpèníjà tó wà nínú ayé ènìyàn. Àwọn òkè nìyẹn. Mo sì gbàdúrà fún ọ gbogbo òkè tó lè wà nínú ayé rẹ lórúkọ Jésù lónìí á di pẹ̀tẹ́lẹ̀. Gbogbo ohun wọ̀nyí tí a ń pè ní òkè yìí ó jẹ́ iṣẹ́ ọwọ́ sàtánì. Ìpinnu Ọlọ́run fún gbogbo ènìyàn ni pé kí a ṣe rere kí a sì wà ní àlàáfíà. Yohánu 3:2. Nígbà tí Ọlọ́run dá ènìyàn sí ayé, Bíbélì sọ fún wa ní Genesis 1:31 wípé gbogbo ohun tí Ọlọ́run dá pé dáradára ni. Ní mímọ̀ àti ní àìmọ̀ ìṣòro tàbí òkè ó wọnú ayé ènìyàn. Ẹlòmíràn òun fúnra rẹ ló fa ìṣòro wọnú ayé rẹ. Ẹlòmíràn kẹ̀lé láìmọ̀ ọ̀tá kan wo títí pé kán gbé ìṣòro wọnú ayé rẹ ni. Mo gbàdúrà gbogbo ìṣòro tó wọnú ayé rẹ ní mímọ̀ láìmọ̀ lórúkọ Jésù olúwa báwí. Ọlọ́run nìkan ló lè bá ìṣòro tàbí òkè ayé ènìyàn wí, òun nìkan ló lè jáde. Dávidì sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo ṣùgbọ́n Ọlọ́run gbà á. Psalm 34:19. Èyí ni pé gbogbo àwọn ìṣòro àti ìpèníjà wọ̀nyí Ọlọ́run nìkan ló lè gbà á. Ìwọ tó ń gbọ́ mi má ṣe bẹ̀rù òkè ayé rẹ. Bí ìwọ bá gbàgbọ́ Bíbélì ní ìwọ yóò rí ògo Ọlọ́run. Pẹ̀lú ìgbàgbọ́ bí o bá bá òkè wí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ yẹn ti sọ òkè á di pẹ̀tẹ́lẹ̀. Fún àpẹẹrẹ òkè tó wà nínú ayé Hana òun ni àìrọ́mọbí ó yẹ àgàn. Sara náà yẹ àgàn. Jébẹ́sì ìṣòro òkè tó wà nínú ayé rẹ ni ìpọ́njú àti òṣì. Wọ́n ní gbogbo ọmọ tí òbí rẹ̀ bí wọ́n wà láláìlọ́lá. Èyí ni pé wọn ò rí tí wọ́n ṣe wọn rógo wọn lò. Ṣùgbọ́n Jébẹ́sì gbàdúrà nípasẹ̀ àdúrà Ọlọ́run yí ìpọ́njú padà sí rere àti àtúnṣe ayé rẹ̀. Ọlọ́run bùkún ó sọ àgbègbè rẹ̀ dínlá. Mo gbàdúrà gbogbo òkè àbí ìṣòro tí ń bá ayé rẹ̀ jagun lórúkọ Jésù olúwa máa fòpin sí. Ìṣòro ayé Jésẹ́fù ni àwọn ará ilé rẹ̀. Àwọn arákùnrin rẹ̀ rí Jésẹ́fù wọ́n ní aláàlá níbọ̀ ẹ̀jẹ̀ kí a pa. Ẹni tó sọ pé òun máa pa ọ lónìí lórúkọ Jésù ó máa pa ara ẹ̀. Ọ̀tá tó lóun fẹ́ ṣe ọ níbi ó máa ṣera ẹ̀ níbi. Ẹ wo Mọ́sè àtọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n dé iwájú òkun pupa ogun Fáráò wà lẹ́yìn. Ọba tó la ọ̀nà níbi tí ọ̀nà kò sí ó lànà fún wọn wọ́n rọ̀nà lọ. Olúwa pàṣẹ fún Mọ́sè kó na ọwọ́ rẹ̀ sí òkun òkun pínyà níwájú wọn. Mo gbàdúrà ìwọ tí ó sọ pé ohun gbogbo ti parí tí ò rọ̀nà àbáyọ Olúwa máa lànà fún ọ lónìí. Ọba tó pín òkun pa níyà níwájú Mọ́sè àtọmọ Ísírẹ́lì òkun pupa ayé rẹ̀ ọ̀run pín níyà. Elija nigba to wa ni waju awon woli bali awon woli bali nbura muram sugbon nitori ipenija ye oluwa ran Elija lowo awon woli bali pe olorun won o da won lohun sugbon Elija pe olorun oni oni to ba pe olorun ina ti na ba sokale sori ebo re ohun ni olorun na nigba ti Elija pe olorun won lo po okuta mejila gagaba ya sel mejila o tun pepe na se o wa pe olorun olorun fi na ati ara dawun adura olorun fi na dawun adura na awon woli bali olorun doju si won mo gbadura awon abinuku re awon ota re ti won wo to wo pe ona wo lo ma gbayo iyanu la olorun ma fi doju si won
2: amen
0: iyanu bi na bi ara o ma sokale sinu aye re
2: amen
0: olorun ma fi doju ti ota re
2: amen
0: obinrin onisu eje oke aye re ni su eje odun mejila bibeli so wipe awon woli eke awon adanse won ti gba gbogbo ti oni sugbon o ba jesu pade oke aye re di petele mo si gbadura aisan ti afojuri aisan ti afojuri eyi to ndamu re loruko jesu oruko na to gori gbogbo ruko o ma ba aisan na we bibeli ni ayawe o pa awon alejo Oluwa fi iberu jade ni bi ko lo fi won mo pase iwo to wa ni hospital abi iwo ti asan kan tabi ekeji nse to le ba ina miran so oro olorun loni o wonu aye re o pin isoro na ni ya bati mi afoju awon eniyan ti sori tinu tori be le awon apostle se bere pe se ranse yi lo desa aba awon obi re jesu ni ka le yin olorun logo ni mo gbadura fi iwo to npo mi loni ipinija to nla koja yen a ma yin olorun logo lori e Isele ayo ta ma fi yin Olorun logo ma sele loruko Jesu.
2: Amen.
0: Alagbe to wa ni temple daradara eyi ti Johanu ati Peteru ti won koja to so pe wura ati fadaka wa ko ni supo nta ni la fun fun Olorun Jesu ti Nazareti be akitere ko si marin. Iwo to n gbo mi wura ati fadaka mi oni sugbon mo ni Jesu mo ni oro Olorun agbara Olorun be ogo Olorun se nbe mo gbadura ohun ti mo ni ni mo so fun o gbogbo ipenija ti n ba aye re fidan loni Oluwa ya oya.
2: Amen.
0: Paul ati Sala ninu itubu Olorun ran angel re o tu won sile iwo ti aye de ni ide mo gbadura loruko Jesu agbara Olorun loni o tu o sile.
2: Amen.
0: Ewo Hesikaya oba ara woli asaya si pe ko pale ile re mo nitori pe yoku iran to ga ju laye niyan ka jise fun eniyan pe yoku won lo koju re si ogiri o ba Olorun soro Olorun yi ipinu ku pada si iye mo gbadura iwo ti a koruko re fun iku ti ata ile koruko re fun ibanije lodun yi mo gbadura Oluwa fa iwe iku ya niwaju re
2: amen
0: Oluwa fa iwe ibanije ya ku Olorun
2: amen
0: iwo ti a so pe ye ku iku Olorun fojo ko ojo aye re
2: amen
0: Goliath to dide fun David. David bori o segun ni pori eje oga agutan ani tori oro eri mo gbadura gbogbogun to koju re agbara ti wa fi segun Oluwa gbe wo.
2: Amen.
0: Bibeli so fun wa wipe gbogbo agbara tin be Olorun ati le aye ati fun Jesu Jesu ti yi ti yan da agbara na fun awa mo Olorun mo gbadura agbara ti aye re nilo lati lo si ipele to kan agbara na bo lu aye re.
2: Amen.
0: Lati oni lo aye re gba itura Jesu nikan lo le se only Jesus can save oni kan lo le bogun aye re wi oni kan lo le ba isura aye re wi kepe loni bi o ti kepe aye re ma ni atunse
2: amen
0: a ma yi tan aye re pada
2: amen
0: Jesu Oluwa wa
2: amen
1: Jesu ti ba mi so ibanu je dayo

0: lọ́sẹ̀sẹ̀ a ní ìsọjí nínú ìjọ wa tí a pè ní ìsọjí dá ogun dúró ní ọjọ́ Wednesday láti aago mẹ́fà sí aago mẹ́wàá lọ́jọ́ ìsinmi Sunday school ní aago mẹ́jọ lẹ́yìn rẹ̀ á bẹ̀rẹ̀ sìn ọjọ́ ìsinmi ní Royal Location Event Center ní Parafa ní Itokin Road ní ọjọ́ Thursday láti aago mẹ́wàá sí aago méjìlá a ní ètò àdúrà tá a gbé kalẹ̀ tá a pè ní wákàtí àdúrà dídùn mo gbàdúrà bí o ti darapọ̀ mọ́ wa àdúrà máa ṣe ìyanu ayé rẹ̀ aago mi ni 08037040488 àti 08097532100 mo gbàdúrà ìyanu máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ Jésù Olúwa wa.
1: Ìwé mímọ́ Dávidì wípé ohun òun nìwọ yóò máa gbọ́ ní kùkùtù òwúrọ̀. Èyí ló fà á tí ìjọ CNA Church of Zion International Majidun ẹsẹ̀ bí àdúrà iná ẹ̀mí mímọ́ fún wákàtí mẹ́rin aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6-10 a.m. ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ogun dúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ lójúkọrojú ní CNA Church of Zion International 30 Ayé Gbajẹ́jẹ́ Street Majidun ẹsẹ̀ Majidun Òkòròdú.
2: Kò tán síbẹ̀ tó bá dọjọ́ tọ́ ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along Talking Road ní Falafa.
1: Níbi tí ó ti máa pàdé wòlíì awíkòǹkò lójú ọlọ́rọ̀ Prophet Alizin Májẹ̀mú Ògúnbàjò pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan wòlíì ogun ọjọ́ pípẹ́ dì farahàn. Hello 08037040488 08097532100
2: ó yá ní wákàtí àdúrà dídùn.

0: every bone breaks again.
1: Are you ready to

0: àwọn àgbà bọ̀ wọ́n ní ojú kì ń tinú alẹ́ ojú ò ní tìwá lágbára Èdùmàrè òjò kí ọ̀kọ́ paná ìkó lágbára ọlọ́run ayé òní paná ẹ̀ṣọ́ wa o bíbélì náà ní dídé tan ìmọ́lẹ̀ nítorí pé ìmọ́lẹ̀ rẹ ti dé lágbára ọlọ́run ìmọ́lẹ̀ wa yóò máa tàn òkùnkùn ayé kò sì ní borí ẹ̀ ẹ kú ojú wọn lẹẹkan sí o kókó olúwẹ̀rọ ìletò abiodun fọlọ́run ṣọ́ lórúkọ tèmi.
1: kókó olóòlè sá bọ́ọ̀dẹ fẹ̀rẹ̀ ń gbóná fẹ̀lẹ̀fẹ̀lẹ̀ náà ní ọjọ́ sunday ọjọ́ ìsinmi ọjọ́ kẹwàá oṣù karùn-ún ọdún 2026 sátọ́dẹ̀ kìíní ọjọ́ kejìlélógún mùkàhádà 1447 ansúwọ́dún ọdún súnmíwa tó yẹn náà ní ọlọ́run sunday telegraph ní ìgbẹ́yìn àti gbẹ̀lẹ́gbọ̀n.
0: kókó inú wẹ̀rẹ̀ náà ló ń tẹ̀ ẹ́ síwájú wọ́n ti ní ìmọ̀tú ìmọ̀jọ ìmọ̀ ẹni ni kì í dálẹ̀ o ó mọ̀ ní ti ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n kóra wọn jọ tí wọ́n ní báwọn bá fìmọ̀ ṣọ̀kan ó ṣeé ṣe o káwọn fẹ̀yìn ẹgbẹ́ òṣèlú apc jọlẹ̀ ìkọ̀kọ̀ tọ́mọ wọ̀ yọ náà ni wọ́n yọ báyìí o wọ́n ní peter obi àti kwakwanso àwọn ti bá ndc lọ ọ̀yọ́ ni bátikú bá sọ pé òun máa tún gbé àpótí nínú ẹgbẹ́ òṣèlú ti adc ó ṣeé ṣe pé gbogbo wọn náà wí ọwọ́ ààrẹ bọ́lá ahmed tinubu ló máa tún ṣubú sí o.
1: ẹnìkan kì í dàgbà ẹyà jẹ ní jíjẹ láti díje fún ìlẹ́gbẹ̀mọ asòfin ilé wa nàìjíríà ti ẹlẹ́ẹ̀kọkànlá and senator àádọ́rùn-ún 90 and gómìnà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìpínlẹ̀ ibùdó ní ìpínlẹ̀ ọ̀dọ̀ ní ìpínlẹ̀ kánò ní bẹ́ẹ̀ kan náà la gbọ́ pé direct primary ìdìbò abẹ́ni ò ti ṣòṣe náà náà fẹ́ o wọn láwọn ò fẹ́ ti àgbájọ ohun tí a mọ̀ sí kọ̀nsẹ́sọ̀ ní ẹgbẹ́ òṣèlú apc o.
0: wọ́n ní ọ̀kọ̀ọ̀kan làáyọsẹ̀ lẹ́kù ẹbí ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ti èkó bí wọ́n ṣe yan làgbà kádírì ọbáfẹ́mi hamza gẹ́gẹ́ bí ẹni tí ó díje fún ipò gómìnà wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí wá ẹni tí ó ṣe igbákejì ẹ̀ báyìí
1: o. àpábíò pantami chida àgbọ̀ pé àwọn ọgbẹ̀ tí ẹgbẹ́ òṣèlú apc ṣàgbékalẹ̀ rẹ̀ náà wọ́n fẹ́ ṣàyẹ̀wò sáà náà láti fò wọ́n mọ́ o.
0: kókó inú wẹ̀rẹ̀ náà ló ń tẹ̀lé síwájú ẹgbẹ́ mọ̀ pé àjọ efcc tó rí sí ìwà jẹ́bàdùn ní orílẹ̀ wa nàìjíríà wọ́n ní mínísítà tẹ́lẹ̀ rí abilékọ sàdíà wọ́n máa wà lórí ẹ̀sùn owó kan tó lọ bí mílíọ̀nù kan àbọ̀ dọ́là ó dín dẹ̀ $1.3 million.
1: kókó inú wẹ̀rẹ̀ sẹ́gbọ̀rẹ̀ ó ṣe ń tẹ̀síwájú láàárọ̀ ti tòní wọ́n ní ẹ̀ka fún ti ndc fún ti ọ́fíìsì rẹ wọ́n ní tẹ̀lé ẹ̀ sí gúúsù tó sì yẹ pé sẹ́ẹ̀lì àkọ́kọ́ ló ti gbọ́dọ̀ lò bákan náà ẹgbẹ́ òṣèlú sdp àwọn tó mú adébáyọ̀ gẹ́gẹ́ bí ẹni pé díje fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú titi wọn.
0: wọ́n ní orí tó máa ṣupọ̀ kò ní jẹ́ ká láìsàn yé o ó máa ní ti ọ̀rọ̀ àwọn àgbààgbà ń sá fúlàní tí a mọ̀ sí àríwá consultative forum wọ́n ní ìjàpá kátá tó ń lọ láàrin wọn kò ní jẹ́ kí ìmọ̀wọ́ ṣọ̀kan o láti rí pé ọmọ àríwá ló tún di ààrẹ lọ́dún 2027.
1: ọgbọ́n àti rírá tí alákòóso fóònù ilé wa àbújá yẹn sọ wíkẹ́ tó yẹpá tó dá pẹ̀lú jọ́kà tiwọn fùbárà chinda làgbọ́pá tó wẹ̀ láwẹ̀ àwẹ̀mọ́ láti fún ti po fún inú ẹgbẹ́ òṣèlú apc fún ìdìbò abẹ́nú o.
0: wọ́n ní ojú tí ó ròyìn ogun ò ní kú ẹ̀dá tí ó lágbá ẹni kò ní táwọn náà ẹ̀jẹ̀ mọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ká jòbọ̀ láti south africa wọ́n ròyìn wọ́n fi ti o ohun tójú wọn rí torí pé ojú ẹni máa là á yọnu.
1: kò sí ohun tó nímọ̀lẹ̀ tí ò lópin ìpẹ̀pọ̀ àjọ kàgbọ́ arẹ́jọ́pọ̀ gbọ́dọ̀ mọ̀ àgbẹ̀ lórí àwọn ẹṣin ọ̀kọ́ kújẹ́ ọ̀jà agbádùn ní àgbáláyé ǹjẹ́ ajá àkọmọlá rúrú ìbádùn ó sì pàdé pàtàkì pẹ̀lú gbákejì us o.
0: wọ́n ní oore lórí wọ́tọ̀ ajé fúlápítẹ́ tí í ṣe yẹ̀yẹ́ àdán tó ń fojú sùgbẹ́rẹ̀ ọmọ wọn ní kó kara.
1: ǹjẹ́ ajá àkọmọlá rúrú ìbádùn ó sì pàdé pàtàkì pẹ̀lú gbákejì us o.
0: wọ́n ní oore lórí wọ́tọ̀ ajé fúlápítẹ́ tí í ṣe yẹ̀yẹ́ àdán tó ń fojú sùgbẹ́rẹ̀ ọmọ wọn ní kó kara lẹ̀ bọ́ ni kó ṣe o bàbá ṣe ni lóore oore náà láà fi sẹ̀sọ oore o. àwọn ìjọba ìpínlẹ̀ èkìtì àti olùgbé ìpínlẹ̀ èkìtì wọ́n ní lórí àwọn iṣẹ́ àkànṣe tí ààrẹ bọ́lá ahmed tinubu ń ṣe ní ìpínlẹ̀ èkìtì wọ́n ní ìbò làwọn máa fi sẹ̀sọ gbogbo ìpínlẹ̀ èkìtì ìbò àwọn wuyì fún ààrẹ bọ́lá ahmed tinubu.
1: àṣẹṣẹ kúrò ní ipò gẹ́gẹ́ bí akọ̀wé alukoro ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ èkó mọ́gàjì.

0: ẹ yẹ ọlàdẹ jọ náà tún jáde tán o ọlọ́run náà fẹ́ díje láti lọ sílé ìpẹ́sùn ilẹ̀ wa nàìjíríà láti ṣojú ẹkùn mo sì constituency 2 ẹkùn kejì ní ìlú ṣe.
1: Wọ́n ní ìwọ ló lọ̀rọ̀ máa sá lọ ọlọ́run ló fọ̀rọ̀ sí ẹlẹ́nu. Ó mọ ìtì ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC. Àwọn ni wọ́n ń sọ ẹgbẹ́ alátakò tí wọ́n rò pé eléyìí alátakò eléyìí ò ṣe alátakò. Ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní sẹ́yàrí PDP gangan ni ẹgbẹ́ alátakò táwọn rí pé ó ń takò. Sẹ́yàrí NDC àti ADC àwọn yẹn sì ń bára wọn jà náà wọn ò tí mọ tí wọ́n fẹ́ ṣe àti ẹ̀rẹ́ àwọn yẹn gẹ́gẹ́ bí alátakò.
0: Bí ó jẹ́ bí n gbọ́dọ̀ kú bí alága ACM lọ́jọ́ pọ́dúmọ̀ wọ́n ń ṣe tán láti kú ònípò. Níwọ̀n ọba ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé bílíọ̀nù mẹ́ta ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ ṣùgbọ́n tó mọ̀ pé irọ́ pátápátá ni àpamọ́ tó wá jẹ́ pé wọ́n á sọ̀rọ̀ tó tọ̀rọ̀ náà tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ wọ́n kàn fi pòwó sílẹ̀ o.
1: Àwọn àgbàbọ̀ wọn ní ṣàgó kí n ṣẹgbẹ́ oníbọn àṣòótọ́ lọ̀rọ̀ yìí ó máa fìdí múlẹ̀ ní ìpínlẹ̀ ti Bọ̀ọ̀nù ní ìlú Maiduguri nígbà tí ààrá sọ tó pa ọlọ́pàá méjì tó ń bẹ lẹ́nu iṣẹ́ o.
0: Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣẹ́ yìí Mákindé ó ní ẹ̀tọ́sójú kan pọ́lẹ́ ó bí ọ̀ṣẹ́ ọba àbàgbà ìgbọ́ràn rẹ̀ rẹ̀ ní bá ṣe rí inú ẹgbẹ́ òṣèlú PDP ìṣọ̀kan náà lọ́nà àbáyọ.
1: Wọ́n ní ohun tá ò bá fẹ́ kó bàjẹ́ ojú làmútò látàrí ìṣòro tó ń kojú ètò ààbò nípínlẹ̀ Benue wọ́n ní gbogbo ìwakùsà kó sì rọdò kó lọ momi náà.
0: Èyí tí fọ́kọ́mọ yọ fún àfèrè tánlẹ̀ ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ilẹ̀ wa Nàìjíríà náà lọ́bì lọ́kọ̀kọ̀ wípé ẹ̀yìn ọ́fíìsì fún olóṣèlú yìí àná àfẹ́ wọbẹ̀ kí lórúkọ ní ẹsẹsẹ àjẹgbọ.
1: Wọ́n ní ọjọ́ olẹ̀dá ó sinmi ogun ọ̀tẹ̀ nílé ọ̀tẹ̀ lájọ̀ ọ̀tẹ̀ níbi gbogbo. Ẹ̀jẹ̀ mọ̀ pé àwọn tó tún jẹ́ apò ògùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n máa ń japa bí wọ́n ṣe ń japa tí wọ́n fàyè lẹ̀ fáwọn pé wọn ò mọṣẹ́ wọn ò kọ́ṣẹ́ yọjú tó sì jẹ́ pé ayédèrú ògùn olùgbòrùpá báyìí.
0: Ọgbọ́lọ́gbọ́ ojú ògùn ni olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú ADC Mohammed Ayatuddin Ayatuddin ó ṣèpàdé pàtàkì pẹ̀lú ààrẹ nígbà kárí alàgbàgún lọ́dẹ látàrí.
1: Wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé àmì ẹ̀yẹ fáwọn òṣèré oríṣà àgé wáyé lọ́dọ̀ òde yìí èyí tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn tó pé wọ́n jẹ́ ògbóǹtarìgì náà ni wọ́n péjú pé ṣẹ̀ṣibẹ̀ àwọn ọlọ́gbàmì ẹ̀yẹ àwọn yẹ pé wọn ò ráǹfààní láti gbà mẹ́yẹ gbogbo ẹ̀ náà là ń bu ase tí.
0: Àìwò ni tó tó dán ní àgbàlagbà àjàkadì ni o. Àwọn àjọ tó mójútó ìfáfitì ilẹ̀ wa Nàìjíríà wọ́n ṣe ìkìlọ̀ ìfáfitì tí ọba ṣe dáadáa ni pé ẹ rí kókó ojú àwọn.
1: Kò sẹ́ni tí wọ́n àbàjẹ́ tó bá òkè òní dálẹ́jọ́ ẹni ọlọ́ba ṣì ń pa tiẹ̀ mọ́ náà pẹ̀lẹ́ ìyanre o. Owó àwọn àmọ̀tẹ́kù nípínlẹ̀ ti Òǹdó ó tẹ àwọn afẹ̀míṣòfò tó jẹ́ afurasí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀.
0: Alákòóso fún káràkátà ní ìpínlẹ̀ Èkó àti Oko àti ìdásísílẹ̀ abilékọ Fọlásadé Ọmọ̀pẹ́ àkíyèsí kan. Ó ní ewé tí ó gbẹ̀kọ́ dúró bí rògbòdì yìí sọ̀rọ̀ tá a bá sọ nípa Òkò ilẹ̀ Adúláwọ̀ wípé Èkó ò ṣe é fọ́rọ́ sẹ́yìn.
1: Tí a bá ń gbọ́ ẹnu òṣè ó mọ ní àwọn òṣèré orítàgé ní orílẹ̀ wa Nàìjíríà àti àwọn amúlùdù tí wọ́n ń bára wọn jà tí wọ́n máa ń sọ fún ọlọ́run ti tòní. Ó dàbíi pé orí ìtàgé ìkọ̀ṣẹ́ ni wọ́n ti máa yanjú ìjàmbá báyìí tí wọ́n tún máa kówó sápò pé gbàmílé tí kì í dolówó. Wọ́n ní ìjà tí àwọn gbajúgbajà máa ń jà tí a mọ̀ sí celebrity boxing. Wọ́n ní ìyábọ̀ Òjó àti Lisa Jorin òun náà ni wọ́n tún wò ọ̀nà fún yànyànyàn báyìí pé káwọn náà kọ́ wá dánra wò lórí pápá.
0: Oníṣègùn òyìnbó oníṣègùn ìbílẹ̀ iṣẹ́ àmúlẹ̀ ṣèyí tó dá wọ̀lẹ̀ ni òníṣẹ́ lọ́wọ́. Wọ́n ti kófìrí ayédèrú oníṣègùn kan tó sì yẹ pé wọ́n fi kóńgò wẹ̀wọ̀ fún níbo ló ti ṣẹlẹ̀ bí ò bá ra jẹ gbọ.
1: Wọ́n ní kò sẹ́ni tí wọ́n àbàjẹ́ tọ́ba òkè òní dálẹ́jọ́ ẹjẹ́ náà bá ṣì ń pa tiẹ̀ mọ́ láàpẹ̀ lé ìyanre o. Wọ́n ní wọ́n ń wá abilékọ Shadia Farouku tó ti jẹ́ mínísà fún ètò ojú àánú ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ń wá ẹni bàbá wọn rí o.
0: Ọmọ ìdẹ̀lẹ̀ kì í dá kó burú kò bàjẹ́ ìjẹ́ ìpínlẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Delta o. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n kó ohun ẹgbẹ́ náà tó yẹ pé wọ́n lọ sí ẹgbẹ́ mi ẹgbẹ́ wo ni wọ́n lọ àjẹkẹ́ ẹgbẹ́ náà láàárọ̀ yìí.
1: Wọ́n ti ń jẹ́ kó dín mọ̀ fún tọ́lọ́rí tẹlẹ́mọ̀ àwọn ọmọ bíbí ìṣẹ̀kiri. Wọ́n láwọn ò ní gbà ọ́ kí àwọn ẹ̀yà míì tí ó wá yá ilẹ̀ lọ́dọ̀ àwọn káwọn fẹ́ di láńlọ́ọ̀dù láwọn lórí o.
0: Àwọn sọ́mẹ́dọ́wọ́ ní agbègbè Abáganiki wọ́n láwọn èèyàn gbà sọ wá fún aṣọ ọdún ilé o. Àwọn tí wọ́n sọ ti pẹ́ o àwọn aṣọ tó fàyà ní ẹ̀kàn kó wá.
1: Wọ́n ní pé ìyàngúyọ́ bọ́ọ̀lù aláta bó bá ń sọ̀kò sáàrin ọjà alọ́rẹ̀ tiẹ̀ o. Ẹjẹ́ mọ̀ pé alàgbà Fani Káyọ̀dé lórí ọ̀rọ̀ tí wọ́n sọ pé àwọn làwọn sọ pé àwọn òfin lede Germany wa ki se pe won le awon ipa won wo pe oro Germany ati tawon ko le yera won kan ma gba lo si South Africa e je mo pe ajo to nja fe tawon Muslim Muric won lawon kifa ni karade leyin boro sere gan lo se so yen.
2: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank airtime and data loan.
3: Olùgbé ìjọba ìbílẹ̀ Fẹ́lẹ́dú RCDA àsìkò ti tó láti wá jẹ̀gbádùn nínú ètò mùdùbúrú ìjọba tiwantiwa tó ń kálé kako lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC bí alága ìjọba ìbílẹ̀ Fẹ́lẹ́dú RCDA Mayor Dr. Olúfẹ́mi Àkànbí Ọ̀kẹ́wo fi ń pe gbogbo olùgbé ìjọba ìbílẹ̀ Fẹ́lẹ́dú RCDA láti wá jàǹfààní ètò owó ìrànwọ́ ọ̀fẹ́ pẹ̀lú ìlànà èyí tí ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu gbé kalẹ̀ lábẹ́ New Hope Agenda àti Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu ọjọ́ Tuesday 12 May 2026 ló máa wáyé o láago mẹ́wàá àárọ̀ níjọba ìbílẹ̀ Fẹ́lẹ́dú RCDA ètò ìrónilágbára fáwọn olókoòwò kéékèèké 100,000 naira fún àwọn 100,000 láti ṣàtìlẹ́yìn fún ètò okòwò wọn oṣooṣù lètò náà yóò máa wáyé bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ láti sáà àkọ́kọ́ nítorí àlékún ti bá owó náà 50,000 naira ní tẹ́lẹ̀ àlékún ti bá báyìí 200,000 naira àwọn 100,000 tó bá gbà lóṣù yìí àwọn míì ni wọ́n gbà lóṣù tó ń bọ̀ bẹ́ẹ̀ náà ni ó sì máa tẹ̀síwájú títí ìṣèjọba Mayor Dr. Olúfẹ́mi Àkànbí Ọ̀kẹ́wo yóò fi tẹnu bepo àwọn arúgbó àwọn máa tẹ́wọ́ gba 10,000 naira fún àwọn arúgbó tó ń lọ síbi 500 àwọn ọ̀dọ́ náà yóò máa tẹ́wọ́ gba 10,000 naira fún àwọn ọ̀dọ́ tó ń lọ síbi 700 kò máa tọ́ síbẹ̀ o àwọn arúgbó àwọn máa tẹ́wọ́ gba ìdí oúnjẹ 3,000 lóṣooṣù bí ó ṣe máa lọ nìyẹn títí ìṣèjọba yóò fi tẹnu bepo mo tètè dé mo ráyọ̀ lẹ́tọ̀ yìí o ó yà lára ọ̀tọ̀ alága ìjọba ìbílẹ̀ Fẹ́lẹ́dú RCDA Mayor Dr. Olúfẹ́mi Àkànbí Ọ̀kẹ́wo tó ń ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ lórí ká máa fọ́n rere rẹ̀ sí etí ìgbẹ́yìn o.
4: Ojúmọ́ bá ti mọ ìfẹsọ̀wọ́pọ̀ gan la bá máa gbọ́. Ọ̀jọ̀gbọ́n agbẹ́dẹ bí o fẹ́ àfijú rédíò àfẹ́dẹ fẹyọ̀. Apàtẹ èdè ó kú fọ́fọ́ agbẹ́dẹ àmọ́ wí ohun tó bá jọra wọn làwà fi níwọ̀n ara wọn níléeṣẹ́ rédíò tiwa àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèlè. Ìfẹ́sọ̀wọ́pọ̀ àmẹ́jẹjẹ 92.9 awalápèdè kínú elédè ó dùn tó bá gbọ́ bó ṣàwùsá labá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ìkásọ dídùn lédè ìgbò. Ọ̀gá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe lédè Yorùbá pọ́n mẹ́lẹ́ níbi ká má fi epo pọyọ̀ nínú èdè gbogbo la fi já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lé sùn lọ́yẹ́ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹ́sọ̀wọ́pọ̀ rédíò àmì jìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní bẹ́ ìfẹ́sọ̀wọ́pọ̀ àmẹ́lẹ̀ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.
5: Ìyànjú lẹ̀dáńgbà kò sọ́jọ́ tá ajé tí ò rẹra o àìsówó lóde ọrọ̀ ajé tí kò bára rẹ ìpèníjẹ́ ètò ààbò a ṣe ọkàn rẹ láàrẹ ọ̀rẹ́ má ro jìnà o má bọkàn jẹ́ bí ẹ̀kún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o àforítì ló lohun gbogbo mú ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú tẹpámọ́ṣẹ́ kí á jìjọ gbé orílẹ̀-èdè yìí dókè àforítì àti ìfaradà la nílò ọjọ́ abárakọ́ láàrin o ọjọ́ abágùn kọ́ là kọ̀run ìsúntẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibù ní àforítì díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè o akẹ́kọ̀ọ́ níwọ oníṣẹ́ ọwọ́ ni ẹ́ oníṣòwò ni ẹ́ òṣìṣẹ́ ìjọba ni ẹ́ ìgbéga ò ti ìlọ ọ̀run wá o tàbí ìwọ oòrùn ọ̀dọ̀ elédùnrà ló ti ń wá ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà Yorùbá nìwọ ni Haúsá ni Igbo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí ẹ̀jẹ̀ ká ní ìfaradà fúnrara wa Bond FM 92.9 ló ní ẹ̀jẹ̀ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè gòkè àgbà.

0: kòkò nú wẹ́rìn náà ló ń tẹ̀ ẹ́ síwájú o nínú wẹ́rìn ti sunday punch tó jáde láàárọ̀ ti tòní wọ́n ní ajá ò ní gbàgbé olóore àgùtò ò ní gbàgbé léèrí bọ̀rọ̀bọ̀rọ̀ ó máa ní ti ọ̀rọ̀ ààrẹ bọ́lá ahmed tinubu gcfr látàrí kíni látàrí àwùjalè tilẹ̀ jẹ̀bú tí baba ṣíwọ́ iṣẹ́ tí baba darapọ̀ mọ́ baba làwọn ìyẹn ọba síkírù káyọ̀dé adétọ̀nà ọ̀gbagbá agbátẹ̀wọlẹ̀ ọmọ anikilaya ṣaagun oṣaagun ṣamúnimúni o wọn ni ní sátidé tó kọjá ìyá náà dé yìí náà ni wọn ṣe ètò ìyẹn ìgbàlejò ìyẹn gbogbogbò lágbára onílẹ̀ yorùbá fún kábíyèsí ọba síkírù adétọ̀nà báwọn ìjẹ̀bú ṣe fẹ́ tí wọ́n ṣe nìyẹn o wọn ní ètò ọ̀hún bí ìgbà téèyàn ń ṣòkú ni o tó ń ṣàṣekágbá òkú gbogbogbò ni wọ́n pè final barrier wọn ni wọ́n ṣe ní dípò dinner stadium yẹn lánàá òde yìí wọn níbẹ̀ ni ààrẹ ti ránṣẹ́ o ìkíni kú oríire fún gbogbo ọmọ ìjẹ̀bú alárẹ̀ fún ti àṣekágbá okun ọba wọn ìyẹn ọba síkírù káyọ̀dé adétọ̀nà ọ̀gbagbá agbátẹ̀wọlẹ̀ o ààrẹ wa ń sọ̀rọ̀ wọn níṣẹ́ rí àwọn ọba alayé àwọn ò lè gbàgbé wọn torí pé ajá àwọn ò jẹ́ gbàgbé olóore àgùtò ò jẹ́ gbàgbé léèrí bọ̀rọ̀bọ̀rọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ ọmọ ọba náà ni bọ́lá ahmed adékúnlé tinubu wọn wá tẹ̀síwájú wọn ni ọmọọba olówó èkó làwọn adékúnlé o gẹ́gẹ́ bó ṣe ń sọ wọn ni ìjọba àpapọ̀ tó ń bẹ lóde yìí ipé àwọn ò máa tẹ̀síwájú láti gbé ìgbésẹ̀ láti ri pé àwọn dáàbò bo àṣà àti ìṣe àtohun àjogúnba wa ìparí ni pé àwọn fún àwọn ọba ní ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí ọba alayé láti ṣe àtúntò láti ri pé àwọn ọba àwọn náà lẹ́nu lọ́rọ̀ nínú ṣíṣe àgbélárugẹ àlàáfíà ìṣọ̀kan àti àwọn nǹkan àjogúnba wa àti láti ri pé ìrẹ́pọ̀ strengthening harmony ó wà láàrin àwọn olùgbé agbègbè wọn àti ríṣi pé ìdàgbàsókè tó lóòrìn ó wà ní gbogbo agbègbè ìgbèríko àti ẹsẹ̀ kùkú gẹ́gẹ́ bí ààrẹ bọ́lá ahmed tinubu nínú iṣẹ́ èyí tí wọ́n rán síbi àṣekágbá ẹyẹ fún aláìlúwà ọba síkírù káàdé adétọ̀ ọ̀gbagbá agbátẹ̀wọlẹ̀ táwọn fiṣẹ́ náà rán gómìnà ti ìpínlẹ̀ ogun ọmọọba dàpọ̀ abiodun.
1: bẹ́ẹ̀ bá sẹ́wọ̀n ọdún máa tọ́ ni kájọ máa sọ̀kò rẹ̀ torí pàdà fi bọ̀lá wọn wá láàárọ̀ yìí ìròyìn olóṣèlú ètò òṣèlú ọmọ kò fún fọ́fọ́ lò wọn níbi tá a bá pè lórí ẹnìkan kì í fi tẹ̀lẹ̀ gbangba làṣọ ta ni káwọn rẹ̀ súnmọ́ ẹgbẹ́ òṣèlú apc ogun ẹ̀fọ́rí bí àṣà àtòjọ lálẹ́ kan kí lọ́ sẹ́nu ẹgbẹ́ òṣèlú apc o wọn ní mo fẹ́ lọ́sàgbà àmọ̀gbọ̀n ẹ lórí pé àwọn òfẹ́ ti àgbájọ ọwọ́ tí a mọ̀ sí kọ̀nsẹ́sọ̀ sí kọ̀nsẹ́sọ̀ wípé ká lọ sórí pápá lò dàrẹ́ẹ̀tì ní ìdìbò abẹ́ lò wọn ní òpin ni wọn sọ lẹ́yìn tá a pé ọ̀gbọ́dọ̀ máa ṣe fáàrí wọn ní ti gbé ìgbìmọ̀ kákalẹ̀ tí wọ́n fún àwọn atọ́jú pé fẹ́ díje fún nǹkan tàbí èkejì wọn tónítóní wọn tá a bá tún ká wo òfin tọ́rọ̀ mọ́ ti ètò ìgbónlẹ̀ wa nàìjíríà abala kejì ní àádọ́rùn-ún bracket 2 wọn ní gbogbo ètò lọ́wọ́ àní sẹpẹsẹpẹ o bí wọn ṣe gbé láàárọ̀ yìí pé àyẹ̀wò àwọn ìgbọ̀n tí wọn gbé kalẹ̀ náà ní ìlú ilẹ̀ wa àbújá kẹ máa gbó kan ní ẹsẹẹsẹ o wípé nìkan kì í dàgbà ẹni jẹ àwọn gómìnà kan tọ́jà pé àwọn náà fẹ́ lọ fún ilé ìgbìmọ̀ asòfin àgbà ńlẹ̀ wa nàìjíríà ẹgbẹ́ òṣèlú apc bí wọn kọ́ wọn ṣe lọ ní ẹsẹẹsẹ láàárọ̀ lórí the nation bákan náà ní telegraph náà tún gbé ìròyìn o wọn ní bẹ́ẹ̀ bá gbàgbé mohammed inua yahya tìpínlẹ̀ gombe maima labuni tìpínlẹ̀ yobe dapò abiodun tìpínlẹ̀ ogun abdulrahman abdulrasaq tìpínlẹ̀ kwara opu sedima tìpínlẹ̀ imo amadu fintiri tìpínlẹ̀ adamawa bala muhammed tìpínlẹ̀ bauchi abdullahi sule tìpínlẹ̀ nasarawa wọn yẹ dípò dúró láì gbàgbé baba galasuru tìpínlẹ̀ borno wọn ní ẹtúfọ àjẹ igbákejì gómìnà ní ìpínlẹ̀ ogun náà tọ́jọ́pọ̀ náà tún fẹ́ lọ fún sẹ́nẹ́tọ̀ ní èdè wa nàìjíríà yẹna himatu salako oyedele wípé òun náà wà ní kalẹ̀ o wọn níbi ètò náà ló ti wà ní sẹpẹsẹpẹ ṣùgbọ́n tá a bá lọ sórí pápá èyí gbé ní ọ̀bájá sọ́mì á sì já sọ́wọ́ ẹnìkan wọn ní gómìnà abiodun yẹ̀dàpọ̀ abiodun wọn ní òun àtàjọ pé ó fi gbàgbàgà náà ní sẹ́tọ̀ gbẹ̀ngà daniel nídìbò kò mẹ́sì ọyọ bákan yẹn fún ti ogun yìí sí o wọn ní fún ti ìpínlẹ̀ gòbè mohammed inua yahya wípé òun ló fi gbàgbàgà pẹ̀lú sẹ́tọ̀ ibrahim alza dakubo wípé ìyẹn débi òdu o gbogbo ìtọ́lá láti wà ní sẹpẹsẹpẹ o lórí wípé ó lọ bí sẹ́nẹ́tọ̀ àádọ́rùn-ún 90 àwọn gómìnà mẹ́sàn-án tó yẹ pé fún ìdìbò kò mẹ́sẹ̀ ọyọ tí a mọ̀ sí dara primary wọn ẹgbẹ́ òṣèlú apc fún ìlú ogun asòfin àgbà ẹlẹ́ẹ̀kọkànlá yóò rọrùn níwọ̀n ìdí nation bá láti wọ ibẹ̀ lórí sunday telegraph ẹ̀ rí i kà.
0: nínú ìwé ìròyìn sunday punch tó jáde láàárọ̀ ọ̀rọ̀ ti tòní wọ́n ní ọ̀rẹ́ kan kítíkítí ìyẹ̀kan kàtàkàtà ń jẹ́ ọ̀rẹ́ kítíkítí bá kọ ní ìyẹ̀kan kàtàkàtà náà ló kú o òde ló máa lọ́mọdé wálé o ó máa ní ti ọ̀rọ̀ sẹ́nétọ̀ tó ń ṣojú ìpínlẹ̀ gombe yẹ ìpínlẹ̀ gombe gombe south senatorial district sẹ́nétọ̀ anthony yaro látàrí pé kíni wọ́n ní ìbò abẹ́lé tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú apc ó ti jẹ́ kí ọba náà fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún sílẹ̀ o wọ́n ní ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ gombe wọ́n ní consenso yẹ làwọn fẹ́ lò pé ìjọ ẹ pé ẹni báyìí la fẹ́ kò nílò bó ń dìbò bí ó ti ẹ̀ dìbò ó ti wọlé ìbò abẹ́lé o yẹn ni wọ́n pè ní consenso o wọ́n nígbà tí wọ́n máa mú ẹni tí ó jẹ́ consenso ọrẹ sẹnétọ yaro ni wọn lọ mú o ìyẹn ọrẹ tí wọn pè ní jerry damara òun náà ni ẹgbẹ òṣèlú apc mú o ní bí yaro bó ṣe sọ pé òun ò ṣẹgbẹ òṣèlú apc mọ nìyẹn o ó ní òde ti lọmọdé òun wálé ó ní ẹgbẹ òṣèlú pdp lòun kúkú wà tẹlẹtẹlẹ ó wá ń bá àwọn alátẹlẹ ẹ sọrọ ó ní kí wọn jọ kí wọn darí jẹ òun ní báyìí òun ti padà sílé o sínú ẹgbẹ òṣèlú pdp olóhun tó ń bá lérò tó ń fi lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú apc nígbà tó jẹ́ pé ẹ̀yin pdp lẹ́fọ́hun ní tíkẹ́ẹ̀tì lẹ́fọ́hun ní ìjókòó tóhun ní nílé ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ bíi sẹ́nétọ̀ tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó lóhun pé bábá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tó ń ṣàkóso lókè wípé a rí àwọn nǹkan ìdàgbàsókè wá sí ẹkùn wa ó nígbà tí òde ti rí bẹ́ẹ̀ tẹ́kọ̀ ti ṣojú mímú báyìí kó yá máa padà wá bọ̀ nílé nítorí pé òde ti lé òun padà sílé o pé ẹjọ́ ẹ gbà òun padà tọwọ́ tẹsẹ̀ o ìpè wọn ò tiẹ̀ wo òun pẹ́ méjì gẹ́gẹ́ bíi sẹ́nétọ̀ tẹ́ pé òun náà ló jókòó láti fóun ní tíkẹ́ẹ̀tì ọwọ́ tó fẹ́ dájà lẹ̀ ọ̀rẹ́ òun jerry damara ni wọ́n lọ fún ní tíkẹ́ẹ̀tì ní báyìí sẹ́nétọ̀ tó ń ṣojú gúúsù gombe anthony yaro ó ti padà sílé sínú ẹgbẹ́ òṣèlú pdp látàrí consenso etí apc ṣe tó sì ń bẹ àwọn alátẹ̀lé ẹ̀ pé ẹ dárí jì mí irú ọ̀tún ní ṣòro lọ́wọ́ òun mọ́.
1: lọ́jọ́ ẹgbẹ́ sáré tẹlifíṣàn àwọn ẹ̀ka tó wọ̀ yẹ lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ o wọn ní bọ́mọdé bá ń gẹ́gi níbo àwọn àgbà lọ́mọbí tọ́jọ́ kó máa wó sí i wípé kátọ̀ sójú kan kó lè bá àwọn òbí ọ̀sẹ̀ o ojú méjì tí bàtà ni ó fìyà jẹ bàtà ta ló ń pàṣàmọ̀ ọ̀rọ̀ yìí gómìnà sèyí mákindé dsn tìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n sọ fún ẹgbẹ́ òsèlú pdp lánàá òde níbi tó yẹ pé àjọjẹ kan ó wáyé ní alẹ́ ọjọ́ friday tó yẹ pé kọjá èèyàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ òsèlú pdp ẹ fi gbà mí kan sọ̀já o láti pẹ́ wà ní ìsọ̀kan o aáwọ̀ tó bá ń lọ inú ẹgbẹ́ òsèlú pdp ẹ̀jẹ̀ ayẹyẹ ẹ̀ ní tùbínú bí ó wá dúpẹ́ lọ́wọ́ gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ fún àbàdàn jẹ́pẹ́ fún o nígbà táwọn jẹ́jẹ́ pọ̀ àǹkálẹ̀ náà náà dúpẹ́ fún pé ó ṣe dáadáa gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní ọlọ́ọ̀ba lẹ jẹ́ ká dúpẹ́ fún ṣùgbọ́n tó lọ́nà ẹgbẹ́ òsèlú pdp ẹ̀dí ṣèjò kẹmọtẹkẹmọjẹ aáwọ̀ tó lọ bẹ́ẹ̀ àwọn èèyàn ka skọ́ o kọ́ mọ́ jẹ́ pé ẹni lọ́wọ́ pọ́nlá nídìbò gbogbo ọdún 2027 ṣe máa kéde lọ́pàá kíyèsí ní sunday telegraph lẹ́sẹ̀ náà kàlàrọ̀ yìí.
0: nínú ìwé sunday telegraph tó jáde láàárọ̀ ti tòní ni àwọn olùgbé ìpínlẹ̀ rivers ẹ ti mọ̀ wọ́n pẹ̀lú orin òṣèlú tọ́tún ti ṣe orin mi o àwọn orin oríṣiríṣi náà ni wọ́n ti ṣe o as it dey sweet us it dey pain them it dey sweet us lónìí wọ́n máa tún ṣe àwọn orin tí wọ́n ní wíkẹ́ o na minister you be fubara o na state governor wíkẹ́ o na minister you be fubara o na state governor tí wọ́n fi àgbà hàn láàrin wíkẹ́ àti fubara o wọ́n ní ìròyìn kan rò pé fubara ó ti gba tíkẹ́ẹ̀tì apc wọ́n sì ti ní ó wẹ̀ ó yẹ kọ̀ọ̀kan ṣùgbọ́n ìròyìn tá tí wọ́n gbọ́ láàárọ̀ ti tòní nínú ìwé ìròyìn sunday punch ó máa ní agbára o ó ní ẹ ti kẹ o wọn ní gómìnà ti ìpínlẹ̀ rivers alàgbà sim fubara wọn ní wọn ò máa rì ní olú-ilé-iṣẹ́ ẹgbẹ́ òṣèlú apc nígbà tí àwọn gómìnà mẹ́rìnlá tí wọ́n sì wà lórí ipò wọn báyìí tí wọ́n ń wá sáà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n lọ sí olú-ilé ẹgbẹ́ òṣèlú apc láti lọ wo ìwé ẹ̀rí wọn bóyá wọ́n wẹ̀ wọ́n yẹ kọ̀ọ̀kan wọn ní wọn ò rí alàgbà sim fubara wọn ní eléyìí ó ti bẹ̀rẹ̀ sí kọ àwọn èèyàn lóminú gẹ́gẹ́ bó ṣe yẹ pé ó ní iye ọjọ́ tí a gbọ́dọ̀ lò kó tó di pé wọ́n dá orúkọ àwọn èèyàn o wọ́n níṣẹ́ ti mọ̀ pé ẹgbẹ́ òṣèlú apc ìlànà méjì tí wọ́n fẹ́ lò òun náà ni ìjọ ẹ tí a mọ̀ sí consenso àbí ẹni bá láyà kó wá wọ́ direct primary bó lọ́mọ ogun wẹ̀yìn ẹ wo wọn ní eléyìí tí wàá ṣe ẹgbẹ́ òṣèlú apc nìkan mọ́ wọn ní òfin ètò ìdìbò ilé wa electoral act 2025 wọn lò lówí bá àwọn o lásìkò tí a wà yìí wọn ní ọjọ́ kẹwàá loni kilode ti fubara ko ti lo sinu olule ise egbe oselu APC won lele o tin ko awon eyan ni ominu pe o dabi pe bi fubara yo sese gomina lekeji ni pile rivers won ni o nko awon eyan lominu papa awon omo bibi pile rivers lo nko lominu ninu were sunday post le wa laro tun
1: koko lo le se bo na lo je po nte si waju o ngbona feri feri yo si mo ti lara tori pe oga na go mo je radio nigeria na ni akoko te yin ku si nte le leyin aricho lo je ka tun le sun wedi mission laaro ti toni nje je mo pe to se se ku ni ipo gege bi aluko ka pe ni akowe aluko ni egbe si ni APC ni ipele eko magaji seye oladejo na ti kede o nipo na se tan lati lo si ni igbasun le wa nigeria lati soju mu si eko keji to si je pe be ko ba soju mu fun awon ofun te ko awon ta sita a je ki gbesi aye re ko ro sobo fun awon olugbe be o ogbe ni aladejo lo je pe o kede oro yi ni ilu mu se ni ko pe ko pe won ko salasi asojola meti nubu lori se ta pe won se ni edo aja pelu reti sodo to ri ni wo pa jeda o to wa fe mi mo re yan si se to ga ni zinuwan ni pe ni ilu mu se ni ko pe ko pe won ko pa salasi asojola meti nubu lori se ta pe won se ni edo aja pelu reti sodo to ri ni wo pa jeda o to wa fe mi mo re yan si se to ga ni zinuwan ni pe wo ti o gbe ko duro bi igodo gi so ta ba so egbe se ni APC agbe egbe na lo je ko won je o lori lo so aje se pe won be mo egbe se ni APC o wa ro gugu awon olugbe to je pe o wa ni ilu mo se wipe o soju daada ni ilu ile wa Abuja pelu iriri ati wipe opolopo ise to je pe o ti se ni lati se aralu ori be gbagbagbe won fi gba pa je alaga council won fi gba pa je alakoso to je pe awon se daada fun awon olugbe ibe o bakan na ogbona ladejo wa je ko mo wipe agbe kale to lori ipo se pa ni o o si se tan lati je pe o soju ni o soju won to se pa awon fito pe won si ta si ta papa jo fito to ro mo ti ona ara oto special status fun ipele ko mo ni okukuru ati won maye dero adile doko to je ko lubu ijoba ti wa ti wa yin de le kokoro won ni asi be la irbani dasi alaga jo ba bile mo si ogbona tubo so arun arun won la ni giloko ka ma mi so re won awon gbe osuru APC won sa le ti leyin fun arapin na o ni won wa leyin ogbede se iye oladejo lori idibo ko mese yo idibo abenu town si ko mese ojo pe o waye ni ojo friday to bo o wa ro bo gbe osuru APC pe gbe kini fowo ti de o igba la mo fowo ti ogire ai refon ta le meji ayan fe won ni o se kini ti an leyin o ko lu je pe yo re kokan la o e to wa je alaga mandate group Abifata Idowu ona je ko dumo pe ogbe ni seye ah wi pe ifoju so re o da lopolopo papa jo te ko to wa labe Seto Ganu Solomon o sa ko jo ogbe na dejo wi pe oloselu elese kokoro to se pe yo si daada ni dibo ko me se yo papa jo ti dibo gugu ba ire odun jojo ti sebo wi pe yo re kokan la ni we Nigeria ti bo ni di nisan ena kala ro ipa to ro se dude fo egbe osise owo
0: ninu wa re Sunday Post to jade laaro to ni won ni e die rana ki so mu ajegbe o ma ni oro ti ajo to ri si iwa jebanu ni olede wa Nigeria Economic and Financial Crimes Commission ESCC ta ma so fun to je minister tele fun oju anu ni olede wa Nigeria ati didola nigba ti sele pajawuri ba sele Shadia Faruku latari kini won ni won wa o lori esun idimolu to si office lo to si mu owo e je ko fi gbagbu kata awon araalu to ni wahala to wo owo na si apo are o je bi ajo ESCC bo se fi si ori opo ayelukara bi ajere won lanode ESCC ti won sapejuwe abileko Shadia Faru won ni omodun mejile ni adota ni 52 years old won ni omo bibi ipile Sanfara ni o won ni address ta won mo mo gbeyin ohun na ni EN008 Opo River, Leba Agulu Street, here off Agulu Street, Maitama, Nolilewa Abuja o. Gege bi won se buwolu atesoje ohun ti won gbe sori ayelukara bi aje, latowo aluko ajo ESCC alagbadele Oyewale o, won ro gbogbo araalu to ba mo kankan nipa Shadia Faruku, ejo e tete tare si ajo ESCC o. Gege bi won se so o, won ni bi igba ti eyan le alemogiri kakakiri, igba re ton ma se wanted. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbé Shadia Faruku sí orí ayélujára bíi ajere o. Wọ́n ní èyí láti sọ fún gbogbo ará ìlú wípé Shadia Umar Faruku tí ẹ̀ ń wo àwòrán ẹ̀ lókè yìí ní àjọ ESCC wọ́n ń wà. Ẹnikẹ́ni tí ó bá bá wa rí kó tètè taari sọ fúnni fún nípa rẹ̀ síwá o. Torí pé ẹ̀sùn tí a fi kàn òun náà ni ìdìmọ̀lù ṣíṣe agbára lò àti kíkówò lù sí àpò gẹ́gẹ́ bí efcc bó ṣe sọ nípa Shadia Umar Farouk tó ti fi gbàgbé jẹ́ mínísítà fún ojú àánú ní orílẹ̀-èdè wa Nàìjíríà.
1: Bá àbáṣọdé rí amẹ́sẹ̀ kò lọ, lójú ẹ́ kiri sọ́dẹ̀ telegraph láàárọ̀ yìí ó lá kíkan jù ní gbogbo sátìlẹ́yìn náà ló pọ̀ o. Wọ́n jẹ́ amúsọ̀ ti kà mọ́jà Abaka gbé wọ́n sì jẹ́ Amẹ́ríkà lọ́rẹ̀ẹ́ lórí àwọn afẹ̀mísùnfọ́n báńdítì tó yẹ pé ọjà gbádùn wọn ní pé pàjọ kàn bá ṣe ń sọ sẹ́ni orílẹ̀-èdè wa jẹ́ náà sọ sẹ́ni òkè òkun. Wọ́n ní bẹ́rù bá wa kọ́ tó bá kọ́ di kan níbìkan tá à ń gbé kà ẹni tó jẹ́ olùfúnni nímọ̀ràn lórí.

0: ìdáàbòbò ilẹ̀ wa Nàìjíríà kan Fọ̀tàmọ́lánú Ribadu wọ́n ti lọ sí ìpàdé pàtàkì pẹ̀lú igbákejì ààrẹ ilẹ̀ Amẹ́ríkà o wọ́n ní Fort Worth fòsìwọ̀n tó náà lọ́wọ́ fi mọ́ o wọ́n ní pàdé oníṣẹ́ dé tó pẹ́ lọ láti ọjọ́ Monday Tuesday Wednesday ọjọ́ kẹrin ọjọ́ karùn ọjọ́ kẹfà fún ìlú ọjọ́ mẹ́ta gbáko lọ́jọ́ pẹ́ fi se ìpàdé pàtàkì náà wọ́n ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àìgbósàrò kọ́ mọ̀ sí làbẹ́ làbẹ́ asọ́gbọ́lá mi ẹ̀ ti wú pé wọ́n gbọ́ sí ọ̀rọ̀ yìí o láti pé ìdáàbòbò orílẹ̀-èdè wa Nàìjíríà ta mẹ́ta ti ní òkè òpin wípé àwọn èsì òkan kú á padà gbàgbé wọn ni kí ìdáàbò wa kó lè máa fò lókè lálá nílẹ̀ wa Nàìjíríà Mọ̀lánú Ribadu ẹ̀kú iṣẹ́ o Sunday Telegraph láti ẹ̀rọ kàlà ọ̀rọ̀ yìí.
1: Kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú wọ́n ní bí ló ń jó bó lè ń jà ẹni ebi ń pọ̀ ní ṣàìsàn tiẹ̀ o. Ó máa ní ọ̀rọ̀ tó máa ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé o báwọn kan ṣe ń jà fún ètò òṣèlú tí wọ́n wá 100 million tó fẹ́ ra tíkẹ́ẹ̀tì báwọn kan ṣe ń ronú wípé àwọn ọjà táwọn fẹ́ kó wá láti China wípé ọrọ̀gùn Amẹ́ríkà àti Iran yìí ó ti ṣàkóbá ọjà náà tí wọn o. Ẹ̀jẹ̀ mọ̀ pé àwọn èèyàn tó jẹ́ pé faraṣe ìtẹ́ pé hòtẹ́ẹ̀lì ni wọ́n máa ń wà àwọn náà máa ń kérora látàrí kìnì wọ́n ní ogun Iran àti Iraq ó ṣeéṣe o kí àpò agbèjò ìdérí géńdé tí àwọn àgbàlagbà lò kó tún gbowó lọ sí òkè o kọ́ndọ̀m ni wọ́n ń pè bẹ́ẹ̀ o ẹ wọ́n ṣe sọ o wọ́n ní kò sí nǹkan tá a ṣe ní Nàìjíríà o títí kan gìtá yín wọ́n ní wọ́n rù wá sí orílẹ̀-èdè yìí ni wọ́n ní ṣe ẹ rí ìdérí géńdé àpò agbèjò yìí wọ́n ní orílẹ̀-èdè tí wọ́n ti ń kó wá ipe orílẹ̀-èdè China náà ni o ẹ wọ́n ṣe sọ dímọ̀ wọ́n ní wàhálà tó wá ń ṣẹlẹ̀ láàrin gbùngbùn ayé etí a mọ̀ sí Middle East ipe ó ti ṣàkóbá fún kíkó ìdérí géńdé wọlé o wọ́n ní bí Amẹ́ríkà àti Iran bọ́ ṣe ń bára wọn jà ipe àwọn ohun èlò èyí tí wọ́n fi ń ṣe ìdérí géńdé yìí ipe ó ní agbára o wọ́n ní láti ìgbà tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ náà ni àwọn tó ń kó wọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti ní ìṣòro ipe ó ṣeéṣe o kí owó ẹ̀ tún lọ sí òkè pàápàá àwọn òró èyí tí wọ́n fi ń yí dáadáa kó lè bá a ṣiṣẹ́ tó yẹ kí ó ṣe wọ́n ní ó ti dàbí pé gbogbo àwọn nǹkan yìí ó ti wọ́n o wọ́n ní tá a bá gbàgbé wọ́n ní ìkan ká má dárúkọ wọ́n ní Malaysia nìyẹn ti ń wá o tó yẹ pé wọ́n tún dárúkọ àwọn míì tó tún jọ bẹ́ẹ̀ tẹ́ pé Malaysia ni ó ti ń wá wọ́n ní epo tí wọ́n sì ń lo òróró tí mo sọ lẹ́ẹ̀kan wọ́n ní ammonia òun náà ni òróró ọ̀hún tí wọ́n fi ń dáàbòbò wọ́n níyẹn náà Malaysia ló ti wà o gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún àwọn àjọ kan tó rí ṣe lè go mia kite bó ṣe ń sọ dímọ̀ ní àárọ̀ tó ní o ipò ohun tó ń dunni ló ń pọ̀ lọ́la ẹni o ipò ṣeéṣe o kí wàhálà tó bẹ̀rẹ̀ ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí kó ṣe àkóbá fún ìdérí géńdé tó sì yẹ pé àwọn faraṣe wọ́n nílò ẹ̀ kó má bàá di pé wọ́n máa kó àrùn karùn ní àwọn ibùdó tí kálukú wọn wà o.
2: Ohun tó ń da akọlẹ̀ lálọ́pẹ́ àdúrà ló ń fẹ́ èyí tó kù díẹ̀ káàtó àdúrà náà ni o. Ló mú ẹgbẹ́ rìnrìn New Hope Network TRN bí àkànṣe àdúrà ńlá kan kalẹ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà fún àlàáfíà àti ìṣọ́ Ọlọ́run tó yẹ kòrò fún bàbá wa bàbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu GCFR Kẹ́mi Ọlá Bàbá Túbọ̀gùn kárí yín pẹ́ o bàbá. Ọjọ́ Sunday ọjọ́ kẹwàá oṣù yìí làkànṣe àdúrà náà yóò wáyé o tó ń létàlejò kẹ́ẹ̀tú ayá jáde láti darapọ̀ mọ́ àkànṣe àdúrà fún bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Tinubu Jagabambogun ọjọ́ Sunday ọjọ́ kẹwàá oṣù yìí ló bọ́ sí Tafawa Balewa School Lekoo ní gbàgede àdúà dìrì New Hope Network TRN ló ń retí gbogbo wa o. Àkànṣe àdúà yóò yọ ẹnikẹ́ni sílẹ̀ Honorable Chief Muhammad Oyinlọmọ Dámọ̀lé Director General TRN Lagos State ló lù kéde.
3: Ẹran ọdún iléyá ti dé o. Assalamu alaikum gbogbo musulumi lọkùnrin àti lóbìnrin the muslim congress TMC ló ní ká máa kíyìn pé a kú ìpalẹ̀mọ́ ọdún iléyá o ọlọ́run yóò gbà á lẹ́sìn fún wa ní báyìí gẹ́gẹ́ bí ìṣe TMC lọ́dọọdún TMC ti kú ẹran àgbò ògúnfe àti màálùú ní bíbà lẹ́jẹ̀wọ́n bí owó yìí bá ti ṣe mọ́ni bó tilẹ̀ kẹran owó tó ẹ máa bọ̀ lọ́dọ̀ TMC ẹ máa rí tiyín rà TMC Dawa Center Church Bus Stop Ijesha nípínlẹ̀ Èkó ní kẹ máa bọ̀
4: bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án òwúrọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ lójoojúmọ́
3: fún àlàyé ẹ pé 08055070785 tàbí 07037746003 TMC ti kẹ́ran ọdún iléyá dé o. aseyi samodun
0: Lotus Eat Soup.
5: Alhamdulillah. All praise to you.
6: Congratulations, brothers and sisters in Islam, as we celebrate the Ilaya season in grand style, thanks to Almighty Allah. Saturday, May 23rd and Sunday, May 24th, will present double opportunities to shop from a wide range of amazing vendors, explore fashion, gifts, and lifestyle products, and enjoy delicious food and treats for everyone at the J. Randall Center, Onikon, Lagos. There'll be exclusive discounts, and you'll be able to purchase your Ilaya RAM for as low as 20,000 Naira under applicable terms and conditions. Time, 9 a.m. to 7 p.m. Side attractions include games, henna, interactive sessions, and a fun-filled kids arena, plus a vibrant atmosphere for the whole family to relax, connect, and enjoy. Don't miss Lotus Eat Soup. To register as a vendor or an attendee, visit eatsouplotusbank.com. For inquiries, call 0700-568872265 or send a message on WhatsApp via 0911-988-8880. Eid Mubarak! Powered by Lotus Bank. Partner, progress, prosper.
7: Àjọ tó ń ṣètò ààbò àyíká àti ìdáàbòbò aráàlú lọ́wọ́ ìṣòro ariwo pupa lágbègbè wa Lagos State Environmental Protection Agency pé gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó pàápàá àwọn nílé ìjọsìn, mọ́ṣáláṣí, ṣọ́ọ̀ṣì, ilé ìtura, ibi ìgbafẹ́ ilé ijó, oníbùdó ayẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síbi ìpàdé ẹlẹ́ẹ̀kọkànlá rú ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí ewu tí ariwo pípa ń kó bá ìlera ara wa àyẹ̀wò etí àti ìtọ́jú náà máa wà fáwọn àkópa lọ́jọ́ náà gbogbo ẹ̀ Ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kejìlá oṣù karùn-ún ọdún yìí ló máa wáyé 12th May 2026 ní gbọ̀ngàn Adéyẹmí Bero tó wà ní Aláùsá Ìkẹjà bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ fún àlàyé ẹ̀pẹ́ 0800-2326-0615 tàbí 0800-3824-1449. Dókítà Babatunde Ajayi Adarí Àjọ Làṣepà Lẹ́kọ̀ọ́ lolùkéde.
8: Baba wa sọbọ yo wa kere ju fẹru
9: ki lo kun be oro mi de leru sọbọ le yoke
8: daddy wa omo yi le jomo yin ije ti e mo pe ko dara rara ka ma fi awon omode sise agbara ka ma lo won nilu eru tabi ka ma fi iya je won awon omo wo yi awon ni ojo iwaju wa leyin wa ola ajo agbaye yin united nations papa won fa juro gidi si ki a ma fi awon omode sise agbara koda ijiya to gbo won be labe ofin orilede nigeria fun eni ti owo ba te to fi awon omode sise agbara
9: o mi o mo ni a je pe mi o ni se be mo o
8: e ma se be mo o nitori pe ojuse gbogbo wa ni ojuse temi oju láti rí pé a ò fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
10: Koko nuwo ni se bo refe na lo je pe o tese wa di futa aro yi ko si afuwe anu na lo je pe ariba o bi ago meje se ku iseju mokan din dogbon be ko na ni e ma je agbagbe akomona wa onibugbo ni bi ta wa e bi odun folosho bi ta ti wa won royin wa ti gbogbo labe kabese obale emi wa sedun won wa tun yan jasa laside won abuse tun gbogbo ka fata kabese o ba ni nke o ba ni nke o ba ni nke o lori laafin na lori adebinke ajasa ati olopolopo e je ka tun role sun we the nation laaro yi ore wa ni en to ba gbo yen je to ku o ti deru be to pe ogbe ti e kana o o ma de be la boru laafin o pe ko si ile ko ti le won ni je agbe pa mo wa ni ka bi fun ko to da ni agbalagba ajakadi ni o ta lo n pa sa mo won ro yi awon ebo ni segun oyinbo ni e wa ni je afun ti e ka ti anambra ni o won je ko dun pe awon fun ijoba ipinla anambra àwọn fún ọ ní wákàtí méjìdínláàdọ́ta ilé iṣẹ́ àgọ́ ọlọ́pàá abẹ náà ẹ bá ń gbé ìgbésẹ̀ lórí ẹ̀ oníbẹ̀ẹ́ bàbá àgbé oníṣègùn òyìnbó kan torúkọ yìí jẹ́ dr edwin inagake lágbo pé wọ́n jẹ́ ẹgbẹ́ pamọ́ ní kò pẹ́ yìí gẹ́bí alága fún ti àwọn nma ní ìpínlẹ̀ anambra àti akọ̀wé rẹ̀ alága preston okam láìgbàgbé dókítà obizel ivia ìlú kọ̀wé àpilẹ̀ kan náà ìpínlẹ̀ iṣẹ́ àgọ́ ọlọ́pàá ko wa sise to ye ko sise fun eto ye je pe alaisan nile iwosan aro oto to ko wa ni impo won si je gbe kan titi de asiko yi àwọn apalẹja yìí àwọn afẹnisòfò àwọn agbébọn yìí wọn ò tí ẹ tí ì kàn sáwọn ọkàn sí àwọn ẹbí wọn kàn sí ọmọ bákan náà wọn kàn sí ẹgbẹ àwọn ẹgbọn wa ní àwárí o tẹ ẹ bá wa ní àwárí lẹyìn wákàtí méjìdínláàádọta àwọn èèyàn ṣe lódì ìwé the nation ẹtì náà kàlà ọrọ
1: yìí. kókó inú wẹrẹ náà ló ń tẹ ẹ síwájú wọn ní owó ló ń bọjú ọrọ jẹ o ó mọ ní ti àwọn tẹgbọntàbúrò àti ọrẹ wọn kan ò ní ìpínlẹ ọsùn pàápàá ní ìlú kan tí wọn ń pè ní ìlàrí nípínlẹ ọsùn wọn ní ọdún eegun ohun àní wọn ṣe nílùú ìlàrí tó ní kálukú sì ń gbé eegun tí wọn ń tẹlé eegun tí wọn ń kọrin ìyá ń wọ fẹlẹgun ojàre fẹlẹgun bàbá ń wọ fẹlẹgun ojàre fẹlẹgun bọdún bàdé máa kẹgbàdání fẹlẹgun bọdún bàdé máa kẹrùn sẹyìn fẹlẹgun ọrọ yìí ò dárí wo bẹẹ jẹ ń fẹlẹgun wọn ní bí wọn ṣe jáde rèé o oníkálukú ní eegun tiẹ tí ó ń tẹlé nílùú ìlàrí o wọn ní àwọn tẹgbọntàbúrò bukumi lórúkọ àkọkọ o wọn ní ẹlẹẹkejì orúkọ ti ìyẹn náà a máa jẹ pẹlú mi àti ọrẹ wọn èyí tó jẹ pé oṣù kẹta wọn wọn ní orúkọ ọrẹ tiwọn náà ìyẹn náà jẹ john o wọn náà mẹtẹẹta nígbà tí ó fi di ìrọlẹ bí ọwọ aago méje ààbọ àpò wọn ti kùn o wọn ni wọn bá yà sí agbègbè kan bukumi pẹ̀lú mi àti fẹ́mi tó jẹ́ ọ̀rẹ́ wọn wọn nígbà tí wọ́n jókòó nǹkan bí aago méje ààbọ̀ ìjẹta ìyẹn aago méje àbọ̀rọ̀lẹ́ pé káwọn máa pín owó nílàrí wọn ni wọn wá ka gbogbo owó tí wọn pín owó ọ̀hún jẹ́ ẹgbẹ̀rún mẹ́jọ wọn níbi tí wọn ti fẹ́ pín owó ni wàhálà ti bẹ́ẹ̀lẹ̀ o wọn ní wàhálà ọ̀hún ó mà ní agbára gidi gan ni o wọn ni wọn máa kojú ìjà síra wọn pẹ̀lú mi àti bùkúnmi àti ẹnì kẹta wọn tó jẹ́ fẹ́mi o wọn ní ká má bá lọ wo na ẹ̀mí bùkúnmi ó mà bọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún nígbà tí ọkọlù tó jẹ́ pé ó kú o yanyan wọn ní àwọn ará àdúgbò wọn ò beṣu gbẹgbà wọn fẹ́ ṣe ìdájọ́ orí ọwọ́ pé ẹni bá ti pààyàn dandan náà ni kí wọ́n pa o ọpẹlọpẹ àwọn ẹ̀ṣọ́ èyí tí a mọ̀ sí civil defence tí wọ́n wá sí agbègbè ọ̀hún tí wọ́n sì ti mú lọ sí ẹ̀sà òkè police division láti lọ fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ẹjọ́ ẹjẹ́ ká máa ní sùúrù fara wa lásìkò tí a wà yìí o ó pa àbúrò ó ṣì ká ẹ pé ó pa àbúrò àjàǹtì ilé.
10: kókó lẹ́lẹ́ sọ wọn lẹ́bẹ̀ẹ́ wọn máa ń tẹ̀síwájú ká tó lóye lọ sí ìpínlẹ̀ kwara torí ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tí omi lẹ́ àbújá ògbẹ́yìn lọ́jọ́pọ̀ àti mú àwọn òrìwà náà ní àfihàn pé rédíò nàìjíríà ọ̀gá lọ́gọ́ ọmọ jẹ́ lọ́jọ́ kọjá iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara wọn náà ṣiṣẹ́ takuntakun lóòjọ́ tuesday tó kọjá o wọ́n sì ń kan sá sí àwọn olùgbé ìpínlẹ̀ kwara kó tẹ́ bá ti rí nǹkan when you see something say something wọ́n ní ọpẹlọpẹ àwọn ọmọ ìgbé ibẹ̀ o níbí wọn ṣe gbé láàárọ̀ yìí ẹ tó dé agbẹnusọ fún iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara orúkọ làgbọ́ sp adétó èjìrè adéyẹmí wọ́n ní sẹ̀lẹ̀ aago méje àbọ̀ alẹ́ ní àkànṣàwọ̀n ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ kwara tán sì pa kìtìmọ́ra ìwé àwọn afurasí tó yẹ pé ọmọdé ẹgbẹ́ pamọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti palẹ̀ wọn mọ́ o wọn náà bá ìbọn ak-47 mẹ́ta lọ́dọ̀ wọn àti ẹgbẹ́lẹ́mùkú ọta àbọn ìlú ìlọrin náà lélẹ́ náà ti ṣẹlẹ̀ bí ìwé ṣe gbé láàárọ̀ ti tòní gẹ́gẹ́ bí wọn nílò ọgbọ́dọ̀ jàgbà kó mọ́ ṣe lójú fìrí lọ́rọ̀ àwọn afurasí tó pé ará olúború tí wọ́n ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n wípé lẹ́nu kò gbọ́pọ̀ iná ṣiṣẹ́ lábẹ́ kó tó di pé ọ̀ká fún o ó sàtìmú àwọn méjèèjì yìí wọ́n ti mú lọ sí iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ bá ti rí nǹkan ẹ̀jẹ̀ kan lọ́pọ̀ ọ̀gbọ́n ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú ni wọ́n ṣe.
1: kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú láti iléeṣẹ́ bond fm 92.9 tó jẹ́ ọ̀rẹ́ aráàlú àwọn àgbábọ̀ wọn ní a kì í gbá rudurudu ká tẹ́rin a kì í kẹ̀tẹ̀fẹ̀ ká tẹ́fọ̀ olúkọlùkọ kò lè tọ́ ọ ní odòkodò kan kò lè tó yèdèpé yèdèpé lórúkọ àápòkun ìfanikíwọ̀n wọn ní bù mọ́ wọn ní bù ìfanikíwọ̀n wọn lóòrò mọ́ wọn lóòrò gbọ́gbọ́gbọ́ lọ́wọ́ yọjorí kedere tèmi á yọrí jù kedere bá a bá gbálẹ̀ jọta gbogbo ní yọrí jù kedere tèmi á yọrí jù kedere ó máa ní ọ̀rọ̀ tí ó máa sọ nípa ọ̀rẹ́bù àrẹ̀mọ adéyẹmí àlè tí ó jẹ́ mẹ́bà house of representatives tí wọ́n ń ṣojú mushin kọ́sẹ̀sì wà nílẹ̀gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa ní àbújá o látàrí kínní látàrí bàbá náà ṣe ń gbèrò láti tún díje lẹ́ẹ̀kan sí o láti ṣojú agbègbè mushin kínní nílẹ̀gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa àbújá o nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ ìjọba tó jẹ́ ti harmony house fún kọ́sẹ̀sì office ní mushin wọ́n jẹ́ kó dímọ̀ pé alàgbà adéyẹmí àlè wọ́n ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà fún agbègbè mushin kọ́sẹ̀sì wọn o ta ló ń sọ̀rọ̀ ọ̀hún dímọ̀ ọ̀rẹ́bù willy náà ló ń sọ dímọ̀ wọn ni tá a bá wò láti gbàgbé bàbá náà ti wà ní alága ìjọba ìbílẹ̀ bàbá olómi ni won pe won o tori pe gbogbo konga deran to lo bi ogoje to wa ni agbegbe odi olowo ojuwe won ni ise ade emi alini awon to nde leyin won kan tun tun se won tun tun kun ni pe ise loba na ti se sile lori oran omi o lo lawon eyan je o won ni ti ilera labode nkan ipe ngba ti won wa ni alaga ijoba ibile council odi olowo ojuwe eto ni awon mu lokukudun o pe e center e lo damingoro e lo kaka kiri gbogbo bi ti e center wa pe ise won baba na ni o o wa ro iwon fi ti o won ni nigba ti won wa ti di asoju mushik ni legun asoju ofin opolopo awon eto lagba ni won ti se won ni won ti pi keke maruwa to lo bi 100 fa won olugbe lai gbagbe ohun amohun tutu fa won to nta nkan mimu ati tutu won wa ni baba wa nsoro nipa gbogbo awon opopona to nbe ni mushik pe ina opopona ti lo oye oro solar street light ipe bi abere ba jabo le ba kedere ni eyin ori o nigba ti oran bi willy wa nsoro o ni se ri ka won ran ni legbu ma sofin ko se sa kini ko se sa keji ka wa ni ko ma lo mo bi eni se wa lo fo danu ni o ni agbegbe ipe agbodo je ki won tesi wa pe nkan kan wa ti won pe ni ranking member ni legbu ma sofin pe awon eleyi lo leto lati di adari legbu ma sofin pe ina ri alagba femi gbaja bi amila ribiribi ti won se ni surule ko sa ise latari pe won ran won lo won ran won lo pe jeje si oni ri nkan gidi mu wa si agbegbe tori na agbodo se atileyin fun Adeyemi Ali ko tun lo fun saakan si ko le ba mu nkan ribiti wa si agbegbuso won ni baba fi ti alagba mudashiru obasa na wo pe ah nipa to fe lo leketa won ko pe ah so won nikan ni won nipa to lo leketa o mu nkan ribiti wa si gbogbo agege o won ni ta ba tun wo daada ipe ta ba tun lo si agbegbe ye wa ni pelogun won pariwo yayi lotun yayi lo si pe ah 2003 na ni yayi ti nbe ninu eto oselu legbumo asofin bo je je ti pe lo koko ti bere ipe tori po pe nbe daada na lo se ri kan mo baba tun wa se royan tutun lo eh bi gba ta se ra wa lo fo danu ni o e mo je ka ko fa wa danu ni mushik ni ge bi alagba oran bi willy bo se nso nipa ka tun fun honorable taufik Adeyemi Ali lanfani lati lo si saako si ko le ba wa ri nkan ri biti iko atata wa si mushin kwese si wanu
10: koko ro le sa bo re me na lo je po nte si wa dire ko ba na lo je ko gba yo ko buruko ba je ore wa ijo ani ka jo wa meta la ri ijo bo ke jo ba ri ijo ba asale mo ni tuju ola ni kan lady ren tutu kini ijo ba toke ori federal government ni abu bola mu ni kini ijo ba ti tari ori state government ni kini ijo ba ti sale ori ijo ba abile ni o iyen ja si pe ijo le sun ara lu pepe ki bo se lo si ijoba ibile mo se ati mejeji lo ko papo ajojo lowo
1: omo mushi ni
10: la ku buko ba de won ko ni mo se ye ja se pa lo tu po se aru ta suma to ta fu gbo mo sara gaja ibile so me gbo edu to ba ibile so mo na gbo edu papa ga me gbo ni gbo na won mo ara wa ni o no je temi wa lo si ijoba ibile apapa o e to je alaga ijoba ibile apapa iye SCD be ni o apapa ga mo local council development ogbeni olawale sani oni ni jo ni jo na mo lo ara fa la lo bo bu wa rin ajo lo si Saudi Arabia jade le wa Nigeria oni ke sadua ori de wa Nigeria o fu ti ibadbo e sadua fa wa sadua ni re de wa Nigeria te ba ti si Saudi ni Kingdom of Saudi Arabia o ogbeni sani lo je pe o ranse kini ko re to ranse si won nigba ta gbo pe ipile akoko lati awon rin ajo lati ipile Eko to je pe o bale si ole land ori e be atejade ti akowe ijoba to ko je ogbeni Adamson omobolaje to pe ta si taluruko anaga council oni analaja atanalaja wipe eje asoju rere forede wa Nigeria ti joba bile to pe e ti jade wa o bakan lo wa pe si akesi pe alejo oju lasan ni ko le fun ran tara ni o bu nkan ti jade arebi o ba fe lati ko wo be ma ko wo be o tori pe eyan gboro ko bi lo si Saudi Arabia o tori le mo mo ran ni o bakan lo tun gbo awon rere ajo na wipe e sa kan si adua fun arela wa Nigeria so dola me ti lu lati ko ade ile lori pe yes islam o fa igba ka gba si adua fun awon asaju wa alafia ati soka ati lo si waju rede wa Nigeria ko le ba ma fu lo kilala si aji yin ala lobo aribiesi aribiyanka adua wa yo gba o mo se ti wa na le kan mo koko le se bode fe o nte si waju
1: koko nu we ro ina lo nte si waju oni ope ni pe ni saya awon olode ogbolo yi ni fun oni iyawo olode ibarada fun agbesa wa larabu fun mo ojiji awu ajero tan fojuju mo gba ore lowo olodun tan fojo ko dupe o won ni won wa ni kilode ti nkan ori bo se ri kilode ti nkan to bo se nto won ni ko ma lo dupe o baba n dupe ore ore ma wo si loni wo si lenu o ma ni oran ti awon olugbe mushin papa awon asoju mushin be latori orebu seyi jakande to je alaga jeba bile odi olowo ojuwe ati
11: ati asoju mushikini nile gbumo asofin ipile ko orebu nureni aide akise ati gbogbo e mo si osmart ati asoju mushikini nile gbumo asofin iyan agba ni apapo ile wa yorebu aremo tafik ade emi ali o ma dupe lowo gomina ti ipile ko ni iyan gomina wa babajide olusola sanwoolo ati igbimo isakoso ipile ko lori kini won ni ona kan wa ti won pe ni agege muto road papa ni abala idi orosi babalosha won ni ona yi o foju awon yori mabu won ni lati aye are bola me tinubu ni won ti n gbe ona yi fun awon ile ise lala to mo se won ni ko da

0: mushikini legbomo asofi oluwa ni abuja won ni o ma ke si gomina won ni gomina ti gbo egbe wa bayi o ti se ona idioro si babalosha loju ona agege mutoro to je ona ijoba apapo pe won o sese dode en to je minister fun eto se ode ni orile wa raja alagba David Umai ko to se ona pe awon dupe o lowo gomina babajide olusola sanwoolu pe gbogbo mushi odi olowo oju e amo lore o je bi awon asoju wa se ijakande lure ni aide akiseya ati are mo tafik ajemi ali bo se ndupe lowo gomina o
1: out of airtime and you don't have money to top up, out of data and you don't have money to top up. The GT Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data loan.
2: Kábíyèsí oníṣàṣà tó lé ọdún kan lórí àpèrè àwọn baba ńlá baba wọn ní gbogbo ọmọ bíbí ìlú ṣàṣà olùgbé ṣàṣà àwọn olóyè ṣàṣà olólùfẹ ọba lápapọ̀ bá jọ wáyọ̀ wọn ní ìzòròyà majesty ọba nelson babatunde akànbí lowa ògúró bí àríwá joyè àkílówó the first ẹkú oríire o kẹgbó kẹtọ pọpẹpẹ lọmọ wúṣe ń lé àárọ àtẹgbó àtẹpẹ ńlẹsẹ tẹnà ọba wa igúnugún kì í kúlẹwẹ ìran àkàràmàgbò wọn kì yóò ṣaláì lẹgbẹrú ọdún dandandan lásìkò tíyì kẹkù ó túbọ̀ máa kébí eku kẹyìn ó máa kébí ẹyẹ kọ́mẹ̀ ènìyàn ó máa fọ òbí ènìyàn ọjọ́ sunday 17th of May 2026 láàfin oníṣàṣà gangan layẹyẹ ti máa wáyé o ọba nelson babatunde akànbí lowa ògúró bí àríwá joyè àkílówó the first ọmọ èṣù ṣàṣà ọmọ èṣù pàtí ọjà ó kú baba ńlá baba ẹni tí ò ná ọmọ ọlọ́ta odò ọmọ arúdẹdẹ wọ́mi kábíyèsí o ọba nelson babatunde akànbí lowa ògúró bí àríwá joyè àkílówó the first àwọn olùkíni princess wúrọ̀lá adẹnìkẹ adégòkè ọ̀gá àgbà rere nàìjíríà ẹ̀ka ìpínlẹ̀ èkó alhaj wahab alade akọsílẹ̀ general manager bond fm lórúkọ gbogbo òṣìṣẹ́ lápapọ̀.
3: Bẹ́ẹ̀ni, wèrè ni ó gbẹ̀yìn rẹ̀, wèrè dùn wò, kò ṣe bí lọ́mọ, ròó kó tó mu oògùn olóró nítorí àyè asa fún ọ. Ọ̀rẹ́ á kọ̀ ẹ́ sílẹ̀, àwọn mọ̀lẹ́bí rẹ̀ á jìnà sí ọ. Ṣọ́ra, má jẹ́ àpẹẹrẹ búburú, má jẹ́ káyé fi ẹ́ ṣàríkọ́gbọ́n. Nítorí náà, kò sáwàwí fún oògùn olóró. Ilé-iṣẹ́ Bond FM 92.9 ló mú ìkéde yìí wá sétí ìgbọ̀nyìn.

0: se se ro po ohun na kuku le lere won ngba ti won teju lori oro won won ni awon ki baba na ku orire o papa lori bo ye pe o gbiyanju o jara burabu lati gbogbo awon eyan te pe alenu lona won si gbo enu ngege bi egbe awon aye dade awon oseyin so won ni awon ko gbogbo erojo lati ri pe won se atile fun Bola Ahmed Tinubu ati Obafemi Hamza lati de ipo won ni bi eto ohun na ni won tin salaye ipe jo awon fe ran lowo ngege bi egbe aye dade osise ipe won fe ke ba won mojuto eto abo ile se wogbe gbe baba ni pora o igbe owo ti osise ngba o mu rele rara ti rara o won ni gbogbo eleyi olohun ti gbo o en to wa je alaga fun egbe ayidade ade ni ipile ti eko abileko fun mi se si won ni lo ati lododo ta ba wo alagba Obafemi Hamza ipe won je eni to o se fokotan nitori pe won tele awon to je pe ju won daada ipe ki wa se pe eyan tele oga daada ni kan so pe yẹni po gomina ipe won tun mose won lakaki competent ipe ati pe ati mo won ipe eni ta ti olokun bile ba tun mo ati gbodo ma gbe ina woju e o to soju gomina sanwoolu ni bi eto ohun o na ni alagba Hamza won sala ipe gbogbo ti won so patapata o ni awon competent ipe pe ati mo won ipe eni ta ti mo olokun bile mo ati gbodo ma gbe ina woju e o won ni en to soju gomina sanwo bi eto ohun o na ni alagba Hamza ti won salaye pe gbogbo ti so patapata o ni awon ti gbo won ni bayi igba ke gomina na ni Eko n wa bayi o emi na wa n bi o mo le se
1: koko la sa bo le fe na lo ja pe o te si waju ti ni Sunday Telegraph ba ro yi ba kan na iwe di ni sa na to re lo si ipe bayi sa o to ko so so si ni se le ni Nigeria babika bo si lu ADC consensus lo je pe won lu la no de yo te won wo wa ni gba to je pe wa ni kale won ah ah won wo lo to lo si pe lu in to mo ti consensus yi won si gbe gbina igbumo eleru meta ni logbon won je gbe kale won ni afiki woja ke mo mo bo ba si pe won na jada ni ke yo mo te ni ile ẹgbẹ́ ẹgbẹ́ sì ni sì tọ́jọ́ pọ̀ wà ní yìí náà gbọ́ àdágbọ́ pé wọ́n ti dìbò yìí tí wọ́n sì ní jonin torek wọ́n ti dákọ̀ ẹ̀dọ́ wípé ní alága tuntun fún ẹgbẹ́ òsèlú adc ní àná bákan náà wọ́n tún mú jẹ òmúkàbò gẹ́gẹ́ bí igbákejì alága nígbà tí wọ́n fi kéèyàn ọmọ tẹ̀ ni ile ẹgbẹ́ ẹgbẹ́ òsèlú adc tọ́jọ́ pọ̀ wà ní yìí náà gbọ́ àdágbọ́ pé wọ́n ti dìbò yìí tí wọ́n sì ní jonin torek wọ́n ti dákọ̀ ẹ̀dọ́ wípé ní alága tuntun fún ẹgbẹ́ òsèlú adc ní ìpínlẹ̀ àná bákan náà wọ́n tún mú jẹ òmúkàbò gẹ́gẹ́ bí igbákejì alága nígbà tí wọ́n mú victor elite gẹ́gẹ́ bí ètò ọmọ ti akọ̀wé wọ́n lẹ́yìn ìgbìmọ̀ ọgbọ̀n yòókù ẹ̀tìyàn lẹ́yìn consensus làwọn lòun ẹgbẹ́ òsèlú adc láti gbáradì fún ìdìbò gbogbogbò ọdún 2027 lórí sunday telegraph láti ẹnu kàlà lọ.
0: kókó náà wo ìròyìn náà ló ń tẹ̀ síwájú ìbàdàn dákọlù kan lọ́pọ̀ bẹ̀rẹ̀ òtẹ́gbọ̀n gbọ̀nà sómiṣù ìbàdàn mẹ́rù ẹ̀rọ ẹ̀mẹ́rù àbẹ̀rù mú ọ lẹ́rù lójú ogun wọn ni nǹkan ṣẹlẹ̀ ní ìwà àgbọ̀nlé owó kú gbọ́nlé ara lè mú mọ́ra ni wọn ni gómìnà Ṣeyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà ti ń sọ fáwọn èèyàn wípé ẹni tó máa gbapò lọ́wọ́ òun wípé ọ̀dọ́ ló máa jẹ́ ẹni tí gbogbo máa fẹ́ràn ni o wọn ni gbogbo ètò mà ló dúró sẹpẹ́ o nílé tí ó jẹ́ pé ilé ìjọba tó ń bẹ ní ìlú Ìbàdàn tó jẹ́ pé ilé Ṣeyí Mákindé ni wọ́n wà fún ọjọ́ mẹ́ta gbáko tí ṣe wákàtí 72 wọn ni wọ́n máa tilẹ̀kùn mọ́rí ni o àti mínísítà o àti gbogbo àwọn alátẹ̀lé ẹ̀ àwọn tó jẹ́ titi ẹ̀ náà ni wọ́n tilẹ̀kùn mọ́rí o wọn ni nígbà tí Ṣeyí Mákindé ò fi ṣiṣan lójú ẹni tí ó gbapò lọ́wọ́ ẹ̀ wọn ni orúkọ ẹni náà ni Abimbola Adekanbi òun náà ni gómìnà mú jáde àti gbogbo àwọn alátẹ̀lé ẹ̀ àwọn tó jẹ́ titi ẹ̀ náà lẹ̀kùn mọ́rí o wọn ni nígbà tí Ṣeyí Mákindé ò fi ṣiṣan lójú ẹni tí ó gbapò lọ́wọ́ ẹ̀ wọn ni orúkọ ẹni náà ni Abimbola Adekanbi òun náà ni gómìnà mú jáde o jókà ìtòhun ti ń tọ́jú láti jọ yìí òun náà lòun ti mú jáde fún àwọn èèyàn wọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àdó ni wọ́n ṣe ń bẹ̀ o torí pé ọ̀pọ̀lọpọ̀ ń wò pé kí ló ń jà Adekanbi òun náà ni gómìnà mú jáde o pé jókà ìtòhun ti ń tọ́jú láti jọ yìí òun náà lòun ti mú jáde fún àwọn èèyàn wọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àdó ni wọ́n ṣe ń bẹ̀ o torí pé ọ̀pọ̀lọpọ̀ ń wò pé kí ló ń ṣẹlẹ̀ Adekanbi ìwọ Ṣeyí Mákindé kiri yóò ni ẹ Adekanbi náà kiri gómìnà ń ṣàlàyé fún ọ pé ẹ má jà fẹ̀sìn ṣe ẹni tí ó mú kí oúnjẹ dẹrùn fún tẹrù tọmọ òun náà ni kí ẹ jẹ́ kí a ṣe gẹ́gẹ́ bí Ṣeyí Mákindé bó ṣe rọ àwọn olùgbé

0: ìpínlẹ̀ ti Ọ̀yọ́.
1: Wọ́n dúró kejì nation láàárọ̀ ti tò ní wọn ní kárí ìgboro. Ẹ rí i pé etí ìsọdọ̀tun ààrẹ Nàìjíríà sọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ Tinubu òde ni kò ní dá tún fún lóró rẹ̀ lọ sí òkè Ọ̀yà. Wọ́n ní àwọn tó yẹ pé wà ní òkè Ọ̀yà. Àṣáájú ni oríṣi ìlú wa Nàìjíríà àwọn àjọ lọ́balọ́ba baálé ọkọ̀ àti àwọn ọ̀dọ́ àti àwọn ẹgbẹ́ àwùjọ náà bá kóra wọn jọ wípé ibi kan lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ibi gbogbo ọdún 2027 tá a bá ní káwò ká tó wo tòṣì ní tí ó pè gan-an fún mi gbọ̀dọ̀ gbèsè ọ̀wọ́ lágbájá díẹ̀ lọ òde díẹ̀ bẹ̀ rú òun ṣe yọ̀ dànù pé aṣáájú láàmì ẹ̀ ti bu àwọn ó tì ẹ̀ lẹ́yìn tó ń ṣe náà láti mọ̀ wọ́n ní bó ti ẹ̀jẹ̀ pé àrùn tó ṣogbó jù ló ń ṣọ̀dún etí sábà rí bàbá ẹ̀ náà jẹ́ kó ṣe o ti ń ṣẹlẹ̀ káàkiri àwọn orílẹ̀-èdè náà wípé orílẹ̀-èdè náà wípé orílẹ̀-èdè wa Nàìjíríà bí aṣojúlá bẹ́ẹ̀ ti mú pé gbìyànjú lọ́pọ̀lọpọ̀ àtọ́jẹ́ pọ́n jí ṣe papọ̀ wọn ní kárí ìgboro tá a bá lọ sí abalẹ̀ ètò ẹ̀kọ́ wípé ẹrù pé aṣojúlá bẹ́ẹ̀ ti mú pé gbìyànjú tá a bá lọ sọ́dọ̀ àwọn ọ̀dọ́ wọn gbìyànjú bí a bá sì lọ sí ètò ọ̀rọ̀ mọ́ ti àmúyẹ fún àwọn ètò lóníkọ̀ ọ̀dọ̀ kan wípé wọn gbìyànjú pé aṣojúlá bẹ́ẹ̀ ti mú ìdíbò gbogbo fún 27 wípé wọn ò ṣe fún ọlọ́ sẹ́yìn ó sì rí kàkún la inú ìwé ìròyìn ìdílé ṣàlàyé ṣe náà kà láàárọ̀ ìkókó làǹkà o.
0: nínú ìwé ìròyìn sunday vangard tó jáde láàárọ̀ ti tòní bíbélì ni ẹni tó bá pa ẹnu ẹ̀ mọ́ ó pa ayé ẹ̀ mọ́ o ó mọ ní ti ọ̀rọ̀ ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní pọ́tébù ìyẹn tó jẹ́ pé ògbóǹtarìgì ọkùnrin o pọ́tébù láti ìgbà tíjà ti ṣẹlẹ̀ láàrin òun àti kàtà efè oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló ń jáde tọkàn òjọra wọn o ọ̀rọ̀ àkọ́kọ́ etí pọ́tébù tó kọ́kọ́ sọ síta òun náà ni pé òjòrò ni wọ́n ṣe fóun o oníṣẹ́ rí kàtà efè ó ní ó mú orí o pọ́tébù láti ìgbà tíjà ti ṣẹlẹ̀ láàrin òun àti kàtà efè oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló ń jáde tọkàn òjọra wọn o ọ̀rọ̀ àkọ́kọ́ pọ́tébù tó kọ́kọ́ sọ síta òun náà ni pé òjòrò ni wọ́n ṣe fóun o oníṣẹ́ rí kàtà efè ó ní ó mú orí òun ó fi há abíá àwọn ọmọ ipe àwọn rẹ fún ìwọ òde ẹsọ nǹkan kan ipe ṣé rú rẹ ṣé bí wọn ṣe ń jẹṣẹ nìyẹn ẹ kíkọ sọ sí yẹn ẹ wá ní ó nà ó síta òun náà ni pé òjòrò ni wọn ṣe fóun o oníṣẹ rí kàtà efè ó ní ó mú orí òun ó fi há abíá ó wá pàwọ ọmọ ìwọ rẹ fún ìwọ òde ẹsọ nǹkan kan ipe ṣé rú yẹn ṣé bí wọn ṣe ń jẹṣẹ nìyẹn ẹ kíkọ sọ sí yẹn ẹ wá ní pé òjòrò ni wọn ṣe fóun o oníṣẹ rí kàtà efè ó ní ó mú orí òun ó fi há abíá ó wá pàwọ ọmọ ipe àwọn rẹ fún ìwọ òde ẹsọ nǹkan kan ipe ṣé rú yẹn ṣé bí wọn ṣe ń jẹṣẹ nìyẹn ẹ kíkọ sọ sí yẹn ẹ wá ní ó nà òun báwo ni kàtà efè bó ṣe nà òun ẹlẹ́ẹ̀kejì pọ́tébù ó tún wòye rárá ó tún jáde ó ní ìjà náà kí ló yẹ pé òun lè na kàtà efè ohun tó ṣẹlẹ̀ ni pé ìyàwó òun rọ̀bí gẹ́gẹ́ bí ọkùnrin tó ní ìmọ̀lára fún ìyàwó ẹ̀ ló ń ṣe wò pé wo ọmọ ya ju owó lọ arákìlà ń jà fún wọn fẹ́ fún kàtà efè ní 50 million èmi ti gba 45 million bí mo ti ẹ̀ nà mí ìyàwó mi ló rọbí léyìí kí má lù yàn pa ọmọ ọlọ́mọ nígbà tó ń bí tèmi náà lọ bí má lọ lọmọ ọlọ́mọ pa bó ṣe ń ṣe ọmọ ẹyẹ náà ló ń ṣe ọmọ ẹranko kọ́lọ́mọ lọ lù tèmi náà pa lé ló ń ṣe kúkú fílẹ̀ pé ìmọ̀ èyí bá pọ́tébù tún ti jáde o ó tún ti sọ nǹkan míì láàárọ̀ ti tù ni o ó ní nǹkan tí òun ò jẹ́ kí òun na kàtà efè wípé òun dìídì mọ́ọ́mọ́ má na kàtà efè ni kàtà efè kì í ṣe ń tó lè nà pé ọmọ tuntun kì í ṣàkọ́pa àjẹ́ òun ó ní tẹ́ ẹ̀ bá gbàgbé èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lòun ti bájà tóun ti nà wọ́n kàtà efè ẹlẹ́ẹ̀kẹrin ni eléyìí ẹran kìlà àjẹrí bẹ́lìtì méjì olówó alẹ́ fóun pé kàtà efè ẹlẹ́ẹ̀kẹta nìbàjẹ́ olóhun tó fà á tóun ò fi na kàtà efè ó ní pé àwọn kọ̀ọ̀rọ̀ máa jẹ gbèsè ó ní àwọn èèyàn òun pọ́tébù ni wọ́n kówó lé lórí bíìm pé òun á fojú ṣírò ẹ̀ pé òun yóò lọ bí 27 trillion gbọ́dọ̀ ti fẹ́ rí gbèsè ní àwọn tó kó gbọ́dọ̀ lè kàtà efè ọ̀pọ̀ òun ṣàánú àwọn ganaisa ni o bí bá ṣe bẹ́ẹ̀ òun ò bá fojú ya bí èdè àwọn ọmọ gbòòrò kàtà efè èmi kọ́ ni mo sọ àbíbù ọlálọmí tí gbogbo rẹ̀ mọ̀ sí kàtà bẹ́ẹ̀ sí pọ́tébù òun ló sọ pé òun mọ̀ I intentionally lost fight. Bí pọ́tébù bó ṣe ń sọ nímọ̀ láàárọ̀ tò ní.
1: Kò ó kọ́ ọ́rọ́ ilẹ̀ sáré bọ́ọ̀lù ẹ̀mẹ̀ náà lọ́jọ́ pọ́ ń tẹ̀ síwájú bí ìsìpẹ́tọ̀ bá ti gbẹ́lù kọ́rọ̀ àjọkú sájẹ́ tí ó dòó lóòótú ju atọ́pọ̀ ètò lọ. Olóòótú wa fún tààrọ̀ tò ní digbidigbi lẹ́wà pẹ̀lú agbóhùn àmọ́ ọ̀túnba abíọ́dún ìlú gbajú gbogbo ọjọ́ sannde àmọ́ yóò rọrùn ìlú ìwé ndi nation láàárọ yìí bákan ìwé ìgbàlégbà ìgbéléwọ tó náà gbóná fẹlifẹli wọn ní ta ló ń pò lọdọ ta ló ń tari kò sí ọtún tí náà mú

0: wọn ní méjìdínlógójì lágbọ́ pé ọmọ balẹ̀ wọn ní àtẹ̀bí àtàrí ọmọ ìjà rẹjọ bẹ́ẹ̀ máa rí sí bẹ́ẹ̀ ní ẹ̀bí ẹjọ́ tó wá rí nǹkan ọdún fún lọ sókè gbóná ni kò ní dàrú rárá wọn bá palẹ̀ ọmọ méjèèjì mọ́ dókítà yìí tó kọ jẹ́ mata ọkọ arábìnrin ní wọ́nà yìí pé igi méjìdínlógójì ẹ lọ gbé lulẹ̀ yìí ẹgbẹ́ ẹ tó wú tegbotegbo tó ló sọ jímọ̀ wọn ni ẹ san fáìnì mílíọ̀nù kan dọ́là ó láwọn mọ̀ ni ó yẹ kẹ́ ẹ mọ̀ ní ojì ní sàn lẹ́sẹ̀ náà kà láàárọ̀ yìí.
1: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money up. The GT Bank Airtime and Data Loan is available anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.9 cent. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and

0: kọ́kọ́ nú òwe rẹ̀ ló ń tẹ̀ síwájú àwọn àgbà Yorùbá ọ̀rọ̀ wọn pé o wọn gbọ́ tinú tẹ̀yìn o ẹni bá dára ajọ́ wò dá ó ti fún bàbá rẹ̀ mú. Kọ́kọ́ nú òwe rẹ̀ ló ń tẹ̀ síwájú àwọn àgbà Yorùbá ọ̀rọ̀ wọn pé o wọn gbọ́ tinú tẹ̀yìn o ẹni bá dára ajọ́ wò dá ó ti fún bàbá rẹ̀ mú. Àwọn àgbà Yorùbá wọn ní Ṣàngó kìí ṣẹgbẹ́ oníbọn. Kò kúkú yá wa àfi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Maiduguri nípínlẹ̀ Borno wọn ní Ṣàngó ajàmá máa là ó máa sọ ara lo wọn gbọ́ tinú tẹ̀yìn o ẹni bá dára ajọ́ wò dá ó ti fún bàbá rẹ̀ mọ́ o. Wọn gbọ́ tinú tẹ̀yìn o ẹni bá dára ajọ́ wò dá ó ti fún bàbá rẹ̀ mọ́ o. Àwọn àgbà Yorùbá wọn ní Ṣàngó kìí ṣẹgbẹ́ oníbọn. Kò kúkú yá wa àfi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Maiduguri nípínlẹ̀ Borno wọn ní Ṣàngó ajàmá ó máa sọ ara àwọn ọlọ́pàá méjì tí ó gbé ìbọn dání wọn ní kọlù wọn o ní ọjọ́rùú ìyẹn ọ̀sẹ̀ tí a lò tán yìí kìí ṣẹgbẹ́ oníbọn. Kò kúkú yá wa àfi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Maiduguri nípínlẹ̀ Borno wọn ní Ṣàngó ajàmá máa là ó máa sọ ara àwọn ọlọ́pàá méjì tí ó gbé ìbọn dání wọn ní ara kọlù wọn o ní ọjọ́rùú ìyẹn ọ̀sẹ̀ tí a lò tán yìí nìkan bíi aago méjì ọ̀sán ìṣẹ́jú mọ́kàndínlógún 2:19 p.m. wọn ni àwọn ọlọ́pàá yìí wọ́n wà ní adójúkọ olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ti bẹ ní Maiduguri o wọn ni àwọn ọlọ́pàá ọ̀hún gẹ́gẹ́ alūkkóró ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn inspector abdul garuba bó ṣe rò ó wọn ni ọlọ́pàá tí gbogbo ìmọ̀ ti burutai wọn ni ara pa o wọn ni ẹlẹ́ẹ̀kejì rẹ̀ asp wazani adamu wọn ni ó máa wà ní ọsibítù gẹ́gẹ́ bí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá sp nahum wọn ni ọlọ́pàá tí gbogbo ìmọ̀ sí burutai wọn ni ara pa o wọn ni ẹlẹ́ẹ̀kejì rẹ̀ asp wazani adamu wọn ni ipe ó máa ní ọsibítù gẹ́gẹ́ bí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá sp nahum kenneth aso bó ṣe ń sọ dúpẹ́ pé bí òjò ṣe ń ṣú báyìí tí wọ́n wà bára ọ̀nà ìṣẹ́ pàràpà táwọn ti ìbọn wọn ní ara wọn sókè olóòlù àwọn mọ́lẹ̀ o ipe ìkọkúnnu wọn ìkọ́ wà níbi tí ó ń gba ìtọ́jú o Ṣàngó kì í ṣẹgbẹ́ oníbọn o bí àwọn bàbá wa ṣe tán o ó ṣẹlẹ̀ nílùú Maiduguri nípínlẹ̀ Borno.
1: Lọ́jọ́ ètò ìdí ní sàn àrùn èyí tẹ́ bá sàn ìbùwé ìdí ní sàn o wọ́n ní bí làwọn bá ṣẹlẹ̀ lágbóni.
0: Láwọn ọ̀rẹ́ o ipe ìkọ́kúnnu wọn ìkọ́ wà níbi tí ó ń gba ìtọ́jú o Ṣàngó kì í ṣẹgbẹ́ oníbọn o bí àwọn bàbá wa ṣe wí lóòótọ́ o ó ṣẹlẹ̀ nílùú Maiduguri nípínlẹ̀ Borno.
1: Lọ́jọ́ ètò ìdí ní sàn àrùn èyí.
0: Ipe ìkọ́kúnnu wọn ìkọ́ wà níbi tí ó ń gba ìtọ́jú o Ṣàngó kì í ṣẹgbẹ́ oníbọn o bí àwọn bàbá wa ṣe wí lóòótọ́ o ó ṣẹlẹ̀ nílùú Maiduguri nípínlẹ̀ Borno.
1: Lọ́jọ́ ètò ìdí ní sàn àrùn èyí tẹ́ bá rẹ̀ ìbùwé ìdí ní sàn o wọ́n ní bí làwọn bá ṣẹlẹ̀ lágbóná wọn kágun sẹ́nì kan yẹn nìkan.
0: Wọ́n ìkọ́ wà níbi tí ó ń gba ìtọ́jú o Ṣàngó kì í ṣẹgbẹ́ oníbọn o bí àwọn bàbá wa ṣe wí lóòótọ́ o ó ṣẹlẹ̀ nílùú Maiduguri nípínlẹ̀ Borno.
1: Lọ́jọ́ ètò ìdí ní sàn àrùn èyí.

0: ń sin bá wa se.
1: Babókè ò kíá tó sí pé nǹkan lọ́mọkùnrin àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
0: Ẹ ṣeun atọ́kùn, bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ pé iṣan ni wáyà nínú ara. Nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó ṣe yẹ kó mọ lọ tó nínú iṣan inú ara, yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ nínú ìpèníjà ó ṣeéṣe kó jẹ́ sí pààrìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́ẹ̀lẹ́. Ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀, kárìn ká máa tẹ̀rìn. Ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀ nítorí pé àtẹ́lẹ̀ sí ó máa kan gorogoro àbí kínú ara bẹ̀rẹ̀ sí tàyàn kó rí máa fún ẹlòmíì. Ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ̀ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rígbọ̀nsẹ̀ sí déédéé dáadáa. Ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so ìsapá kó máa fà yẹn so. Àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bi wọlé tó nínú àwọn iṣan ni. Àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ọba dodo Babókè o, ìwọ gan ó gbà pé ní Ọlọ́run bẹ lẹ́yìn Babókè o. Nítorí Babókè o mọ nǹkan méjì ju iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédéé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédéé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédéé kí sàlẹ́nu máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pẹ́ yìí kó máa roni gorogo eruku kó bẹ̀rẹ̀ sí ro ẹlòmíì. Tó o bá ti ní ìpèníjà yìí pẹ̀lú àṣẹ Tọ́lọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó o bá dọ́dọ̀ Babókè o ìwọ náà ó gbà pé Ọlọ́run bẹ lẹ́yìn Babókè o. Ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọlọ̀ Road ibẹ̀ ni Babókè wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
1: Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gun ẹ wá fún ajẹ́gun, ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gun tọ̀dọ̀ tín pé ajẹ́gun àdáyébá. Ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gun lásán àti ajẹ́gun àdáyébá ni, àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gun tọ̀dọ̀ tín?
0: Atọ́kùn, ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ni ẹ máa tọpin pin púpọ̀. Ajẹ́gun àdáyébá tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀, bàbá tó bí bàbá bàbá mi ló ni ajẹ́gun yìí, nítorí pé ọdẹ ni wọ́n nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé. Wọ́n ti sàtọ́ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin ní kẹ gbélé lọ́wọ́. Àdìtú tó ń bẹ nínú ajẹ́gun àdáyébá ti wa tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gun àdáyébá ò ní wọ́n pè nù.
1: Kábíyèsí Elédùmarè.
0: Tó fi já sí pé ní mo ti ná gbára, mo ti ná gbòòrò, mo ti lọ wá, mo ti lẹ̀yìn. Tó bá dọ́dọ̀ Babókè o, àwọn náà máa rí i pé Ọlọ́run bẹ lọ́dọ̀ Babókè o tọ́rọ́ Ọlọ́run bá wa ṣe.
1: Ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́dẹ̀ sọ ojú òpó. Ẹ wá farabalẹ̀ pé.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe Babókè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọlọ̀ Road ibẹ̀ ni Babókè wà. A sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi ṣe àwòṣèwò fún àwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara, ó sì máa rí àwọn ìpèníjà tó bá bá iṣan kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀. Mo nígbà ògbó tiẹ̀ náà ní sòro ṣe. Babókè o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ti Ìsọlọ̀ ibẹ̀ ni Babókè wà.
1: Òun lẹ ti gbọ́ yẹn gbogbo ènìyàn tó bá ti dé Jakande Gate bí ṣọ́ọ̀bù méjì sí mẹ́ta ó ti rí Oyekola Plaza níwájú ṣọ́ọ̀chì ńlá kan Deeper Life Church tó wà ń bẹ̀. Ìwọ ṣáà ti wọbẹ̀ bèrè shop number 10A ibẹ̀ ni Babókè o kalẹ̀ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan sí 08094471143 o tún lè pe 08022613442. Àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe bùgbé o, ó dìgbà kan ná.
2: Kíre o.
3: Àìsàn tí yóò jù wá lọ.
4: Àríkẹ́ríkẹ́, èmi ló dé tó rojú koko báyìí.
5: Ojú lo ṣì rí, ṣé mo ti máa bọ̀ jẹ?
4: Èmi ni mo ṣe.
5: Ẹni bá rí ẹ bó ṣe ilé furu kọ̀kọ̀ bí ẹni bí o lè so kìdí lẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé iṣẹ́ kìdí ló ń kọ́lá lẹnu bẹẹkẹ okete yẹ oni ti tọsade dadi ona ti kari wonu bi ko lo to fẹnu kan yo
2: ah aisa tarun yo ma se nkan o emi wa ni ti se bayi ololufẹ mi
5: se emi ni ma se so fun pe ka lo moju to rara yin bada ta o fa gama kari o o we bogi baba oke ho
2: ti lo win iwo na soro soke salaye bo se se fun baba oke o ko mara yo to gunja le re fulugo je ope yin to nro ni gorogo ara ti jaje ara ti ta ara yuyun ti ba ta o ma bo lesi omo eniyan ko sun o ke lo ma se lo sere sere tabi ko po la po ju isara to gun ni so baba oke o le lego je atura lori eyikeyi aisan tabi arun to fe dani gule baba oke o kale si shop 10a oye kola shopping complex ladoju ko deeper life touch jakonde gate egbero isolo ipinle eko epe 08094471143 08094471143 baba oke o elegogi debede ebe

0: Ilé ẹsẹ̀ Bandrẹ̀fẹ̀ ti wa ìfẹsọ̀wọ́pọ̀ níta wa. Èmi àjọbí ewé ló sọ fún yín pé ẹ máa gbọ́ wa o.
1: Olúfúnkẹ́ Èso lọmọ tún ti gbé àkọ́tun ètò mìíràn dé o.
2: Gbá.

0: ìríran. Pé ẹ pẹ́ṣẹ́ lóòótọ́ wà ní pé irú yẹn máa ń ṣe ìgbéga fún ìríran tí ó dára.
1: Bẹ́ẹ̀ni lọ́pọ̀lọpọ̀. A máa ń pe vitamin kan ajílẹ̀ tá a máa ń pè ní vitamin A. Kí ni ṣé vitamin A máa ń ṣe? Vitamin A jẹ́ nǹkan tá à ń pè ní antioxidant. Antioxidant ló máa ń jẹ́ kí ẹ̀yà ojú tá à ń pè ní cornea tó ní okun dáadáa. So vitamin A yìí a lè rí lọ́pọ̀lọpọ̀ nínú irú tá a máa ń jẹ tá a fi ṣe ọbẹ̀ yìí. Ẹni tó bá ń jẹ irú á rí wípé vitamin A ara ẹ̀ máa pọ̀. Bí vitamin A ara ẹ̀ bá dẹ̀ ṣe pọ̀ ló ń lọ sí ojú. Ó dẹ̀ ṣe ń lọ sí ojú ló ń ṣe ìtọ́jú fún ẹ̀yà ojú lápapọ̀. Tó jẹ́ pé kò ní jẹ́ kí ojú kí ó ní infection bí àrùn tó lè wọnú ojú tó lè fọyàn lójú. Vitamin A yìí ló máa ń dènà ẹ̀. A dẹ̀ lè rí lọ́pọ̀lọpọ̀ nínú irú tí a bá jẹ́.
0: Nípa ti ìṣàkóso ṣúgà inú ẹ̀jẹ̀, ǹjẹ́ ó níṣẹ́ tí irú ń ṣe nípa ẹ̀?
1: Irú yìí mo lè pè ní gbogbo ìṣe ni. Ìdí tó sì tí mo sọ eléyìí nípa ṣúgà ni wípé tá a bá jẹ àwọn oúnjẹ kan tó ní ṣakaṣaka lára, lẹ́yìn tá a bá ti jẹ tán, kò ń jẹ́ kí oúnjẹ tètè dà nínú àgọ́ ara. Oúnjẹ tó bá tètè dà, ó máa jẹ́ kí ṣúgà inú ẹ̀jẹ̀ kó tètè lọ sókè. Bó téèyàn bá jẹ irú, ó máa ń jẹ́ kí oúnjẹ tá a jẹ kó kúnnú. Bí wọ́n ṣe ń kúnnú yẹn, ebi ò ní tètè pa ẹni yẹn. Bí ebi ò ṣe tètè pa, kò ní jẹ́ kí ṣúgà kó tètè lọ sókè. Ṣúgà inú ẹ̀jẹ̀ kó tètè lọ sókè. Bó téèyàn bá jẹ irú nínú oúnjẹ, ó máa jẹ́ kí oúnjẹ yẹn kó kúnnú. Kò ní jẹ́ kí èèyàn tètè tọ̀ dànù àbí kí èèyàn tètè ya ìgbẹ́ yẹn àbí kó tètè dà. Ó máa ń jẹ́ kí ṣúgà inú ẹ̀jẹ̀ kó wà ní ìwọ̀n gérége.
0: Pẹ̀lú gbogbo nǹkan tí ẹ ti sọ, yálà gbogbo èèyàn náà ló lóye oore ọ̀fẹ́ láti jẹ irú àbí kò bá láìsàn wí?
1: Gbogbo èèyàn ló lè jẹ́, ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé àwọn aláàrùn kíndìnrín yìí mo sọ ṣáájú pé protein pọ̀ nínú irú. Irú àwọn èèyàn yìí kẹ̀ré protein àti potassium a máa ń dínwọ̀n ẹ̀ ni. So fún inú èèyàn bá àgàgà tó bá ti wà ní nǹkan tá à ń pè ní chronic stage, tó yẹ pé oúnjẹ àti oògùn nìkan dẹ̀ la fi ń wò àti ìrànlọ́wọ́ lórí àwọn èèyàn báyìí wọ́n gbọ́dọ̀ yàgò fún irú gidi.
2: Àríkẹ́ríkẹ́ èmi ló dé tó rojú koko báyìí.
3: Ojú lo ṣìrí ṣé mo ti máa bọ ẹjẹ.
2: Èmi ni mo ṣe.
3: Ẹni bá rí ẹ bó ṣe ilé fùrùkọkọ bí ẹni pé o lè sọ kìdí lẹ ká tó wọ̀bùsù. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lásìdí eré lánìí. Bẹ́ẹ̀ kẹ̀ òkétẹ̀yẹ ò ní tì tọ́ sàdédàdì ọ̀nà tí ó ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yàn.
2: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
3: Ṣé èmi ni màá ṣẹ̀ṣẹ̀ sọ fún yín pé kẹ lọ mójú tó rárá yín? Bàdá táwọn fọgámà kárí o lọ́wọ́ egbògi bàbá òkè ihò.
2: Kí ló wí ni? Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè ihò. Kọ́mọ̀ráyé tó gbóúnjẹ alẹ́ rẹ fúlógbò jẹ. Ọ̀pẹ ẹ̀yìn tó ń roni gorogo. Ara títa jẹ, ara títa ara yúnyún. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Bàbá òkè ihò lélẹ́ gbòógì atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀, bàbá òkè ihò kalẹ̀ sí Shop 10A Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jákàndé Gate, Òkè Afá Igbe Road. Ẹ pé 08094471143 Bàbá òkè ihò elégbòogi dèbèdèbè.
4: Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbá òkè ihò. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbá òkè ihò lórí nǹkan ẹyọ kan. Òun náà ni iṣan ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédéé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn nǹkan yìí, àkọ́kọ́ ńbẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí, a máa ṣe àkóbá fún iṣan ara. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́, a máa ṣe àkóbá fún àwọn iṣan ara tí máa sọ ara di ọ̀lẹ. Àbí àrùn tá a ṣàbá pàdé látara léègbọ̀nsẹ̀, a máa ṣàkóbá fún iṣan ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Ìwọ mọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ara rẹ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Àbíkọ́ ti ẹ̀ mọ́ lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbíkọ́ já sí pé ara àti ẹ̀ ò tiẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá òbí lólùfẹ́ rẹ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa iṣan ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Mo ní kọ́ dìde ńlẹ̀ kọ́ mọ bọ̀ wá bá bàbá òkè ihò ní Shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Òkè Afá Ìgbèrú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè ihò 08094471143 08094471143 Lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ pa yìí, ó jẹ́ nǹkan tó ti ṣèmi gan fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan kọ́lọ́n tó gbé mi pàdé bàbá tọ́lọ́n lò fún mi. Òun ló fi já sí pé ní gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ bàbá òkè ihò lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́, àwọn náà mọ̀ pé Ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá nìwọ? Ọtí ju ọmọ 40 years, ọtí ju ọmọ 50 years, ọtí ju ọmọ 60 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ ó ti wálẹ̀. Mo ní lọ́dọ̀ bàbá òkè ihò Ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. A wà ní Shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Òkè Afá Ìgbèrú. Tí nǹkan ara tó bá wà lágbára, a máa fà á kéèyàn má lè dẹ́sẹ̀ gbé. Kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa

ṣe pàtàkì. Àjọ tó ń ṣètò ààbò àyíká àti ìdáàbòbò aráàlú lọ́wọ́ ìṣòro ariwo pípa lágbègbè wa Lagos State Environmental Protection Agency pé gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó pàápàá àwọn onílé ìjọsìn, mọ́ṣáláṣí, ṣọ́ọ̀ṣì, ilé ìtura, ibi ìgbafẹ́, ilé ijó, oníbùdó ayẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síbi ìpàdé ẹlẹ́ẹ̀kọkànlá àárọ̀ ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí ewu tí ariwo pípa ń kó bá ìlera ara wa, àyẹ̀wò etí àti ìtọ́jú náà máa wà fáwọn àkópa lọ́jọ́ náà gbogbo ẹ̀. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 12 oṣù karùn-ún ọdún yìí ló máa wáyé 12th May 2026 ní gbọ̀ngàn Adéyẹmí Bero tó wà ní Aláùsá Ìkẹjà bẹ̀rẹ̀ láago 9 àárọ̀. Fún àlàyé ẹ pé 08023260615 tàbí 08038241449. Dókítà Babatunde Ajayi, Adarí Àjọ Làṣẹ́pà, Lẹ́kọ̀ọ́ lolùkéde.

tapiosi o tapiosi ele do mari tapiosi o baba tapiosi

bẹ́ẹ̀ni ọba tún jẹ́ wípé àlè bí kábíyèsí iléeṣẹ́ bond fm 92.9 orí etí ẹ̀ ń gbọ́ òun náà ni kábíyèsí láti ọwọ́ ohun tí ó kọ orin náà ìyẹn bẹ́kẹ̀ gbẹ̀ngà bẹ́kẹ̀ àwọn náà ni ọkọ̀ orin náà. Ẹ bá wojú aago yín ẹ̀ rí pé aago mẹ́sàn-án ó ti lọ́mọ ní kọ̀ǹgọ́. Jẹ́ ká máa lọ sórí ètò yín ètò wọ ètò ìdíje ẹ̀kọ́ bíbélì pẹ̀lú ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà níbi tí wọ́n ti máa fún wa ní ìbéèrè tí èèyàn ara ilé yóò sì máa dáhùn tí ẹ sì máa fi àpò kú ẹ̀bùn lọ́lé. Olóòtú ètò tún jí Ọlálékan tó ẹ máa bá bọ̀ lórí àkọ́tún ètò ìdíje ẹ̀kọ́ bíbélì fún ti àkókò yìí.

0: the Bible Society of Nigeria. We are committed to breaking any known barriers that make the Word of God inaccessible to people. The Complete Bible is now available in 27 Nigerian languages, while translation and revision are ongoing in 10 different languages. It costs a minimum of 120 million naira to complete a Bible translation project if achieved in 8 years. The Bible Society of Nigeria invites you to partner with God to translate the Bible into more Nigerian languages, provide free Braille Bible for the people with visual disability, and sign language Bible for the deaf. Email us at info@biblesociety-nigeria.org or visit www.biblesociety-nigeria.org. BSN, making the word available.
1: Olorun pa mi mo nitori iwo ni mo gbeke mi le okan mi iwo ti wi fun oluwa pe iwo ni oluwa mi emi ko ni re kan leyin re si awon eniyan mi mo re ti o wa ni aye ani awon olola lare ni ti didunmu re gbogbogbe wa ibanuje awon to n sare to olorun miran leyin yo po odalai kiki ola kiki ogo kiki yin ki o rere gbogbo no ye fun oba ti awon angeli nke mimo oluwa olorun olodumare oba awon ba ti oluwa awon oluwa oba to mu wari imole owuro ojo toni ni ayo ati alafia ori je sunday keji ninu akaso karun odun 2026 mafia kiki opo mo leyin christi ateyo lolufe eto yi to nke ko oro olorun ni gbogbo ojojo isinmi kaabo si ori eto pataki to fin gba visa lo si ijoba run ta mo si idije eko bibeli to duro fa awon segun ninu oro na nibi ti a tin tu awon oro to ba ta koko ti o si tun sapamo lati inu iwe mimo bibeli underline eto nde se ti gbo yin lati le se bond fm 92.9 to wa ni onigbongbo kingdom gr ikeja leko oruko mi ni michael oluwafemi adesina jp mr bible awa ni abala Bible Society of Nigeria 0803-222-9979 Ibere ogun ti wanle fun alojo ti oni o to ba ti gba oda si ibere wa meteta ma fun yin lebun
2: e lo ya fe ko
1: e ka ro o
2: wa ku si mi eni
1: awa ni yen o
2: mi ala ro na ma ku fun alagbaro na
1: ami o oruko ya ti ti wa Arabi ya le mo toju alape lati Osodi. Number ori ka fun yin.
2: E fun mi number 1.
1: Number 1, Jesu loko oruko mi number 1
2: ni mo.
1: Ta lo je ka mo wi pe laye ati jo ninu Bibeli. Ko dara, ko tona, ki aburo ko ma saju egbon lo ile oko. Aburo obirin ni o, tojo mo obirin. Ko ma saju egbon obirin lo ile oko. Sẹ̀pẹ̀ láyé òde òní ẹ tó bá ti rẹ́dì kó gbọ́ ọ̀sọ́ ni
2: ìwà
1: láyé àtijọ́ ẹ níbi lọ ìgbó ló wù ẹ ta ló jẹ́ ká mọ̀ ta ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ mọ̀ láyé òde ní yóò tó yẹ pa ọmọ kéékèèké náà tọ́tọ̀ tí mo ti mari o mari woman ni mí wọn rẹ̀ ti ju bébì lọ.
2: Maria kan Maria ni
1: ọkùnrin ló ti ẹ̀jẹ̀ kó rí bẹ́ẹ̀ ọkùnrin ló sọ ọkùnrin ni
2: ọkùnrin
1: bàbá ìyàwó rákẹ́lì ni tó jẹ́ bí bàbá ìyàwó jósẹ́fù bàbá ìyàwó jósẹ́fù bàbá rákẹ́lì àti lea ó jẹ́ bàbá rákẹ́lì àti lea genesis 29:26 ó wà rúbí lè bẹ́ẹ̀ kò dára nílùú wa o kò dára kí ọmọbìnrin kò ṣáájú ẹgbẹ obìnrin lọ lé ọkọ ṣùgbọn ní ìsìn ni mo ń bẹ gọ sọ ni ẹ ṣe gan ni o ẹ ló lọ́dà fẹ́fẹ́ o ẹ káàárọ̀ o orúkọ yà ṣiṣẹ́ tí ń pè wá o.
3: Orúkọ mi ni Akwande Pàdé láti Àkúté.
1: Ẹ ará Àkúté nọmba wo ni ká fún yín o. Number 2 se re to tele ra won ninu majemu lai lai iru owo wo ni awon alufa leto si lati ma gba
3: ida mewa
1: so wo won ni sa so wo awon alufa ni
3: awon ti ka gugu ida mewa ti bi le ni ko de ko le wa ni ile
1: mi awon lo ara ma jeun Shower the body go like you. I put a new way only for saying, sir. Am I just already the way was in my son, Papa Joe? I got the mobile. One, Jenny Moy, so go to salary, no, we have to support my two divide ye. In 2 months, they want to mark me, yelle, and who size can my baby poor woman now? We must support who will go let us see salary you want to own. But who are one value, my dear, he said, I know. Oh, if I know, nobody is you. Nobody is you. If I don't get a new one, don't you tell my selection? Yeah, I'm out of women's eye. All I want to get my follow up, I didn't make it. You know, they present you. Ẹgbẹ́ a máa sòtọ́rọ̀ ní. Ṣé sọ fún yín? Owó ẹ̀bọ ìré kọjá ni ta mọ̀ sí compensation offering. Ó dé ní. Àti owó ẹ̀bọ ẹ̀ṣẹ̀ sins offering. Pé wọ́n ẹ̀yẹ dẹ́ṣẹ̀ mú owó ẹ̀bọ wá láti lè bẹ Ọlọ́run. Sálárì wọn ni o. Second King 12:16. Tí owó wọn ni o. A máa sọ̀rọ̀ ń padà mẹ́wàá máa bá ń tán jẹ́ o. Hello. Hello.
4: Ẹ
1: kàrọ sọ.
4: Àwa
1: ni yẹ o.
4: Owó ẹ̀bọ ìgbésókè.
1: Owó ẹ̀bọ ìgbésókè compensation ẹ̀wọ̀ ẹ̀bọ ìrékọjá àti owó ẹ̀bọ ẹ̀ṣẹ̀ sin offering. Second King 12:16.
4: Okay.
1: Ìwé àwọn ọba kejì orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ má lọ bá wọn tò sí orí ìdá mẹ́wàá o. Kó lè má lọ lànà o. Ẹ má òótọ́ ọ̀rọ̀ ni o. Oye ẹ mú béèrè tọ̀dọ̀ tí yìí.
4: Number 3
1: lẹ mú ọ̀dà náà. Kí ni orúkọ obìnrin àkọ́kọ́ nínú bíbélì mímọ́ tó dárúkọ rẹ̀ pé ó jẹ́ olùtọ́jú àwọn darandaran òun náà máa ń darun darandaran lòun náà.
4: Darandaran ni. Ìyàwó
1: Isaki
4: nìyẹn
1: o. Ìyàwó
4: Isaki
1: àbí tó jẹ́ Rebecca.
4: Rebecca bẹ́ẹ̀ sà.
1: Ok, ẹ jẹ́ àṣẹ báyìí. Rákẹ́lì ni ìyàwó Jákọ́bù ni. Ẹnìyà. Genesis 29:4-9. Ẹ̀yà bá ẹ bá mi gẹ́ẹ̀tì yìí dẹ́yìn rí ẹ̀ ẹ̀sẹ̀ǹdì ẹ̀sẹ̀ mi. Torí ẹ ṣe àfihàn ẹ̀yẹ sẹ́ndì ìtọ̀dọ̀ yín sọ́dọ̀ tèmi.
4: Mo rẹ pé ńgbà tí Abraham rán ọmọ ọ̀dọ̀ ẹ pé kó lọ fẹ́ ìyàwó ọmọ òun lórí. Rebecca, ó fẹ́ fún àwọn ẹran ló ń jẹ.
1: Ó ń tẹ̀lé àwọn darandaran ni o, kì í ṣe pé ó ń lọ dára. Eléyìí ó ń da ẹran ni o. Kéèyàn tẹ̀lé èèyàn supervisor ó tẹ̀lé èèyàn pé bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ owó bá mi sí ẹ bá ń kówó tẹ bá pa ó kò mọ̀ pẹ́. Ẹ̀sì tẹ ẹgbẹ́ wọn ẹ wọ́n dà mí lórí rú. Bond FM lọ́wọ́ 92.9 níbi 13-2 àwọn ọ̀rọ̀ tó bá ta kókó tó sì sàpamọ́ láti inú ìmọ̀ bíbélì. Hello. Ẹ̀ka ara ẹgbẹ́ òsókè o. Ẹ kú omi tẹ wáyé ẹ sún kúrò mẹ́ẹ̀. Mi gbọ́ yín dáadáa ni.
5: Ṣé kí n gbọ́ mi?
1: Yà, mo ti ń gbọ́ yín báyìí.
5: Ok, Samuel David láti Agége.
1: Nọ́mbà ni ká fún yín o.
5: Nọ́mbà kẹrin.
1: Gbogbo yẹ kan tó nọ́mbà ìtẹ̀lé ra wọn lẹ́yìn ni. Kí ni orúkọ ìlú tí Jákọ́bù ń pè ní ilé Ọlọ́run tó sì tún ní ẹni bòdì ọrùn? Ìyẹn lè pa gẹ̀gà sọ́run. According to him. Nínú Bíbélì. Kí ni orúkọ ìlú tí Jákọ́bù ń pè ní ilé Ọlọ́run tó tún ní ẹni bòdì ọrùn?
5: Jordan.
1: Tó bá di jọ́ mi, Bethelì ni Bethel tàbí Early Bethel. Genesis 28:16-19 tàbí 35:6-7 tàbá tún bíbélì wò àbámbẹ́ o. Ẹ ṣe tẹ́ ẹ pè wá. Ẹ jẹ́ Adé Bible Society of Nigeria ká mọ̀ bó ti ṣe ń lọ.
6: Kíka bíbélì ní èdè Yorùbá ti wá dìrọ̀rùn báyìí o, pẹ̀lú bíbélì ti akọ pẹlu akọtọ ede Yoruba ode oni die ninu awọn iroja ti akọ sinu bibeli mimo iroyin ayo ni wonyi akọle awọn itan inu bibeli itọka ti awọn ese bibeli ifara si iwe kankan ninu bibeli ilana fun kika bibeli ja laarin odun meta awọn apileko to ran ni lowo fun bi aye ojojumo kristiani itumo awọn oro ti o ta koko nilo akọtọ Yoruba ode oni fun akaye ati akagbadun o tun wa ni eda ti a se pelu awọn iwe apokrifa ewo e kan si wa ni eyikeyi awọn ile itaja wa tabi ki e pe eyikeyi ninu ero ibanisọrọ wọnyi 0815-909-4117 tabi 0815-909-4145 etun le kan si ile itaja ayelujara wa store.bsnproject.org bsn nimu ọrọ ọlọrun wa ni arọwọto.
7: Ètò ìrọ̀ ọ̀pọ̀tẹ́ ní fífi jù ló ti padà sórí afẹ́fẹ́ o.
8: Jẹ́ òun na àwọn ìrírí ìrora ọkàn kan kọjá bí?
9: Tàbí òun dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
8: Èyí gan ló mú kí ẹgbẹ́ Bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tun ètò ìwòsàn ìrora ọkàn. Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kan náà ni 100FM 92.9
7: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní déédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15
8: lórí ètò ìrora ìwòsàn ọkàn láti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì lè tí ó yọrí sí ìwòsàn tí ó tún lè jẹ́ kí o gbégbé ayé rẹ lẹ́kúnrẹ́rẹ́ sí i.
9: Eré aládùn àti fọ̀rọ̀wérọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
8: Ètò ìrora ọkàn lórí Bond FM 92.9
7: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní déédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
9: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
10: Ìwòsàn ìrora ọkàn ẹ̀tọ́ àwọn ọmọdé nípa ìrora ọkàn àwọn ọmọdé a máa parí abala wọn ní ìní ní agbára ọlọ́run pẹ̀lú àlejò tí ó máa wá aago 5 ní ìrọ̀lẹ́ títí di aago 6 ku ìṣẹ́jú 15. Gbogbo yín náà ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa láti pe wá láti sọ bí àwọn ọmọ tẹ́ ń tọ́ àbáwọn ọmọ yín náà wọ́n ní nǹkan tí wọ́n nọ́ọ̀sì bí ìrora ọkàn ẹ jẹ́ ká darapọ̀ lórí ètò ìwòsàn ìrora ọkàn ní ìrọ̀lẹ́ láago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15. Bákan náà iléeṣẹ́ Bible Center of Nigeria tẹ bá nífẹ̀ẹ́ sí bíbélì ìròyìn ayọ̀ irú tí wọ́n a gbọ́ fọ́nrán ẹ̀yẹn bíbélì ìròyìn ayọ̀ pọ́ńbélé àti ti apocrypha ẹ lọ sí number 202/204 ìkòròdúró ní Pangrove bus stop gangan lẹ́gbẹ̀ẹ́ Redeem ibẹ̀ ni Bible Center of Nigeria náà wà wọ́n sì ní Adébòwálé House ní onípànù àti kú òun bẹ́ẹ̀ wọ́n sì ń bẹ́ẹ̀ mọ́ ṣe ti gbọ́. Bákan náà fún ti wá fọ́ọ̀gì tó ń lọ lọ́wọ́ GT Bank ni o tẹ bá fẹ́ fowó sanwó sí àkókò owó sí Bible Society of Nigeria 0003723644 èyí tẹ̀dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ Kristi yóò sàn yín ní ẹ̀sán rere. Ẹ jẹ́ ká ṣe gàyà ká lọ gbọ́ orin ẹ̀mí nígbà tá a bá padà dé a tún kán lu àgbàmì ètò lákòótún.

0: fẹ́fẹ́ o.
1: Olúdọ̀tun Ẹkúndayọ̀ láti Joko.
2: Olúdọ̀tun Ẹkúndayọ̀. Ẹ̀yin ará ìjókòó àbí?
1: Bẹ́ẹ̀ni sà.
2: Nọ́mbà wo ni ká fún ẹ̀yin ará ìjókòó?
1: Ẹkún wa nọmba 7.
2: Nọmba 7. Kí ni orúkọ àwọn ọ̀yá àgbẹ̀bí méjì ní Egypt tí wọn kì í ṣeṣẹ́ ẹbí wọn ṣe díà ń sìn? Wọ́n gbẹ̀bí ọmọ yè ni, wọ́n gbẹ̀bí ọmọ kú, fáwọn ni ẹ̀pà ọmọ kùnrin tó bá dé ní àwọn òṣèdí àṣì lọ́dọ̀ wa bí. Kí ni orúkọ wọn?
1: Tílàpùà.
2: Kí lẹ pé?
1: Tílàpùà.
2: Áàfù ni mo máa fún yín ẹ gbé dáadáa o. Púà tẹ dárúkọ yẹn ni mo máa fún yín, àkọ́kọ́ yẹn ẹ gbé dáadáa o. Sifra ni àti Pua gbé dáadáa ni. Ìmọ̀ náà wà ní Bíbélì.
1: Ẹ sojú orí kẹta.
2: Orí kìíní ni sà 15-21. Oyè mú bèrè mi.
1: Number 5.
2: Number 5 lẹ mú. Ṣé 5 yóò ti lọ báyìí? Ó mà ti lọ. 5 ti lọ. Ká fún yín 6 ọ̀dà náà lélẹ́yìí. Nígbà tí Serubabeli àti Jeshua ọmọ Josadaki dìde láti kọ ilé Olúwa ní Jerusalemu lẹ́yìn tán ti wó ilé wọ́n wó tẹ́ḿpìlì yẹn lóko ẹrú wọn náà wà. Kí ni orúkọ àwọn wòlíì Ọlọ́run méjì tó sọ àsọtẹ́lẹ̀ fún wọn pé ẹ má wọrí Olúwa wà pẹ̀lú yín, ẹ máa kọ́ tẹ́ḿpù lọ, ẹ ní ní problem?
1: Wòlíì méjì.
2: Ẹ rántí.
1: Nehemiah.
2: Nehemiah títa ni.
1: Ẹ̀rọ ti kejì.
2: Ẹni àkọ́kọ́ ni Agai Wòlí. Ìkejì Sekaraya ọmọ Ido. Ezra 5:1-2 ló gbé. Ṣé ẹ ti gbọ́ sà? Ẹ ṣe o. Àwọn ìyá àgbẹ̀bí ní Egypt. Farao olùpá ọmọ Ísíráélì wọ́n ń pọ̀ sí. Àwọn bèbè máa ń pọ̀ sí kẹ́. Olé ọ̀dà náà táwọn ọmọ ẹbẹ́rù bá ti lóyún, tí ọmọ obìnrin bá ti lóyún, tọ́ bá ti bí ọkùnrin, ẹ̀pà wọn, ẹ̀pà gbogbo àwọn ọkùnrin ní kòkó. Ṣáàpọ̀ obìnrin rán bí ẹ mọ̀ fọ́kàn wọn o. Àwọn ìyá àgbà yẹn torí wọ́n bẹ̀rù Olúwa, wọn ò fọwọ́ kàn wọ́n. Ọlọ́run ẹ̀dá wọn láre Ọlọ́run kọ ilé fún wọn. Kẹ bá ka ẹsẹ̀ yẹn débi Exodus 1:15-21. Láyé òde òní ẹ̀yin dọ́kítọ̀, ẹ wá pa ọmọ kòkó o, ẹ wá ṣe díà ń sí o, àwọn màmá yóò ṣe díà ń sí o. Ẹ ṣiṣẹ́ ẹyin kọ́lọ́n ba lè ṣe kí ni o, kó lè bùkún yín o. Jésù àgbàdo ayé ẹ jẹ́ àdókè lọ́hùn-ún ká lọ gbọ́ orin ẹ̀ fi.

0: tí à ń lọ a ó ti kọjá níbi tá ò lọ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ gbogbo problems pátá ló ní solution àfi tí èyàn ò bá ti dé ibùdó ojútùú rẹ̀ solution bus stop fún gbogbo àìsàn yòówù tó lè máa dà ọ́ láàmú ní ilé ìwòsàn ìgbàlódé IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD ajá ìsẹ̀yìn lómeworo ìsẹ̀yìn lé ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa ń lò lọ́jọ́ sí tí wọ́n fi ń gùn lẹ́mìí láì ṣe ẹbọ tàbí oògùn àmọ́ nílànà ti ìgbàlódé ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹmọṣẹ́ dókítà wọn ń lò nílé ìwòsàn IA&S má jẹ́ kí àwọn ìjákulẹ̀ tí o ti bá pàdé ní àwọn ilé ìwòsàn míì tó o ti lọ tẹ́lẹ̀ rí ó discourage ẹ nǹkan ju nǹkan lọ ìmọ̀ sì jìnà sí ìmọ̀ olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostic Building U-turn bus stop gangan abúlé ẹ̀gbá telephone 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sumoni Street High School Junction Sàgámù Ìkòròdú Road Ìkòròdú telephone 0816-585-8582 IA&S àṣẹ Ọlọ́run.
1: Tó o bá jí lówùúrọ̀ tó rẹ́rìn músẹ́ eyín rẹ̀ ó tàn mọ́lẹ̀ ni nítorí wípé ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ló lò ẹ̀rín ó dùn lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ lẹ̀rín rẹ̀ ó máa dá àwọn èèyàn lọ́rùn. Iṣẹ́ ọṣẹ ìfọyín eléèdú UATD nìyẹn tọmọdé ń bẹ tàgbà náà wà pẹ̀lú tó o bá fẹ́ dènà kòkòrò yọ̀rọ̀ ẹyin tó ń dí pẹ̀tà àbí òórùn ẹnu ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ni kó o lo a máa mẹ́yìn le bẹ́ẹ̀ sì ni a máa fún ẹnu ní èémí tó lálòpẹ́. Ẹgbẹ́ àwọn dókítà tó ń ṣèwòsàn eyín lórílẹ̀-èdè Nàìjíríà àtàjọ NAFDAC fòǹtẹ̀tẹ̀ ó sì lè ríra káàkiri àwọn ilé ìtajà ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ó ló lè

tí o King Sunny Ade la fi wọlé lónìí ọlọ́run olódùmarè náà ni a máa képe ọba adẹ́dá àṣẹdá ọba tí dúró tì ní tẹ́rù kì í fi bani a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún tòní o ọba tó ti wà kí ayé kí ó tó wà ọba lánàá ọba lónìí ọba títí ayé ẹni pẹ̀kun a ti tún kalẹ̀ sórí ètò ẹ̀ tó yín ká dúpẹ́ o àrùn fáyọ̀ bí òṣọpẹ́ ọpẹ́ náà là á máa dá lọ́wọ́ ọlọ́run olúwa ò ṣe o olúwa ò ṣe o olúwa ò ṣe o à ń kí ọ̀gá wa ẹnjìnìà amúkáìlà olúmìdé àyànwálé musa don investment nigeria limited aláṣẹ àtòdá ilé iṣẹ́ yìí adúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ láàmà kí gm wa tó wà ní ìbàdàn àdúrà gbè mí akí òun náà torí pé orí ló dúró làgbọ́n mú mi lórí adé olúṣẹmọlínà òun náà la ṣe ń polówó adé olúpando yam àti adé olú beans flour kí ọlọ́run olódùmarè kó jẹ́ kí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá a dòpọ̀ ẹ máa ta àtàjèrè o ẹ ò sì ní bá wọn kí náírà kó àti láṣẹ èdùmarè tó àwọn alágbàtà wa gẹ́gẹ́ bí a ṣe máa ń dárúkọ wọn torí pé bá a bá dúpẹ́ orí àná àárín mi ìgbà ó yẹ ká ṣe kórí a fún wọn pàápàá jùlọ àwọn tá a jọ wà nínú ọjà níbi tá a ti ń ta ọjà lọ́hùn ní kúdákì akẹjà ní iléèwé bọ́sọ̀p nílùú egbè lọ́hùn madam radek princess ni wọn adúpẹ́ lọ́wọ́ yín gan ni ọlọ́run olódùmarè á jẹ́ kí kẹrẹ èèyàn dúró ti ẹ̀yìn náà o àdúpẹ́ princess adékẹ́mi nínú ọjà náà lájọ wà mrs musa yẹmi nínú ọjà náà ni àjọ wà lágbára ọlọ́run a máa jọ ta àtàjèrè ni lórí ètò ètò yín ká dúpẹ́ òun náà la wà ẹja máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa o tí wọ́n bá wa dúró pọ̀ the best ventures mama fatai ní number 2 of abbey street igando road ya fatai adúpẹ́ lọ́wọ́ yín o alájà yínká adẹ́nìjì ojà sọpẹ́ adúpẹ́ ultimate connections number 2 honorable arọ̀wẹ̀lẹ̀ street car wash bus stop mama rich wọn ó dá yín lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ti rí ọjà wàrà bẹ́ẹ̀ sì dé the fine favour food canteen number 11 Obabi street igando road òun náà ni wọ́n wà bẹ́ẹ̀ bá débẹ̀ ní ìsìn ẹ rí adéolú sẹmúnílà jẹ níbẹ̀ lórí ètò ẹ̀tọ́ yín ká dúpẹ́ ẹ jẹ́ ká fi ẹsẹ̀ rájó díẹ̀ kó má jẹ́ pé wuruwu náà la máa ṣe lọ mú bọ̀.

0: Molina bẹ́yìn ó jẹ́ ọ̀pọ̀lọ́ àfi kó jẹ́ ètò lẹ́yìn oríṣiríṣi sẹ̀mú lógbòde kan ṣùgbọ́n adéolú sẹ̀mú nínú àlùjọ̀gá wọn ó lẹ̀ lọ́wọ́ fúnfún nípùn tó ń pe níwájẹ́ àṣẹ pẹ̀lú ọ̀pọ̀ àwọn vitamins àti mineral tó ń sara lóore oúnjẹ gidi ní fún gbogbo mọ̀lẹ́bí àti fáwọn tó fẹ́ ṣayẹyẹ lónìí ràn wọ́n oúnjẹ tó dára lọ̀rí àwọ̀ rí pé adéolú sẹ̀mú nínú àlùyàn láàyò ìwọ̀n ìyẹn fún díẹ̀ ní o bù sínú omi tó ń wọ́ lórí náà oúnjẹ dé fọ́pọ̀ ènìyàn rẹpẹtẹ ó lọ fún gbogbo ọbẹ̀ tó wù ọ́ ajẹjẹtunjẹ ni ó ti wà fún títà lọ́jà àti lọ́dọ̀ àwọn alágbàtà wa lówó pọ́kú pẹ̀lú tẹ̀ nafdac lára rẹ̀ àwọn muxadon investment limited ló ń ṣe àwọn náà ló ń ṣe adéolú beans flour àti adéolú pandoyam olú iléeṣẹ́ wọn wà ní kọ́lá olóòtú king scott mega city etic kọlárin mọ́níyà akínyẹlé local government ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú èkó a wà ní kudaki market shop number 6 by bone water line behind first bank iléèwé bus stop egbe lagos láti jẹ́ alágbàtà ẹpẹlẹ kan lárinlẹ̀ 08038299073 tàbí àdúrà ìgbẹ́mí sórí 08145454074 adéolú sẹ́mu nínà àjẹgbàdàn ni.
1: Flowlight Media. Flowlight Media ni a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí o. Ilé-iṣẹ́ tí ó rí sí graphic design pẹ̀lú printing lóríṣiríṣi. Bóyá o fẹ́ ṣe banner, business card, flyers, handbill, tàbí o fẹ́ kọ orúkọ sáàjọ rẹ̀, t-shirt printing, paper bag, jotter, award, tàbí o fẹ́ ṣe frame fún fọ́tò rẹ̀, photo enlargement and framing. Flowlight Media ni kí o kàn sí

0: 0802-5905. Flowlight Media, printing and creativity.
1: Nígbà tí a ó máa kí àwọn olólùfẹ́ wa tí wọ́n ti ń bá ara jà báyìí náà alájì àti alájà alájà mẹ̀mú náà ti àjọkẹ́ iyùn ẹ̀lẹ̀ àdìsá ni tí wọ́n tún máa dúpẹ́ lọ́wọ́ màmá wa Mrs. Awẹ́ tí wọ́n jẹ́ alias wọn aka Mama Gold mo dúpẹ́ lọ́wọ́ yín. Ìyá Sis Mr. Lajire Kudirat ní Abọ́sẹ̀dé ní No. 3 Old Egan Road nílùú Egan lọ́hùn-ún opposite mobile station Egan ni wọ́n wà Alájà Tèmítọ́pẹ́ Ọlájídé Plaza ibẹ̀ ni wọ́n ti ń ta ọjà wa Adé Olúsẹmọ́nínà ó wà ń bẹ̀ jáǹtì rẹ̀rẹ̀. Marvelous Comet Corner Food Canteen No. 9 Dalekọ Street nílùú Ìkọ̀tún ni wọ́n wà o Aunty Adesina Ọláìdé wọ́n ń ta oúnjẹ ń bẹ̀ ni béèyàn bá débẹ̀ ní ìsìn wọ́n rí Adé Olúsẹmọ́nínà jẹ ilé oúnjẹ tó gbádùn ni. Màmá Adésínà wọ́n sì ní ká tún kí ọba oníkọ̀tún ti ìlú Ìkọ̀tún fún ayẹyẹ ọdún 25 lórí ìtẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ wípé Adé Atúnpẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba yóò jẹ́ okó pẹ́ o bí Ìkọ̀tún ṣe ń dùn yìí wọ́n ní kò ní kan Ìkọ̀tún yóò máa rójú o Ìkọ̀tún yóò máa ráyè o ọba ẹ̀ní tí ìwàjà o lórúkọ Jésù ẹ̀ní tí ìwàjà o wọ́n ní ọdún 25 tẹ́ ṣe yìí ẹ ó ṣe ìlọ́po mẹ́rin rú ẹ̀ sí kábíyèsí ó dàṣẹ yóò rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi olùwà bẹ́ẹ̀ lágbọ́ Marvelous Comet Food Canteen náà ni wọ́n ní ká sọ bẹ́ẹ̀. Ìtàn tí mo ń bábọ̀ níwò yìí jẹjọ wípé tá a bá rí ẹnikẹ́ni tẹ́ ẹ ti jọ ṣọ̀rẹ́ pọ̀ ọ̀rẹ́ tá a bá jọ ṣe pọ̀ tó ṣe pé kò síjà láàrin wa tá a ti rí tipẹ́tipẹ́ ẹ̀kọ́ àti rẹ̀ kì í nira alàgbà kan lórí ọ̀rẹ́ ẹ̀ tán ti jọ kàwé tipẹ́tipẹ́ ó wá ní ṣé àdúgbò wíwà ilẹ̀ ń gbé èkó ni mo wà èkó ni mo wà ibo lẹ̀ ń gbé ó sì sọ fún un ṣé wọ ni aláàánú ará samaria tó ti rí tipẹ́tipẹ́ ó sì mú relé pé kó máa bọ̀ ibi báyìí ló ń gbé má lọ mọ́ tó bá dọ̀la máa lọ ilẹ̀ tìṣú tó o dẹ̀ mọ́ ibi tó ń gbé mọ́ tó o dẹ̀ mọ́ ibi tó ń gbé mọ́ bí ọ̀gbẹ́ni bó ṣe mú ọ̀rẹ́ ẹ̀ lọ sí ilé nìyẹn o ó fún ní gbogbo ìtẹ́lọ́rùn pẹ̀lú ṣàlejò láti fún ní oúnjẹ ọ̀rọ̀ tí mò ń sọ yìí nǹkan tó ṣẹlẹ̀ gangan ni mò ń sọ o bó ṣe mú wọlé nìyẹn bó ṣe di àárín òru ó lóun fẹ́ wẹ̀ ó sì ń wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta èkíní ẹ̀kejì ẹ̀kẹta ó ń wẹ̀ bóyá ń sùn bẹ́ẹ̀ ló ń kùn mo ní ọ̀gbẹ́ni ò mọ̀ bóyá ó ti pa í síbì kan kó tó di pé wọ́n ríra wọn ló ń kùn ẹ̀rúsò ìkíkùn yẹn sì ò gba gbogbo ilé tó fi jẹ́ pé ọ̀gbẹ́ni bẹ̀rẹ̀ sí fọwọ́ mẹ́nu ó ń dilẹ̀ mú gìrìgìrì ni pé irú kí lélẹ́yìí tí òun ṣe jẹ́ òun wàá ṣorí dáràn báyìí
2: bá má ṣe é
1: aládùúrà dẹ̀ ni wọ́n ló bá gbé wá bòlú bẹ̀rẹ̀ sí gbàdúrà ló bá ń gbàdúrà kí ló ṣe ẹlẹ̀ sí i lọ́rẹ́ ẹ̀yìn ọ̀rẹ́ yìí kó tó di pé ilẹ̀ mọ́ ó wá ń sọ fún wa pé ilẹ̀ ń pẹ́ kó tó mọ́ o mo níwọ náà mọ̀ má ṣọ̀rẹ́ àpàpàǹdodo gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lónìí ó ní bá o má ṣọ̀rẹ́ àpàpàǹdodo
2: ẹni tó
1: bá ti rí tipẹ́ ṣọ́ra fún o ó ti pa í síbì kan mi ní sọjù bẹ́ẹ̀ lọ tó bá dijọ́ mẹ́jọ mo ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún yín. Royal Crown Mini Market drinks cream lotions indomie oríṣiríṣi gbogbo nǹkan tí wọ́n ń tà níbẹ̀ Egbe Bridge ni wọ́n wà Celeb Bus Stop olórí Rose Salau ni ọ̀gá ilé iṣẹ́ gbogbo nǹkan tí ẹ bá ń bẹ̀ àjẹmọ́nú ni ẹ máa rí jẹ lásìkò lágbára ọlọ́run ohun ayọ̀ ni àjọ máa bára wa ṣe oníyàn ṣe ọlọ́kà wọn lè ṣe o adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yìn tí ẹ ń bára dòpọ̀ èyí tí ẹ bá tún fẹ́ bára dòpọ̀ 0803829-9073 náà ni ẹ fi bá mi sọ̀rọ̀ pé kí ẹ wá ra Semolina àti yín tó bá ti di ọjọ́ Monday kẹyọjú lẹ́kàn lánrin lórúkọ tèmi igbọ́ra láṣàkó òfokunbara di ọ̀rẹ́ mi.
2: ó sì dijọ́ mẹ́jọ ọdún wàlẹ̀ mílẹ̀kùn mọ́lá máa kí sáà dágúre fún wa pé ọ̀sẹ̀ yà sàn wa.
3: Adé Olúsẹmọlínà bẹ́ẹ̀yìn ó jẹ ọ̀pọ̀lọ́ àfi kó jẹ ètò lẹ́yìn o oríṣiríṣi sẹ̀mọ́lógbòde kan ṣùgbọ́n Adé Olúsẹmọlínà ló jọ̀ga wọn ó lẹ̀ lọ́wọ́ fúnfún nìkùn tó ń pe níwájẹ́ àṣẹ pẹ̀lú ọ̀pọ̀ àwọn

kọ́ńtà tó ń ṣara lóore oúnjẹ gidi ní fún gbogbo mọ̀lẹ́bí àti fáwọn èèyàn tó fẹ́ ṣayẹ lónìí ràn wọ́n oúnjẹ tó dára lọ́rí àwọ̀ rí pé adé olùsẹ̀mọ́ ìlànà yàn láàyò ìwọ̀n ìyẹ̀fun díẹ̀ ni ó bù sínú omi tó ń wọ́n lórí náà oúnjẹ dé fọ́pọ̀ èèyàn rẹpẹtẹ ó lọ fún gbogbo ọbẹ̀ tó wọ̀ ajẹ́jẹ́ tó jẹ ni ó ti wà fún títà lọ́jà àti lọ́dọ̀ àwọn alágbàtà wa lówó pọ́pù pẹ̀lú tẹ̀lẹ́pẹ̀k lára rẹ̀ àwọn mùsàdọ́ investment limited ló ń ṣe àwọn náà ló ń ṣe adéolú beans flour àti adéolú pandoyam olú iléeṣẹ́ wọn wà ní kọ́lá olóòtú king scott mega city estate fọlárin mọ́níyà akínyẹlé local government ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú èkó a wà ní kudaki market shop number 6 pipe bone water line behind first bank iléèwé bus stop egbe lagos láti jẹ́ alágbàtà ẹpẹlẹ kan lárere 08038299073 tàbí àdúrà ìgbẹ̀mí sórí 08145454074 adéolùsẹ̀mọ́ nínà àtẹ̀gbàdàn ni. Báyé bá ń yí ká máa báyé yí torí ẹni tí ò báyé yí kò ní lè bágbà mu òrùlé alumíníọ̀n ló gba ìlú lásìkò yìí kí ló lè tó gẹrẹmẹjẹ ṣùgbọ́n àwòrán tó ń mójú òkun ní pàbí yín rẹ̀ dàmákọ́ alumíníọ̀n limited ọ̀gá àgbà níbi tá fi alumíníọ̀n bolé kò dúró re dàmákọ́ alumíníọ̀n ojúlówó imported alumíníọ̀n ni wọ́n ń lò fi ṣiṣẹ́ kó lè lálòpẹ́ àrímọ́ lè lọ níṣẹ́ wọn alumíníọ̀n roofing alumíníọ̀n windows alumíníọ̀n door àti gẹ́ẹ̀sì lóríṣiríṣi cabinet alumíníọ̀n furniture tó pọ̀jù owó pẹ̀lú owó tí ò ga ni lára bẹ́ẹ̀ ni àdéhùn wọn kì í yẹ ìfẹ́lódùn street dọ̀pẹ̀ mú agége ní iléeṣẹ́ wọn kalẹ̀ sí ẹ pé ọ̀gá iléeṣẹ́ olúwa dámiláre awé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09021889613 dàmákọ́ alumíníọ̀n limited alumíníọ̀n fabric tó pọ̀jù owó.

0: gẹ́rẹ́gẹ́ laago mẹ́wàá lù ẹkú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ Bond FM 92.9 onígbòǹgbò ìkẹjà Olúfúnkẹ́ Àdìsá lorúkọ tèmi. Iléeṣẹ́ tó ń rí sí iṣẹ́ òde lábẹ́ ìjọba àpapọ̀ ti kéde pé wọ́n ti apá kan lójúnà Ìkòròdú sílùú Sàgám ní ọjọ́ ajé Monday 11 oṣù yìí láti lè tètè parí iṣẹ́ ojúnà tó ń lọ lọ́wọ́. Alákòóso iṣẹ́ òde ní ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Ọláíwọlá Kọ́mọláfẹ́ ló sọ ọ́ di mímọ̀ nínú ìròyìn tó taari sáwọn akọ̀ròyìn. Ó ní àṣẹ náà jáde látọ̀dọ̀ mínísítà iṣẹ́ òde onímọ̀ ẹ̀rọ David Umahi pàá láṣẹ fún àwọn kọ̀ǹgílà agbaṣẹ́ṣe láti padà sí ẹnu iṣẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ láti apá ibi tí ó ní agbára kí iṣẹ́ náà bá tètè parí ní àsìkò. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Kọ́mọláfẹ́ ṣe sọ́ di mímọ̀ pé àwọn abala ojúnà tí wọ́n fẹ́ ṣe ni ọ̀nà Ìkòròdú roundabout lọ sí oríta Sábó nílùú Èkó bákan náà ti àwọn tó ń lọ sí Sàgám láti cement lọ sí Coca-Cola. Ó ní àwọn ọ̀nà yìí máa wà ní títì láti má fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. Ó tẹ̀síwájú pé gbogbo ọkọ̀ tó bá fẹ́ ṣàmúlò agbègbè yìí ni wọ́n á máa darí sí ibòmíràn. Ó ní àtúnṣe ojú ọ̀nà náà máa gbà tó oṣù mẹ́ta. Ọ̀gbẹ́ni Kọ́mọláfẹ́ fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn iléeṣẹ́ tó ń darí ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó LASMA máa wà níbẹ̀ láti máa darí ọkọ̀. Igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó àti gbogbo ẹgbẹ́ òṣèlú APC òǹdíje du ipò gómìnà Dókítà Ọbáfẹ́mi Hamzat ti gba àṣẹ láti kópa nínú ètò ìdìbò abẹ́lé tó ń bọ̀ lọ́nà fún ipò gómìnà lọ́dún 2027 Lẹ́kọ̀ọ́. Dókítà Hamzat tó jẹ́ òǹdíje ti ẹgbẹ́ òṣèlú APC ní àwọn ìgbìmọ̀ wo gbogbo ìwé ẹ̀rí tí wọ́n kó lẹ̀ yékéyéké láti lè rí àrídájú ipa ẹ̀ lórí ìlú nígbàtí ó ń sọ̀rọ̀ lẹ́yìn ètò àyẹ̀wò tó wáyé ní Àbújá. Dókítà Hamzat fi ìdùnnú ẹ̀ hàn lórí bí ètò náà ṣe lọ ní ìbámu pẹ̀lú ìlànà òfin ẹgbẹ́. Ó ṣàlàyé síwájú sí pé àwọn ìgbìmọ̀ béèrè lẹ́kùnrẹ́rẹ́ lórí ipa tí òun ti kó nínú ìṣèjọba láti ẹ̀yìn wá nígbàtí ó sọ ọ́ di mímọ̀ pé òun ní ìfọkàntán lórí ètò ìdìbò abẹ́lé APC. Ó ní òun ní ìdánilójú àti fi ara jìn láti máa tẹ̀ síwájú mú ìdàgbàsókè àti ìgbéga bá ìpínlẹ̀ Èkó. Ìròyìn ìyálẹ̀ta kò ní jù báyìí lọ. Ẹ tún darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wa tó bá di aago 12 ọ̀sán. Ọpẹ́ lọ́wọ́ Wydad Fagbọ́, Olúfúnkẹ́ Àdìsá lorúkọ tèmi, a kú ìsinmi òní, ọ̀pẹ́ láṣe lókè ìpè.
1: Ìdìmọ̀ rẹ̀ lójú rí ẹwà fàkùkọ.
2: Ọba òkè lójú rí.

àwọn ètò wa ń tẹ̀ síwájú lè ṣe bond fm 92.9 ní báyìí a máa lọ sórí ètò ọ̀rọ̀ ṣunukun àwọn atọ́pẹ̀tò wọn ti wà ní ìkàlẹ̀ oyin balikis ibrahim àti tauriq abdullahi láti mú ètò náà ní àkótún wá sí etí ìgbóyún àgbọ́dúnmù

0: ọpẹ ni fún Ọlọrun ọba ọba àjọkẹ ayé ọba àṣàkẹ ọrun ọba tó sì ní pé kí a tún pàdé lórí àkọtun ètò yín ètò wa ètò ọrọ ṣùnkùn láàárọ tò ní àwa àtẹyìn ni nígbà tí a dágbére fúnra wa ní ìjẹjọ wípé a tún pàdé lénìí mímọ ṣe wa kọ Ọlọrun ọba ló ní kó ṣe é ṣe fún wa Ọlọrun ọba náà ni a dúpẹ fún ìpele lẹyìn náà la fi ń kiri pé ọkú yẹlẹ tá mo wo tẹsí ń wo ilé iṣẹ bond fm 92.9 a kù ìsinmi òní ìsinmi aláyọ ìsinmi ológo náà ni òní èjọ fún wa a tún kiri káàbọ sórí àkọtun ètò yín ètò wọ ètò ọrọ ṣùnkùn nílé iṣẹ bond 92.9 fm bíi kis ayépọlá ibrahim lorúkọ tèmi.
1: ọpẹ ni fún ọlọrun ọba ọba tó ṣọ wa láti ìjẹjọ tó fún wa láǹfààní láti jẹ ká pàdé lórí ètò yín ètò wa ọrọ ṣùnkùn ọpẹ fún àwọn aláṣẹ àtòlùdarí ilé iṣẹ bond fm tó fún wa láǹfààní láti jẹ ká máa fojú ṣùnkùn wo àwọn nǹkan tí a jẹ kí dìgbàsókè àtìlọsíwájú kó dé wa ní orílẹ̀-èdè wa nàìjíríà orúkọ mi ni tawhid abdullahi.
0: tó tí a bá wo ohun tí àwùjọ wa ń wí nísinsìnyí àríwí pé pẹ̀lú ògo ti ọlọ́run ọba àwa ń súnmọ́ ọdún ọdún súnmọ́ wa ọdún wo náà là ń sọ òun náà ni ọdún iléyá lójú ọgbà sí pé àfikún àfihàn ṣọdún kò sí báyìí fẹ́ ṣọdún tó a máa ní nǹkan ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni a fẹ́ wò a mọ̀ yí pé nǹkan da nǹkan rọrùn lásìkò tá a wà yìí bó ṣe yẹ pé ìgbà ni gbogbo nǹkan a mọ̀ yí pé bí àgbà tí a wà yìí ló jẹ́ kí àwọn nǹkan báyìí kó rí bó ṣe rí yìí àti àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ ló tún jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tún gbé ẹni sókè ṣùgbọ́n ọ̀nà wo la fẹ́ gbà tó jẹ́ yí pé nǹkan ti yorùbá ní ààwẹ̀ ti bá ààwẹ̀ nílẹ̀ nǹkan ti wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n báwo la ṣe fẹ́ ṣe é tí a tún fi ní ṣe kíni ká tún fi ní fi ara nira wa ju bó ṣe yẹ lọ òun náà ni nǹkan tí a máa gbéyẹ̀wò lórí ètò ọ̀rọ̀ ṣùnkùn ní àárọ̀ tó ní.
1: tí a bá sọ̀rọ̀ nípa ọdún tí ó ń bọ̀ lọ́nà a máa sọ̀rọ̀ nípa ọdún iléyá tó bá sọ̀rọ̀ nípa ọdún iléyá ó jẹ́ ọdún kan pàtàkì tó jẹ́ pé gbogbo mùsùlùmí máa ń pa ẹ̀rìn ọdún ẹ̀rìn ọdún yẹn pín sí àwọn ọ̀nà oríṣiríṣi tó bá sọ̀rọ̀ nípa àwọn kan wà tó jẹ́ pé ó gbára bá ṣe gbé ni àwọn kan tó jẹ́ pé àgbòná máa pa àwọn kan tó jẹ́ pé mẹ̀sọ̀rọ̀ náà máa pa àwọn kan tó jẹ́ pé ràkúmi náà máa pa àwọn kan tó jẹ́ pé màálù náà máa pa kò dẹ̀ sí bó ṣe fẹ́ pa àwọn màálù nǹkan tí à ń sọ yìí láti fẹ́ fi ṣe ọdún láti ṣe pa lọ nípa nǹkan tó ń jẹ́ bí ata tó wá fi ṣe ọ̀sọ̀rọ̀ nípa epo tó wá fi ṣe ọ̀sọ̀rọ̀ nípa òróró tó máa fi ṣe àtàwọn nǹkan míì tó máa fi ṣe aláwọ̀ni ká jọ fojú ṣùnkùn láre ọ̀nà ọ̀la fẹ́ gbé gbà láti jẹ́ ká rí pé bí ọdún ṣe ń bọ̀ yìí a nira wa lára pàápàá jùlọ àwa tó jẹ́ pé à ń ta àwọn nǹkan tí a mẹ́nu bà díẹ̀ tàbí àwọn tó jẹ́ pé a máa lọ ra báwo lẹ lérò pé a ṣe lè ṣe láti jẹ́ ká rí pé a ṣe ọdún ayọ̀ ẹ bá wa fojú ṣùnkùn wo láàárọ̀ yìí bí a ṣe lè ṣe láti jẹ́ ká rí pé a ṣe ọdún ayọ̀ ọdún ìdùnnú torí gbogbo tó bá bá ń láyé ọdún ẹni ni bá ṣe ń ṣe ọdún iléyá tá à múra sílẹ̀ pé ọdún iléyá ń bọ̀ ọdún iléyá ń bọ̀ báwo lẹ ṣe lérò pé a lè ṣe tó fi jẹ́ pé ọdún yẹn tá a fẹ́ ṣe á já sí ìrọ̀rùn ẹni àǹfààní láti jẹ́ kí a gbọ́ kẹ́ bá fojú ṣùnkùn wo lórí ẹ̀rọ nọ́mbà 0706316 1916 0706316 1916 0706316 1916 òun ni ẹ̀rọ gbanisọ̀rọ̀ tí ẹ lè fi pè wá wọ láti jẹ́ kí a wò pé ọ̀nà ọ̀la lè gbé gbà kí ẹ lè fún ìjọba ní àǹfààní ọ̀rọ̀ àmọ̀ràn láti jẹ́ kó ọ̀ràn aráàlú lọ́wọ́ kí ni àǹfààní tí ẹ lè sọ fún àwọn tó jẹ́ pé wọ́n ń tà á àti wípé kí ni nǹkan tí ẹ lérò pé ìjọba láti ṣe lákòókò yìí láti jẹ́ ká rí pé ìkíní yìí ó rọrùn ẹ lè bá àpò máa lórí ẹ̀rọ ayélujára wa facebook wa orí page wa lórí facebook bá lọ sórí facebook ẹ máa tẹ bond ọ̀rọ̀ ṣùnkùn kan tí a ń ṣe nílé agodo ẹ máa wà ketekete.
0: ọwọ́ ní kéèké àwò gbogbo àánú la máa mọ̀ wípé ata ọ̀rẹ́ rìn ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ní pé ẹ bá ti ń pẹ̀rọ ń tútù jẹ́ máa hàn tútù ṣùgbọ́n kò sí bó ṣe lè jẹ́ ẹgbẹ́ bí àwọn àlàáfáà ṣe kọ́ ọwọ́ náà ẹpin sí mẹ́ta ẹ̀dín ẹ̀kọ́ kan jẹ́ kẹ́rẹ́ rẹ̀ pa níbi
1: èpè. ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ o.
2: ẹ
0: káàárọ̀ sá.
2: yakubu ọlátúndí ló ń pè láti kẹtù.
0: ẹ ṣe wàá gbẹ́yìn sá.
2: bẹ́ẹ̀ni ìmọ̀ràn tèmi ní pé ká láàánú ara wa. ẹ̀yin ẹ wo pàdé àfẹ́ gbàwẹ̀.
0: Benny, on ti abara oun na la ta ṣugbọn iwon tun won si oun na ni gbogbo nkan a lo se bi a se so nipa ti ata gbo to ba ma bi je da won lata won rojo pe oja won
1: ibi ta ti ra
0: won rojo owo moto to fi gbe wa won rojo mu ata tun fe ja awon to tun ji won lowo losu lo si ton
1: hello
2: hello
1: ma bo mo ti so o to ba ni ki ma bo ngba ti ma fi so ki mo mu agbo jade
0: 0706316 0706316916 no ni ero ban soro ti a ma fi pe an soro ti atale kan awon kan fi mi rerin ni agodo hello
1: Department of Greek, Abala ni Greek lotun.
3: I don't know what to do.
1: Hello.
3: Hello.
1: Ya wa o oruko mi le tin pe wa
3: oruko ti ni Missis
1: Lawa. Okay, ora sinu ke ba foju sinu ko
3: lori oro ta nko ni a dupe fo Olorun ama o wa lori aja to je joba wa ni o ni pa ti awon fo lori oro te ran din ta ba lo si musi Honorable Ajala, with you know what you would need. Every year, Nika, Lady Abad, your mom, who am I? At the
1: moment, at the Sonic Bay, at the Sonic Bay.
3: So that one talk to no good, no bad, she better go on quarrel. One in me.
0: Eshi mama wa, eshi goma. Oni, unte abashi. O ti di pe oro wo lo so o ti leni se o ti leni je lorun e
1: iwo o si gbogbo awon alaga joba bile ka ani joba bile ogun ani joba ri pasoke meta le meta din ni ogoji that is 20 and 30 and 37 o je 57 ti gbogbo yin na ba kora won jo won ta so yi ti o ba se ni mushi ton se ni solo ton se lo shoji ton se suru lere ton se lagege ton se ni agbado ke odo ton se ka
0: o le ma jeran nikan kon ko se ta di e na
1: won ma se won ma se ni no odun December na won ma se ta wa lati
0: won ma se won se di December to lo yin dada won se dada
1: mo an fi le lo ran won ju ba bile to egun ma ti ni ni eto laje ka won office ni eto won laje kon fi ro ara ilu lorun nkan ti ijoba le se fara ilu lakoko yi ni laje ko je pe gbogbo awon osoro ati kunde kunde nkan to wa ma nje mi to ma de mi be ti ma rin be ni pe won ma fi nkan oselo kan si mi fe ka fi yan si to ba be se won ni to ba ngbe agbegbe yen iyen ti dana won lasra iyen fara ilu lakoko yi ni laje ko je pe gbogbo awon osoro ati kunde kunde nkan to wa ma nje mi to ma de mi be ti ma rin be ni pe won ma fi nkan oselo kan si mi fe ka fi yan si to ba be se won ni to ba ngbe agbegbe yen iyen ti dana won lasra iyen da pe kon le mo ko be lo ngbe ewo ni PVC ewo ni tans card gbogbo yen lato ko ma je ka won ma je kon le lo si be pa omo awon ni kodo mu lasra se mo pe re ba je la po omo pe omo mu sile ni o to gba ara ta ni na ko le ri mo ni a se ti gbagbe pe dani ko waju le wa le ti won an se meeting ni se tomatoes wa ni ah allocation le lori ere ngba owo ri lowa awon kan yen won je pe awon ti o ba ni o ma nira fun won ba je ko won le ge tori pe alubi ma o da lasa ti ade to wa gbo pe agbegbe yen lo ngbe sugbon awon kan tun ye pe ade iroyen ti kon ma se pe won le ba se pe ojo kan le je bi ose meji ose kan do je pe won ti se ni okay word he word be shawo be se nse body bi abi pin nkan fura yin kan mu dun egbe e se bayi to je ko ma fi ro awon ara ilu lorun baba yin ni ro mo npe wa
0: bi te npe si yin o ye
1: e ba pe no ba ah eh no to yin o je ba pe 0707631619 16
0: no ni ro ban so le tele fi da se to to no no ba na ti so mo soro ni pa owo epo won ni pe ijoba na kan na tu ba wa sise lori e
1: hello ami
0: e ko nbe radio yin adike yi si
2: hello ni jo ba je o
1: ami o
2: ko te ni ni ala ki tai salam lati otun
0: esa
2: awon eyan wa
1: I want to go alone. Je ka ma je ke ani ka ma jere gege bi mi se ma so ani ka ma je sugbe ta fe je ka ma je ko po ju owo ta fi ra oja lo baba raja ni 1000 to le fe ta 2500 naira owo yen ti po ju owo yen ti po ju o ti po ju e je ka wo ba ra ni 1000 to ta ni 1001 da mo pe da kun da kan ninu da mi wa ni o je lori e
0: opolopo opolopo na yo wa so yi.

ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ọba fínni mọ̀nà ní ọlọ́run ọba tó dá wa o ṣùgbọ́n ẹni tí ọlọ́run ọba bá fẹ́ kó mọ̀nà ló fi ọ̀nà hàn ọmọ apẹ̀nà òkè ogun ọmọ bíbí ìlú ìsẹ́yìn oro ní òkè ogun ọyọ state ọmọ apẹ̀nà lórí tiktok ọmọ apẹ̀nà lórí facebook ọmọ apẹ̀nà lórí íńtánẹ́ẹ̀tì ni ká sọ fún gbogbo etí tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí wípé àrùnkárùn kò ní filé wa ṣebùgbé bẹ́ẹ̀ ni àìsànkáìsàn kò ní kọlu wa kò ní kọlu ẹbí wa ẹ jẹ́ ká tọ́jú ara wa ọmọ apẹ̀nà òkè ogun ní ewé àti egbò àwọn bàbá wa sì ń jẹ́ síbẹ̀ àwa ni ká ṣe àwárí ara wa dáadáa ohunkóhun tó lè dé bá ẹ̀dá ènìyàn àlejò ni yóò dágbére fún ẹ̀dá ènìyàn lọ́jọ́ kan fún ìwọ tó ń gbọ́ ìkéde yìí lásìkò yìí má sùn tètè dìde sí ọ̀rọ̀ ara rẹ̀ láti lè rí ọmọ apẹ̀nà òkè ogun nọ́mbà yìí ni kí ẹ pè 07010938460 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 07010938460 WhatsApp nọ́mbà tẹ̀lé fi WhatsApp wọn lélẹ́yìí 07059487023 WhatsApp 07059487023 lọ́wọ́lọ́wọ́ yìí ìlú èjìlá àwórì ní ọ̀dọ̀ Abuja Sule eléyìí tí wọ́n ń pè ní ọ̀dọ̀ ńlá ní ọmọ apẹ̀nà òkè ogun wà ẹ̀yin tẹ́ ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ wọ́n ní bàbá àgbà wà ní ìlú ìsẹ́yìn oro ọmọ wọn apẹ̀nà òkè ogun wà ní ìlú èjìlá àwórì ewé ń bẹ o nǹkan àwọn bàbá wa náà ń bẹ pẹ̀lú a ó máa retí yín o àìsàn ní fi lé wa ṣe bù pé.

0: Oni duro wa eseun.
1: Oni duro wa eseun.
0: O ba je ni an lo duro wa yo si.

0: ni gbogbo ona aso pe oluwa ise o fun iso yin abo yin to daju ninu aye wa lilo bibo te pa wa mo atokale sori eto loni oluwa o ki sagbara wa o oni ojo kewa osu karun odun 2026 kama ki gbogbo ti to ngbo wa lowo lowo wi pe happy wonderful sunday
1: amen
0: eyin eles islam e ku ipale mo
1: ileya
0: adu ileya eyin alalaji alalaja ta ti gbera ipe anabi ibrahim le o je o e o le je pe asalalu e o le je pe shetani gbogbo yi to kun te tun gbera baba mi edumare yo fi se so yin e lo re o e bo re baba na ti lo emi pelu bali ki saye pala ta jo lo adelayo atalafia oruko yi pada re musba alade baba ise na re omo ni ilu ilero omo ilero dudu abila gba o ma pejo yi e ma ba ka lo lori eto leni
2: edo wa ejo soju wa ba ko da edo mare jo wa jo soju wa do ni ata wa re ti e odun mare sawade awon to yo si meka to lo sesin oluwa sawade ko ni se le wa gogo wa mustafa sulaiman le mi je abale ro to gbe jegun labe oba nu ni ala ni akeremi e ma ba bo lori eto eku simi
0: abala mona ele ita mangbara wa lose to koja nitori ose akoko ope la fin du lori ori ona lambabo ose kerin la wa yi
1: ada
0: adani du lose to koja tori bi eto se ri lori bawo la se ntoju ori lai sebo lai se tutu ta ntoju eleda wa iseda wa oke kan ri wa emi ati eyin ṣùgbọ́n adánu dúró díẹ̀ lọ́sẹ̀ tó kọjá ibi tá a gbé dánu dúró òun náà ni irun dídì
1: irun dídì
0: tí àwọn obìnrin ń dì a tún máa mú wọnú ara wọn ni a máa jáde a máa wọlé lónìí lẹ́yìn ìgbà tí o dù ọmọ tuntun tó ti sọ̀rọ̀ irun ohun tí ọmọ náà tí ó jẹ́ ìtọ́jú ẹlẹ́dàá ìlókun lọ́wọ́ bàbá lọ́wọ́ ìyá ṣùgbọ́n àìgbọ́ràn ati abikita opolopo awon iya ati baba o ti ko ba awon omo odule ni omo yi abe o bodo kan lori eyin blade mu so bi ose keta
1: se to ko ja beni beni
0: odule ni abe o bodo kan lori fun awon igba die omo yi won le ni esora gidigidi o odulo soro bi pe won gbodo ma kan niko aditu oro ohun to du ba so le gbodo tele won gbodo ma fowo gba lori odun lo soro yen nipa rin ajo omo yen omo yi ko gbodo ma se ori sile omo yi ko gbodo ma ru eru sori aditu oro omo yi irun o gbodo ma kun lori e odun na lo se soro alage mo ti wa bi mo tan ayi mo ju kun so we
1: owo ilokun si o
0: njeleyi baba asin eyin iya asin njele n tele gbogbo awon ohun ta so yi
1: awon ilana yi
0: ojo ta seto keyin to je apade wa lori oro yi ni pe ijo ta seto keyin baba kan pe mi o ni akosile o ni won se nse o ni eh olona miran ni won gba se to je apade wa lori oro yi loni ni e pe mo ní kí bàbá yìí ṣáàwó ó ní pàápàá jùlọ láwọn àfa ń ṣe ń ṣe mo wá ní báwo ni ó ní wọn máa tẹyán rin wọn ní tẹsùn bá tán fi ń béèrè wọn á béèrè kí lọ ọmọdé yìí kí lọ mú wáyé kí lọ fẹ
1: kí lọ yẹ kí
0: lọ yẹ fẹ gbà wọn á ní àwọn kìrìsìtẹ́nì kó láwọn náà ń ṣe mo lọ́nà ẹ̀mí làwọn fi ń ṣe ẹ̀mí náà fi ń béèrè wọn á dé wòlíì tó bá wà nú ẹ̀mí wọn bí léèrè pọmọ táwọn bíi bó ni ó ti rìn àjò bàbá yìí tó wá tẹ̀síwájú wípé láyé àtijọ́ òtítọ́ wà tó bá fẹ́ wà àkọsẹ̀jáyé ọmọ wọ́n pe gbogbo ẹbí wọ́n pe gbogbo agbolé wọ́n dìjọ jókòó bí ìgbà téèyàn fẹ́ ṣe ìnáwó àbáríyá wọ́n pẹran wọ́n ṣe ohun oṣèǹjẹ ogun èèyàn jókòó wọ́n ni wọ́n béèrè bí ìgbà téèyàn bàbá yìí tó wá sọ débi tẹ́ pé bí ìgbà téèyàn fẹ́ wọ gbódù mo fún kẹ́lẹ̀ mọ́ tí mo sọ
1: kò lè mọ́ kò yẹ
0: wọ́n gbódù oníbẹ̀ẹ́ ni wọ́n ti ṣe awa ni shabala oni mi ni ma oni anu ni no aye die ma o ha ja bi aye gbo
1: ati won supermarket
0: baba iwa ni baba iwa bi mi le pe giri ti ko yi pada tan o lo di wi pe awon ni yawo meji oni yawo meta oni yawo merin marun omo temi gboro tayo omo temi gboro se jomo lagbaja lo oni ibe ni itakun ti deru tewi agun osi loko mo ole igan lo fa ti won fi se akose jaye mo ngba to ti di wi pe omo temi gboro tayo temi gboro tayo ti won ti jomo akose jaye on to mo lagbaja mu aye
1: o ti ye o wa go fun awon na beere fun awon bo
0: mi ko wa jade iru oro yi esi wa tun de ngba te si wa de esi wa yi gbogbo nkan lo yi pada e je ndanu do loni o ti ma yi opolopo to ngba mi lowo mo ko fe ke mo bi pe lai se bo lai se tutu e le toju eleda yin
1: fun ara eyan
0: e le toju oke kan re yin a tun te si waju o a tun te si waju iwon ba irun ta kan menuba die ohun ni pe ti obirin to ba tin tasko ti won ba n ton lo ko ma diri e gboro ma fi attachment si afomo ti o ba ton ba soju e fun lokun e won boya irun ton mu yen o le jerun alujo irun
1: ko o le ma bale aye e mu o le ma bele da e mu
0: olorun ko fu amo na ni
1: si ami e ja lo soke lohun
2: baida o ma tu o ma tu o la ni oro ni
3: Shebi ka wi be ka se be ni yi omoluabi are orilede Nigeria Asiwaju Bola Ahmed Tinubu se ipinu ireti otun fun gbogbo orilede Nigeria Renewed Hope Agenda ti o sin farahan nitori na ni gbogbo awon olulufe o ladun nilu Badagry se se agbatoru fun iwode alaafia ati idunu lori tesiwaju isejoba are orilede wa gege bi are lekan si ati sise agbatoru fun eni to kaju e lati di gomina ni ipinle Eko Dr Kadiri Abafemi Ansa lai gbagbo ọga wa pe ndije ti ipo asofin to ma soju Badagry constituency 2 ni ile igbimọ asofin ile Eko Mọrebi Olatunde Oladunjoye ti gbogbo eniyan pe ni o ladun oloyin nitori awa mo iparu biribi ti e ti ku fun idagbasoke ọdọ ati gbogbo olugbe ni Badagry constituency nitori na la se fowo soya a si n se agbẹtẹru wipe e je ka fun laaye ọmọ wa ni e je o se o ba ti di ọjọ ọjọru ọjọ kẹtàlá oṣù karùnún ọdún 2026 Wednesday 13th May 2026 e je ka parapo ka kopa nibi iwode alaafia ati idunu eleyi to ma waye fun gbogbo awon ndije dupo ti won fe idagbasoke fun gbogbo olugbe e je ka jo pade lojo Wednesday 13th May 2026 lati fowo sowopo gbolongo are orilede Nigeria ikede yi wa lati owo gbogbo awon ore mi nu o ladun oloyin

0: ṣebí ká wí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ni ìyá ọmọlúàbí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu ń ṣe ìpinnu ìrètí ọ̀tún fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà renewed hope agenda tí ó sì ń farahàn nítorí náà ni gbogbo àwa olólùfẹ́ ó ládùn nílùú badagry ṣe ṣe agbátẹrù fún ìwọ́de àlàáfíà àti ìdùnnú lórí ìtẹ̀síwájú ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí ààrẹ lẹ́ẹ̀kan sí àti ṣíṣe agbátẹrù fún ẹni tó kájú ẹ̀ láti di gómìnà ní ìpínlẹ̀ Èkó Dr. Kadiri Abafemi Amsa láì gbàgbé ọ̀gá wa òǹdíje sí ipò aṣòfin tó máa ṣojú badagry constituency 2 ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó Mọ̀rẹ́bí Ọlátúndé Ọládùnjòyè tí gbogbo ènìyàn ń pè ní Oládùn Olóyin nítorí àwa mọ ipa ribiribi tí ẹ ti kó fún ìdàgbàsókè ọ̀dọ́ àti gbogbo olùgbé ní badagry constituency nítorí náà la ṣe fọwọ́ sọ̀yà a sì ń ṣe agbátẹrù wípé ẹ jẹ́ ká fún láàyè ọmọ wa ni ẹ jẹ́ ó ṣe é ó bá ti di ọjọ́ ọjọ́rú ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún 2026 Wednesday 13th May 2026 ẹ jẹ́ ká parapọ̀ ká kópa níbi ìwọ́de àlàáfíà àti ìdùnnú eléyìí tó máa wáyé fún gbogbo àwọn òǹdíje dupò tí wọ́n fẹ́ ìdàgbàsókè fún gbogbo olùgbé ẹ jẹ́ ká jọ pàdé lọ́jọ́ Wednesday 13th May 2026 láti fọwọ́sowọ́pọ̀ polongo ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìkéde yìí wá láti ọwọ́ gbogbo àwa ọ̀rẹ́ mi nú Oládùn Olóyin.
1: A ti ń wọ àgbò òṣèlú lọ díẹ̀ díẹ̀ báyìí ọ̀rẹ́ wa ìmùlẹ̀ wa Alhaji Yusuf Olatunde Oladunjoyin ni òun adùnni o òun náà ló ní àwọn ó ṣe ìrálè láti fi ẹ̀mí ìmoore hàn fún gbogbo àwọn badagry tó wọ́n ti yan àwọn ọlọ́run máa wọn délẹ̀ lérí o ọjọ́ Wednesday wọ́n sì tún ní ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà tí wọ́n mú lẹ́kọ̀ọ́ ọba wa Dr. Bafemi Anza Kadri àti sínátọ̀ wa Olórántí Adébúlé oyin ni o adùn ni o ó bá ti ládùn ẹ̀jẹ̀ káwa náà máa rí ládùn
2: lájọ́
1: máa la ni ìjọba ládùn ládùn tó ń sọ yìí
2: ládùn lọ́dún ni
1: májè ó dùn tán ká máa lera mú káàkiri o
2: ká máa wá nọ́mbà kiri
1: àgbọ̀dọ̀ máa lera mú káàkiri bá àtijọ́ ríra wá ń sìn náà àgbọ̀dọ̀ máa lera yìí sá lẹ́gẹ́lẹ́gẹ́ ṣó ń gbọ́ bá mi sọ fún ládùn ọba mi edun ari a jẹ́ kí gbogbo ẹ̀ kó rọrùn
2: ọba alájẹ ọba akílà ìfọn ọba pè gbàdà bíu oníkọtú ó ti yá kílẹ̀ ìfọn ọba pè ọba o kábíyèsí o ọba abdulrasheed gbàdà bíu aṣíwájú oníkọtú ọ̀fìn kọ̀tún ọmọ sọgbẹ́dìlé sọgbẹ́dìgbò wọn máa sọ kìtàdílé ọjà ikú palẹ̀mọ ayẹyẹ ọdún márùndínlọ́gbọ̀n 31st anniversary lórí ìtẹ́ẹ̀lú ọba ìkọ̀tún mo bá yín dúpẹ́ fún ọlọ́run nítorí lásìkò yín ikú ń kébi ikú níkọ̀tún ẹyẹ ń kébi ẹ̀kẹ́ níkọ̀tún bákan náà nǹkan ọ̀tún ọ̀tún ló ń wọ ilé àti ẹ̀yìn àtàwọn olóyè olórí àti gbogbo àwọn ọmọ yín àbá yín dúpẹ́ fún ọlọ́run fún adìyẹ tí ẹ bá ń gbọ́ èmi tí yín ló ń kí yín o ọmọ yín comrade àbáyọ̀mí bẹ́ẹ̀ yóò kú tí gbogbo ẹ̀yà mọ̀ sí káùsára ọmọ bàbá bàbá níkọ̀tún tí gbogbo wọn tó ń pè ní world best ni wọ́n sọ pé kábíyèsí igba ọdún ọdún kan ni ọjọ́ àkọ láyọ̀ kò ní jáṣe mọ́.
1: a ní kò ní jáṣe mọ ọjọ́ àkọ láyọ̀ láṣẹ Èdùnmarè ẹ kí n máa sọ wípé àwọn kí n máa jíṣẹ́ àwọn aláṣẹ ilé ìtura glitter hotel eléyìí tó wà ní ogun bíi street ní àkójọ ẹgbẹ́ dá níbi tí a ti ń ṣe ìpàdé tí a ti ń ṣe ìpàdé ẹgbẹ́ àpèdè wọ́n ní láti ọ̀la lọ gbogbo àtúnṣe gbogbo ẹ̀ ti dúró wípé iṣẹ́ máa bẹ̀rẹ̀ ní ọ̀la ní ilé ìtura yìí gbogbo ẹni tẹ bá jẹ olólùfẹ́ ẹ̀dákun ẹ jẹ́ kí a lọ síbẹ̀ látọ̀la lọ iṣẹ́ ti bẹ̀rẹ̀ bí mo ṣe ń kí wọn ọlọ́jọ́ bí òní imam tadoye kọfíìmù adébáyọ̀ èyí ni àyájọ́ ọjọ́ bíi oṣù kẹwàá ọjọ́ karùn-ún lábẹ́ bẹ́ẹ̀ ó tún ṣe 30 years anniversary eléyìí tí wọ́n ti ń kírun ní mọ́ṣáláṣí àdúrà nígbà bákan náà ọjọ́ ò máa já olóòtú ọjọ́ kẹwàá oṣù karùn-ún ló tá a fi lólóòtú náà nìyẹn ọjọ́ kẹwàá oṣù karùn-ún that is 10 May 2026 award wọ́n tún fún ọ ní award ní ẹ̀nẹ́ odi ṣé kò di méjì àti mẹ́ta odi méjì ní eléyìí wáyé ní orílẹ̀ agége SCDA ní sekitéríà ní Abẹ́kòkó ibẹ̀ ni ó ti wáyé aago mọ́kànlá ni ètò máa bẹ̀rẹ̀ gbogbo olórúkọ gbogbo àpèdè à ń kí imam tẹ́tẹ́ àfà talóye la máa ń pè ní sọ ti di imam talóye ojo le legba lolo awa no ambo e mari tiwa bi a se kita loye omo apeno ki ogun lori TikTok lori internet eni ni ojo bi omo apeno ki ogun anike okiki ola ogungbe iseyin oro
2: omo ebede moko
1: ati anike pe wa se baba re na n ka ma ki o bi a ti ki ola ki wa idi omo alaja lapini ni omo ya alaja lapini ati iya loja anjori market ni a papa first caterpillar ni totoru lohun oba mi edun a je ki gbogbo a ka se aseye leti alakan se po lase edo mare bi a tin se be na ma ma lo si odo baba mi eyun kabiyesi oba mudashir salaude alade ojejobi ajagun gbadi alagodo ofagodo kingdom oni kama ki kabiyesi oba abdaziz oni koton fi koton so gbodile so gbedi gboro sagundan dile oja kwe pale mo ayeye 25 years ti e ba ngbo oba lo nki oba oba lo nki oba oba alagodo ohun na lo ni ki ama kin pe gbogbo mo agodo e ku ipale mo ayeye odun ileya eleyi to nbo ati gbogbo awon oloye patapata ti e ba ngbo bi mo se nki baba wa ni mo nki oba di emi ajasa oni gbogbo abi
2: president baba na lo duwa
1: ni e ku pale mo odun ileya bi oni gba le ba le otumara ha ti kan ide kale jaye pẹlu baale oki amuleti court lo ngbo won akowe
2: abi se le kan baale baale so yan
1: ti bade ye mo are mo iyana paja akini ori eto yi gbogbo e patapata a o se opodun laye ati laye ara ami e se
2: do ba kan ran ke baba wa kan mo akemi agba soro soro ni baba ajinde ro ma je lai gbagba laji Salahuddin to je otun asiwaju adini ijegun e ku dede asiko yi o
1: e ka soke lohun ka to ri pe a tesi ka to tesi waju leni lori eto leni a ma dupe je ka wo awon atesise to wa ni o

jẹ́ ká wo àwọn àtẹ̀ṣẹ́ tó wà amáyéká dáhùn lágbára olóòtú olóòtú olóòtú olóyege adélóòtú lágbára ju atọ́kùn lọ olóòtú dákun mọ́ bínú. Ọmọọba ọlálérè àgbẹ̀ United States bàbá ẹkú palẹ̀ ọmọdún gbogbo ọdún tó wá bá bàbá láyé òun náà ni ọmọọba ọlálérè àgbẹ̀ ń ṣe ó tó jẹ́ mẹ́ta àbá àní fi ń ṣàwátì bí a ti kí ọmọọba ọlálérè àgbẹ̀ bákan náà à ń kí Alhaji Abdulyakin Abdulaziz Ibukunlu aláṣẹ Ibukunlu Petroleum bàbá ẹkú palẹ̀ ọmọdún lábẹ́ bẹ́ẹ̀ Alhaji Abdulrasheed Ọ̀pẹ́bí Alátùmí ọ̀gá náà fi sọ̀rọ̀ gbogbo fagbélé ò ní bàjẹ́ bàbá ẹkú ìpalẹ̀ ọmọdún o kò ní tó jẹ́ mẹ́ta àṣàgbọ́ bàbá ìṣègbòdì wa ti wá kírun bàbá tí a bá travel tá a bá wà ní Èkó àgbọ̀dọ̀ ọ̀dọ̀ iná láti ń bọ̀ wá kírun ìdí bí a ti kí wọn náà à ń kí Alhaji Dauda Adewoye Adeyemi Minasara ọkọ̀ Aliaja àti gbogbo àwọn èèyàn wa ní inú ẹgbẹ́ àpèdà wa látìlẹyìn wa pápátá Alhaja Fatima Fatis Ọmọlára Alakaya Sheikh Hamzat Olowo Fatis Lóṣòdì àkẹ́ náà ní orí ètò yìí.

bó nírèsí bá kọ̀ tí òfin gbá mọ́ ètò ti fi sílẹ̀ kò lè parun láéláé o ẹ̀mí iṣẹ́ ọmọ gùnjọ tó yẹ pé ó bá ṣe lọ kọ́ lọ́ọ́ bá kọ́ délẹ̀ fún bàbá wa sẹ́ríkì wákà worldwide nígbà ayé wọn adiz sikiru ayinde barista adákẹ́jàbí èṣù láyẹyẹ ọ̀rọ̀ rẹ yìí o àjọ náà rudas club kò fi jíǹ kí gbogbo àwọn òkú wa ilé ìlà fi wọlé sórí ètò wa ètò yín ètí àpèní lágbègbè wa current affair náà nílé yìí àwa ìṣe pálísì ní bíbá yóò ní iṣẹ rédíò nàìjíríà tọwọn ikọ àbára òfìrà àgbọdọ délé ikú bó ṣe tútù bó ṣe gbé èèyàn ọba ń béèrè ọba la wa náà ni kí ni a ti fi bélò ṣe nílùú ìlọrin ẹgbẹrún àṣàfà ń bẹ nílùú òwò mélòó lọ́ọ̀kan jọ afẹ́ mu lódò ọba èdè ọ̀sùn nígbà tá a ní àwọn ultimate promoters tá a ti ń bá bọ̀ láti ìlú ìkòyí ní broadcasting house ṣẹ́gun gbélé ṣẹ̀gẹ́ ventures ìyẹn dáadáa ra àwọn olùgbé samara o gbogbo olùgbé kọ́là lápapọ̀ mọ́ kínyìn o ṣẹ́gun gbélé nìyẹn ẹni àkọ́kọ́ tó jẹ́ alágbàtà káàdì kìíní ní iṣẹ́ rédíò nàìjíríà àti ń bá bọ̀ ọjọ́ ti pẹ́ o tìmọ̀ tí lọ bí tí wọ́n fi àṣìgbò sí nígbà kúkú bàjẹ́ ẹ bá ń kí ọkọ rebecca yẹn ṣẹ́gun gbélé bàbá tọ́lá ìṣòwòlú bàrígà ara àwọn ultimate promoter nìyẹn gbogbo àwọn orin tọ́rọ̀ mọ́ ti ẹ̀fà green tẹ́ ẹ bá ti nílò rẹ̀ agbára ṣẹ́gun gbélé wọn sọmọra agbára wọn gbé o bá ń kí gbogbo àwọn olùgbé sọmọra pátápátá o bàbá yakub bá ń kí wọn o lágbàgbé alhaji kamaldeen yáyá banu sọ tamọ̀ sí scrap director ní sọmọra ẹ nílé ìyá kámánilé bàbá alásọ́lá àdúpẹ́ lọ yín lọ́kọ̀ lọ́kọ̀ lágbègbè àlè tètè náà ní lágbègbè wa ẹ kì í fapá kan fún o ètò yìí ó ní olóòtú abiodun ìlú gbaju ṣùgbọ́n àtàjọ ń tukọ rẹ̀ ẹ̀ka mọ́ ń gbòòmí ni o amúgbálẹ́gbẹ̀ lólu yege adédèjì tó gbébàdàn gbọ́n lọ́pọ̀lọpọ̀ ẹ máa wọ́n o bí mo ṣe ń tàn wọn lórí ètò ẹ̀tọ́ lágbègbè wa wàṣí sàlọ́ ni ọmọ tó mọ kọ́lọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ pe àkíyèsí lágbègbè tó bá wù kó ń kálukú kalẹ̀ sí ojú òpó èyí òun náà ni o wàṣí sàlọ́ ni ak ọmọ kwara tata 080 orí mo ti mú 304-281-83 ẹ̀tì kọ́ lékè badù adéhùntukọ̀ ètò náà ni wẹ̀ náà wọnú ara wọn náà ni o láìgbàgbé mutila àbí tí mo gbà láyé tó ròkè abdul adéhùntukọ̀ ètò náà ni torí pé kátákátọ́ ìwé ní jẹ́ kó di ẹ̀ràn onídìí o lágbègbè àlètò ètò náà ni lágbègbè wa mutil abdullah 070-594-31722 òun náà ni ojú òpó tiẹ̀ náà lékè badù náà yíò jáde torí náà mo ti ń tukọ̀ rẹ̀ wọ́n ní ẹ̀ka ìjọba mẹ́tara nílẹ̀ wa nàìjíríà ìjọba àpapọ̀ ìjọba àpínlẹ̀ ìjọba àbílẹ̀ súnmọ́ aráàlú pẹ́kipẹ́ki tá a bá sì ń wo ìjọba àbílẹ̀ ta nílẹ̀ wa nàìjíríà ó ń lọ bí 1,500 àbí èyí báyìí 774 local government ṣùgbọ́n kí ìjẹ́jú bàbá tọmọ kọ́ mọ̀ làálàá o ìjọba àbílẹ̀ àti ìdàgbàsókè tó pa ní ìpínlẹ̀ èkó yìí ìjọba àbílẹ̀ ogun ìdàgbàsókè 37 20+37 57 bá ṣe mú ní orí mi pẹ̀lú ọpọlọ mi nítorí pé ọdún iléyà ń bọ̀ àgbọ̀dọ̀ gbàgbé nǹkan ọlọ́run bá sí ríhun kálukú bó ṣe pàdé mi lẹ́yìn ìkùlé àti pọ́dún ilé yàtọ́dún yìí ṣe bó ti mọ náà ni bàjẹ́ pẹja náà ni kò burúkú bàjẹ́ táwọn sì tẹjú má lejò bó sì jẹ́ pàdé náà ni bá sì rí ẹran iléyà náà bá sì bò ìfẹ́ ni ẹjẹ́ ká fi lò kì í ṣe ẹ̀jẹ̀ ran iléyà ló ṣe pàtàkì bí kò ṣe pé ìbẹ̀rù ọlọ́ọ̀ba ròyìn tọ́rọ̀ mọ́ ti ìtàn tó bí ilé anabi ibrahim tìrìnàbí ismail láàfin pa léyà o láàfin pa léyà láàfin pa léyà o láàfin pa léyà látòrí buraima láàfin pa léyà láàfin pa léyà o láàfin pa léyà torí sùnmáìlà
afi n pa ile ya ka ma fe ran awon isodun wa ka minu ka ma fe ran awon isodun e ma ja fe ran awon isodun o ka ma fe ran awon isodun o tori olomo ibe yi o tori anabi mo ibe yi o e ma fe ran awon isodun o agbadun ki odo SCD alaga won isola abiodun jimo e ma ku se o bakana ni agbadun gbagbe agboyiketu SCDA ka ona wonu ara won ni eku se o agege local government na alaga won nibe na eku se o ajero mi ife lodun alaga ajoba ibile nibe na eku se o alima so local government ki pelu Ibrahim Johnson e ma ku se o amuwe odofin lori waju spice anusi e ma ku se o bakana ni alaga papa igamu SCDA Ola wale saliu, ema kuseo. Aya bwado wagwe ya papa eji. Siba jodo wade jumake, uli moti mbubule. Sama foka bami lo, ema kuseo. Tabani karule lo si ayobo paja SCDA. Alaga wanibe, agbaje lukman abiodun, simoba, ema kuseo. Tabani karo si badari eji. Babato de unpe simoba, ema kuseo. Badagri wens. Bang wa of kayode ye ma nso gba e ma ku se o ba kana agboro agbo bariga SCDA ugbe na wo ra yin laga be na e ma ku se o koka aguda SCDA mo kin lopolopo e ma ku se o egbedimo SCDA ah jo ti baba si bi mi o pa lori ibadan e pa lo balogun Idris ori mo ti mu e ma ku se o ejigo SCDA unka ya di sauni a eyin ba na gun yan du pelu opolo ori ni mo ti mu mo ndiju gbe ni mo nlaju pelu bismillah ati fatia tawidi adebayo taiwo si mo gba e ba nfo mi lo e ma ku se o ba kan ni ta ba tun ni ka lo si epe heji local government wo yen ni o anu mo sa osura si mo gba e ku se o ori mo ti mu to ba je ko ba je bi an se be o agafu la ni ke se fun mi o ba kan ni redo SCDA san agle ya ma ku se o ya ba kan ni ti o sa is SCDA sumo gba agun bi ade ma ku se o ni ba gbo ko ni mete ta to ko buru ko ba je ti o sa local government alotu odola sumo gba gbe na wo ma ra won ni iba SCDA isa bi olaju bi sumo gba e ma ku se o ibeju leki SCDA abla se so si mo gba e ma ku se o ba kan la gboro gba gbe ifako oja ye kan bi si mo gba e ma ku se o ife lodo SCDA olufe mi akan bi oke owo si mo gba e ma ku se o ikotun e garo ikotun SCDA oro ipo nbe ye la sisa kisan ya si mo gba e ma ku se o bayiku SCDA Arayi mo amedi ayi ka si mo gba e ma ku se o ti ba to ni kin to koja lo si ijede SCDA ori mo tin ka gugu e o to podo le ya nbo mo to ru mo ran le ya na ni o gbe do ba lo gba mo to rayo si mo gba e ma ku se o ikeja local government na kan si mo gba e ma ku se o ikorodu local government ake o se ta ku de pe nse o e ma ku se o ikorodu north SCDA idagbasoke kan na ni wa nbe na be e ma ku se o ba kan ikorodu west SCDA idagbasoke jo abile kan na ni be la roje ma ku se o in gboro gba gbe jirin SCDA si mo gba na mo Ibrahim ikosi jirin e ma ku se o a si gboro gba gbe ikosi seri SCDA gbogbo na e ma ku se o obalinde SCDA luje bayeko yin e ma ku se o bakana n gbodo gba gbe imota SCDA ori mo ti mu mo ni mo ko komete tatan mu baba mu omo ngobure na wala bensin ades e ma ku se o a gbodo gba iru Victorious Island na to la kemi e ma ku se o bakana n gbodo gba gbe isolo SCDA Ola soju Adebayo e ma ku se o n gbodo gba gbe itile kate SCDA alaga be na e ma ku se o yin si gbodo gba gbe mo yo sore nda ko so fe local government na gbara dede yin mo sore e ma ku se o yin tun gbodo gba Lagos Island East SCDA mo kin lopolopo yin gbodo gba gbe Lagos Island local government Taiwo Adibade oye kan
emo ku se o in gbe lo wa gbe Lagos Mainland AG ori mo tin gugu kini o tori mo ran le yayi na ni o emi lagba kola wale jubrilu emo ku se o in gbe lo gba gbe Lekki SCDH rsak bambele kasali emo ku se o in gbe lo wa gbe Musa Okunola Clear the neighbor and summer bar, and my colleague must see my binu. In what of by bear, I like that job by Billy Amosin. A harsh, Arway, Tubosum, Arna, Emma Cuso. In what of by way, Odolo, Oduo, SCDA, Rumusin Cacini, you, Oporopolis, Serido, and Matilas, a pump on the Femo, Jack and Deluce, Ilawa Ali, Emma Cuso. In what of by way, Odo, Luca Gome, Odon Benny Lou and Padder. Odo lo wa leko si mo gba ori mo ti mu bufare ninu iba ti ti lola e mo ku se o in gbo lo wa gbe ododu SCD don gba ku de bi ori se mo si mo gba e mo ku se o e bo gba gbe ori mo si mo ojokowo e ku se den e mo ku se be na olorun da SCDA kristo agun wa e mo ku se o ba kan na in gbo lo wa gbe onigbogbo lo do la lo do na ile yo ya fara bale ka ile yo amake oba onigbogbo abi oba adeyemi oluwa segun ajasa lasidi wa na ni oba onigbogbo en to wa je alaga be se mo gba ori mo ti mo eran le yambo adebanjo mo yo sore adetola o ko bele ta mo pe o kabisi o e wa ku se o ori ade SCDA ori de bale no mi la sa nda kubu e mo ku se o ori le agege SCDA mo ki alaga joba ibile e mo ku se o ba kan na joba ibile osodi legbe wa bi ba e epo be wa hun be o tori beji lulu yege epo be wa hun be o aya wa o ja o oye aya wa o ja lati bi beji epo nbe ewa nbe ewa ni ma bibeji ko patewo pampara baba ti mu taiwo kan ede e mu dofu alagajo abile osodi oloye de almaruf kende e ma ku se o otawori ko scd ori mo tinu ori mo si se o ni da e ma ku se o bakana somolu ah local government ifara bale pele na o tori subaba so gbe won ara won ani star share o garianda asimi latifu simo gba e ma ku se o suru lere local government ifara bale pe na latagbari oluyege o yusufu bamidele sulaiman e ma ku se o yaba scd bo to ni gbe na e ma ku se o gbe lo bi 57 ibi ta wan lo laaro January February March sa koko o ti lo April May June na ni tele keji ki le nfe lodo alaga jo babile yin ati idagbo soke babile ni ipinle eko jo babile ogun idagbo soke 37 ibiti atanto slide ti wa lo lori to wa teyin lagbegbe wa re o 0706316196 na ni ojo oko o fe dato mi de oya 0706316196 lojo oko te fi temi lagbo lori to wa teyin lagbegbe wa nti ba se eja dupe lo to wa ku de ka to ka pe nsa kesi to lu pe won sumo aralu peki peki o oluke lohun akore to ba tun wa be

0: ti ń lọ lọ́wọ́ ẹ̀ náà ni King Sanadi Ọba Ajuju ti ń pè ní togetherness. Ẹni kan wà lójú òpó wa yìí, hello sir.
1: Olú yẹ jẹ́.
0: Èmi nìyẹn o. Ọmọ Arajilọla tí ìpè mi tán ọmọ Arajilọla alákàsí àwẹ̀wà aláreji wa ọpọlọ ẹ̀rọ páwọn àbàdàn kì í parọ́ orí ni mo ti ń kó gbogbo ẹ̀yìn torí ìpẹ́ ẹran ọdún ilé yàgbọ̀ mọ̀páṣírí àbò orí mo ti ń kó.
1: Mo ṣe rí o.
0: Ọmọ ẹ̀kọ́ ìpẹ́ ẹran náà lọ ṣiṣẹ́ náà lọ́nà orílẹ̀-èdè ni owó ẹran ilé yà lọ ní òfẹ́ mẹ́ran ilé yà láti Èkó lọ sí Kwara mo ní yọ rọrùn.
2: Zero seven zero six three one six one nine one six.

0: FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Aago méjìlá ọ̀sán tìlú ẹ̀ka ọ̀sán. Àsìkò ìsinmi Sunday tèmi mo gbàládùn àkò ní jáṣì mo fún wa o. Ìròyìn papọ̀ la mú wá fún yín láti iléeṣẹ́ wa Bond FM 92.9 ìka rédíò Nàìjíríà tó fìkàlẹ̀ sí ìlú onígbòǹgbò. Nínú ìjíàrò ìkẹjà Lẹ́kọ̀ọ́ ibẹ̀ la ti ń ròyìn àmọ́ ṣáájú náà. Ẹ já farabalẹ̀ gbọ́ kókó tó ṣúyọ nínú àwọn ìròyìn ọ̀hún ná. Àwọn tó fẹ́ lọ fún ìrìnàjò ọdún yìí, ìrìnàjò ilẹ̀ mímọ́ Hajj, abala kejì àti ìkẹta yóò gbérapá láti pápákọ̀ ọkọ̀ òfurufú wa tó wà nílùú Èkó lénìí Sunday. Ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó pè fún yíyọ̀nda akẹgbẹ́ wọn, dókítà táwọn ajínigbé jí gbé nínú ilé ìwòsàn lẹ́nu lọ́lọ́ yìí. Àjọ tó ń pè fún ìwádìí di kókò lórí iná owó ìlú Serap, wọ́n ti pè fún ìwádìí àti ìtọpinpin lórí owó kan tó pòórá. Èèyàn mọ́kàndínláàádọ́rin ni ìròyìn fi ìdí ẹ̀ múlẹ̀ pé ó gbẹ́mímì níbi ìjà ààlà kan tó wáyé ní orílẹ̀-èdè DR Congo. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Olúmìdé Ọlálérè lóníròyìn ọ̀hún. Àwọn abala kejì àti ìkẹta tó fẹ́ gbéra láti ìpínlẹ̀ Èkó lọ fún ìrìnàjò ilẹ̀ mímọ́ Hajj ọdún yìí ní orílẹ̀-èdè Saudi Arabia ni wọ́n retí láti gbéra ní ibùdókọ̀ ọkọ̀ òfurufú Murtala Mohammed lénìí Sunday lọ fún King Abdulaziz International Airport nílùú Medina. Abala kẹrin tiwọn, àwọn agbéra lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday tí í ṣe ọjọ́ kejìlá oṣù yìí yẹ òtúnla, nígbà tí àwọn tó gbẹ̀yìn yóò gbéra lọ́jọ́rùú Wednesday ọjọ́ kẹtàlá ọdún yìí. Ẹnu tó jẹ́ Amiru Hajj tó tún jẹ́ kọmíṣánná tó ń sí ọ̀rọ̀ abẹ́lé Ọ̀gbẹ́ni Ibrahim Layode ló gbósùbà ọkárí láì fún àjọ tó ń ṣètò ìrìnàjò ilẹ̀ mímọ́ Hajj ní Nàìjíríà. Ó sì gba àwọn arìnrìnàjò nímọ̀ràn láti mú káàdì ìdánimọ̀ wọn tí wọ́n pè ní Nusuk Card dání. Oníkáàdì yìí ni wọ́n á fi mọ àwọn tó wá sí Hajj. Lákòótán, kọmíṣánná tó rí sí ọ̀rọ̀ ètò gbogbo fún àjọ tó ń ṣètò ìrìnàjò Hajj ní Nàìjíríà náà, Prince Anofiu Ọ̀làríwájú Elégùsì, ló ní káàdì náà ilẹ̀ Saudi Arabia ló gbé kalẹ̀ o, tí wọ́n á fi máa bá wọ́n á fi máa mọ oníwà ìbàjẹ́ àtàwọn tó fẹ́ lùpọ̀ mọ́ àwọn tó wá. Ó wá rọ àwọn arìnrìnàjò náà láti pa òfin àti ìlànà orílẹ̀-èdè ọ̀hún mọ́. Bákan náà ó ní kí wọ́n má gba ẹrù lọ́wọ́ ẹnikẹ́ni, ẹbí tàbí ọ̀rẹ́ tó sọ pé òun ní ọmọ ní orílẹ̀-èdè Saudi Arabia. Ìbá gbé ránṣẹ́ ó ní 1,600 làwọn arìnrìnàjò tó ń lọ láti ìpínlẹ̀ Èkó. Wọ́n ti gba gbogbo arìnrìnàjò tó fẹ́ lọ kópa fún ti ìrìnàjò ilẹ̀ mímọ́ Hajj ọdún yìí lámọ̀ gidi láti tẹ̀lé nǹkan tí oníkálukú bá balọ̀. Bákan náà kí wọ́n tún tẹ̀lé ìlànà àti òfin ọ̀hún, kí wọ́n sì ṣe ara wọn lóṣìṣẹ́ ọwọ̀ ní gbogbo àsìkò tí wọ́n fẹ́ lò ní orílẹ̀-èdè Saudi Arabia. Àmọ̀ràn yìí jáde látẹnu ọ̀gá àgbà àti olùdásílẹ̀ iléeṣẹ́ akónirìnàjò Al-Firdaus Hajj and Umrah Services Alhaji Imam Abdul Latif Ekundayo lásìkò àṣekágbá ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ mẹ́rin tó ṣe fáwọn tó fẹ́ lọ sí ìlú ilẹ̀ Hajj ní agbègbè Fadé yìí nípínlẹ̀ Èkó. Ibẹ̀ náà ni ìdánilẹ́kọ̀ọ́ náà ti wáyé. Alhaji Ekundayo ṣàlàyé síwájú pé ètò náà wáyé láti fi palẹ̀mọ́ di ọjọ́ ìrìnàjò ilẹ̀ mímọ́ Hajj àti bí wọ́n á ṣe padà dé láyé àtàlàáfíà báwa. Ó ṣe àlàyé ní kíkún pé àwọn tó jẹ́ abala àkọ́kọ́ yóò kọ́kọ́ lọ sí ìlú Medina náà. Ibẹ̀ ni wọ́n á ti sun oorun ọjọ́ mẹ́ta láti gbàdúrà ní ilé ìjọsìn mọ́ṣáláṣí tó jẹ́ Masjid An-Nabawi. Ní ibẹ̀ ni mọ́ṣáláṣí kejì tó tóbi jù tó wà lẹ́yìn ti kaaba nílùú Mecca. Wọ́n á sì lọ ṣàbẹ̀wò sí ojú orí òjíṣẹ́ ńlá Mohammed kó tó di pé wọ́n padà sílùú Mecca láti lọ parí ìyókùn ìrìnàjò Hajj wọn. Ẹja gbọ́ díẹ̀ látẹnu Alhaji.
2: oro owo nikan ko le yan ba wa sise hai eyan ba iberu olohun ati payo olohun gbogbo eni ba se dada si alalaji to se dada seni to nlo umura yo gba lada laye yo tun gba lada to ba di ojo gbe da kiyama iyan la wa de fi mudani ta fi nsise
1: o soro lori oro tawon alase ile Saudi Arabia so lori bawa rajo se man se alaji ekun dayo lo tun je are yoyo fun egbe awon ile ise adani to nko ni rajo aj ati umura ni Nigeria won si kilo fun won lati ma se so irajo ile mimo di ori ero ayelujara o etun ja gbo amoro ile kan si
2: ori ko da keyan ko aduro owo yi ko lo fi se hajj to ma haji e ma wa je yin tewo gba nitori pe ninu alqur'ani ta ka fun won ohun ni pe kon mura kon di gbogbo nkan ti won ba nilo dani ama yi to se pataki ohun ni ipaya olohun won di mo nu eru won kon ma beru olohun ni gbogbo gba ni gbogbo asiko kon ranti pe n ta won se nitori olohun ni won lo sohun lati ma lo ya photo ama lati ma lo se tiktok ki se bi kon ma fi hara ye pe awon lo maka in to se pataki ni pe kon se hajj pelu aniyan to da
1: die lara wa yajo to kopa nibi idanlako ohun fi idunu won ewo ile ise yi so fun awon akopa pe oko ofurufu yo gberapa lo sile Saudi Arabia ni ojo kerinla osuta wa nu eyi alaga ijoba ibile papa igomo SDA ogbeni olawale saliu ti ro gbogbo muslimi to fe lo fun irinajo le mimo hajj lati ijoba ibile na ati jakejade orilede yi lati kun fun adura gbigba o adura lori itoni abu ati ogbon fawon adari wa gbogbo ni orilede yi iyen awon to fe rin ajo hajj odun yi lo n bawe o ni orilede Saudi Arabia ogbeni saliu lo paro wa yi ninu atejise fun ti igbaradi fawon abala akoko to fe gberapa lati ipinle eko lo si ile mimo hajj odun yi ninu atisode iroyi to jade latodo akowe agba ogbeni adamson omobolaji olojo odun mimo pe ijoba ibile naa ti ro awon to ja rin ajo ile mimo hajj odun 2026 lati se ara won losisu owo bakan naa ki won ja aseju rere fun orilede wa Nigeria nipa titele ofin ati ilana to de irin ajo lo sile mimo hajj yato si iyen nikan o tun ki won lo lati yago fun iwa to le tabukun bi iwa alugbadi ofin won lohun nigbati won ba de sidu mecca ogbeni saliu lo ekan si o wa ro awon to fe irin ajo ohun lati ni akose adura fun arewa bola ahmed tinubu ati orilede yi lapapo o si ni esin islam o gba awon onigbagbo nimoran lati gba adura fun awon asaju wa ati fun alaafia isokan ati lo siwaju orilede wa lapapo igbakeji gomina ipinle eko to tun je ondije ti egbe oselu all progressive congress apc fakale lati dije du ipo gomina nigbati eto idibo baya lodun to nbo dokita obafemi amzat o ti gba iwe ibuwalu latodo igbimo to nseyewo finifini sawon to ba ja adije du ipo gomina iti yo lo soju egbe nibi eto idibo abele primary fun ti igbaradi idibo gbogbogbo fun di gomina lodun 2027 nilu eko dokita amzat ni eni ti egbe oselu apc momo fakale awon ni won si sayewo finifini si rekodu amzat lati igba to ti wa lenu ise ijoba bo atawon iriri e to ti ni o soro di mimo leyin ti egbe se ayewo finifini si oruko itan nilu abuja ibe ni dokita amzat ti fi idunu ran o si ni igbimo egbe fun ara won won ti bere fun aridaju lori awon eto kan pelu ipa ti ohun ti ko lati igba ti ohun ti wa lenu ise ijoba lati odun modun seyin o si ni ohun ni igbagbo to jile ninu idibo abele egbe oselu apc yen primary o wa so ipinu ati irungba e lati tubo mu agbega ati ilosiwaju ba ipinle eko lapapo akowo ipolongo fun egbe oselu all progressive congress apc to se ko gba wole nilu eko mogaji seye oladejo o ti kede irungba o lati dije du ipo omo ile igbimo aseju sofin ti yo lo aseju ekun muse keji lona ti igba igbadun yo fide ba ara ilu sini ogbeni oladejo kede irungba nilu muse o si gbori fun are bola ahmed tinubu na pelu senator gani solomon apex leader ilu mushin latari bo se se eto adari gidi o wa pe fun atileyin latodo olugbe lati lo soju ekun mushin nilu abuja oni igbese yi wa lara oye ati iriri nigbati ohun wa nipo alaga ati ipo commissioner alaga ijoba ibile mushin na ogbeni tubosun aruna aruwe salaye wipe omo egbe oselu apc to nbe ni ijoba ibile na won duro wam wam leyin ogbeni seye oladejo ti o fi jawe olubori nibi idibo abele primary to fe waye ni ojo eti friday to nbo o si ro egbe oselu apc na lati yan ojulowo adije ti o lo soju egbe yi ni le igbimo asofi agba labuja en to je alaga egbe mandate Abdul Fatah Idowu o so wi pe ogbeni seye oun ni adije ti egbe fasile labe idari senator Gani Solomon ti o lo soju won ni le igbimo asojusofin o se apejuwe ogbeni Oladejo gege bi oloselu to bere lati sikuku wa to si tin se dada bo latayin wa e ko gbe papo le mo lati le se wa Bond FM 92.9.

ẹkún ìtẹ̀rí sí wa ìròyìn tẹ̀síwájú iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde lábẹ́jọba àpapọ̀ ti kéde pé òun àti apá ìgbẹ́kọ̀ lójúnà ìkòròdú sílùú ṣàgámù pa ọ́ ní ọjọ́ ajé monde ọjọ́ kọkànlá oṣù yìí ìyẹn ní ọ̀la fún àtúnṣe pẹ́ẹ́pẹ́ pé láti lè parí iṣẹ́ àtúnṣe ojúnà tó ń lọ lọ́wọ́ sí ni alákòóso iléeṣẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ ogun ọ̀gbẹ́ni ọláyíwọlá kọmọláfẹ́ òun ló kéde ìgbésẹ̀ yìí sínú àtẹ̀sílẹ̀ ìròyìn tó taari sáwọn akọ̀ròyìn òun náà ló jẹ́ mọ̀ pé àṣẹ náà jáde látọ̀dọ̀ mínísítà iṣẹ́ òde ńlẹ̀ yìí onímọ̀ ẹ̀rọ dave umahi òun ló sì paláṣẹ fún kọ̀ǹgílá tó gbaṣẹ́ ojúnà náà ṣe kó padà sẹ́nu iṣẹ́ láti abala ojúnà ìgbẹ́kejì kí iṣẹ́ ọ̀nà náà kó lè ba tètè parí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ látẹnu ọ̀gbẹ́ni kọmọláfẹ́ òun ló sọ ọ́ dímọ̀ pé àwọn abala ojúnà tí wọ́n fẹ́ ṣe iṣẹ́ ní ọ̀nà ìkòròdú roundabout lọ sí oríta sábó nílùú èkó bákanná ẹ̀wẹ̀ tàbá ń lọ sílùú ṣàgámù láti sìmẹ́ǹtì lọ sí coca-cola wọn á ti ọ̀nà ibẹ̀ náà pa ó sì ní láti má bàa fa wàhálà súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ àwọn akó àwọn ẹ̀ṣọ́ tó ń darí ojúnà ìyẹn lasma àwọn ni wọ́n wà ní ojúnà náà tí wọ́n sì máa darí ọkọ̀ ó sì ṣe lálàyé pé iṣẹ́ àtúnṣe ojúnà náà yóò gbà tó odidi oṣù mẹ́ta gbáko ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ anambra ti pè fún ìyọ̀ǹda ọmọ ẹgbẹ́ kan ìyẹn dókítà edwin emegakọ táwọn ajínigbé jí gbé sá lọ nílé ìwòsàn lọ́jọ́bọ̀ thursday ẹgbẹ́ yìí pe ìpè yìí sínú àtẹ̀jáde ìròyìn tó gbé jáde lẹ́yìn ìpàdé pàjáwìrì tí wọ́n sáré ṣe ó wá rọ ìjọba ìpínlẹ̀ anambra pẹ̀lú ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ibẹ̀ láti ṣètò bí wọ́n á ṣe rí dókítà emegakọ gbà padà lọ́wọ́ àwọn ajínigbé wọ́n wá ṣe ìkìlọ̀ pé láàrin wákàtí 48 tí wọn ò bá rí dókítà yìí gbà padà àwọn agùn lè yanṣẹ́lódì o gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn dókítà òyìnbó ṣe ṣe lálàyé wọn láti ìgbà tí àwọn ajínigbé ti jí dókítà náà gbé àwọn ò tí ì gbọ́ nkankan o látọ̀dọ̀ mọ̀lẹ́bí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ẹ̀. Àjọ Serap ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ṣe ìwádìí kó sì tọpinpin lórí owó kan tó lọ bí bílíọ̀nù 24.9 náírà owó yìí ó wà fún ẹ̀yáwó ìyẹn universal service provision funds nínú àtẹ̀sórí ìròyìn tó jáde látọ̀dọ̀ àjọ Serap òun ló ní kí ààrẹ fún ara ìkópa láṣẹ fún mínísítà ọ̀rọ̀ ìròyìn àtúntò àti ìṣàmúlò ẹ̀rọ dókítà bọ̀sún tìjàni àti akọ̀wé àjọ uspf náà yomi arowo ṣafẹ́ kó wá ṣàlàyé ibi tí owó náà tó wà àti bí wọ́n ṣe ná sí bákanná àjọ náà tún ké sí adájọ́ àgbà ilẹ̀ yìí náà ìyẹn agf latif fagbemi san àtàwọn àjọ tó ń ṣe ìwádìí nípa ẹ̀sùn ìwà àjẹbánu kí wọ́n ṣe ìwádìí kí wọ́n sì fojú ẹni bí ọ̀hún kan fìgbà ilé ẹjọ́ nítorí pé owó ará ìlú ni ó sì lè mú ìpalára dé bá ará ìlú náà àjọ Serap wá ní láàrin ọjọ́ méje tí òun ṣe ìkéde yìí tí òun bá gbọ́ nǹkan kan lórí ìgbésẹ̀ yìí òun fúnra òun òun á fi ọ̀rọ̀ òfin gbé lẹ́sẹ̀ ìròyìn ilẹ̀ òkèrè. Ohun tá a gbọ́ ni pé ìkọlù táwọn ẹgbẹ́ agbébọn ṣe wọ́n ti pa èèyàn 69 ní ẹkùn Ituri níbi ìjà ilẹ̀ kan tó bẹ́ sílẹ̀ ní apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè DR Congo. Ìròyìn sọ dímọ̀ pé láti bí 30 sẹ́yìn nílẹ̀ DR Congo tó kún fún wàrà àti oyin tó ti ń kojú wàhálà ẹgbẹ́ àgbébọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì ń jà láti gba ìṣàkóso ibi ìwakùsà ìlú náà. Ẹgbẹ́ méjì ló ń jà sí ilẹ̀ ọ̀hún o ẹgbẹ́ Emma àti ẹgbẹ́ Lendo ló ń jà sí ilẹ̀ náà sàárì ní ìlú Ituri tó pààlà sáàárín orílẹ̀-èdè Uganda àti ilẹ̀ South Sudan tó ó tọ́ lẹ́nu ṣùgbọ́n ó kún kìkì tó máa lọ. Ẹni gbọ́ kókó ìròyìn náà lákànsí àwọn tó fẹ́ lọ fún ìrìn àjò àjọ ọdún yìí abala kejì àti abala kẹta yóò gbéra pa ọ láti ibùdókọ̀ ọkọ̀ òfurufú wa tó wà nílùú Èkó lẹ́ni Sunday sì ni. Ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó pè fún yíyọ̀ǹda akẹgbẹ́ wọn dókítà àtàwọn ajínigbé jígbé nínú ilé ìwòsàn lẹ́nu lọ́lọ́ yìí. Bákan náà àwọn amòfin pé àjọ tó ń pè fún ìwádìí di kókò lórí iná owó ìlú Serap ti pè fún ìwádìí àti ìtọpinpin lórí owó tó pòórá tí wọn mọ ibi tó wọlé sí. Èèyàn 69 ni ìròyìn fi ìdí ẹ̀ múlẹ̀ pé ó gbẹ̀mí mì níbi ìjà ààlà kan tó wáyé ní orílẹ̀-èdè DR Congo. Ọpẹ́ mi lọ sí ọ̀dọ̀ Waheed Alfagbọ́ tó jẹ́ olóòtú ìròyìn yìí èmi tí ń tòótọ́ Olúmídé Ọlálérè ló ń sọ fún yín pé ó diwọ̀ bí ọjọ́rọ̀.

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọba lónìí ọba lánàá ọba títí ayé àìní pẹ̀ fún ọba tó fún wa láǹfààní láti gbọ́ra wa lórí ètò àlejò bond fún ti sáà àti àsìkò yìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ń fún wa láǹfààní láti máa gbọ́ra wa o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lórí ìṣẹ̀mí wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé adágbére lọ́sẹ̀ tó kọjá a tún fi ayọ̀ àti àlàáfíà pàdé ní ọ̀sẹ̀ yìí lórí ètò àlejò bond gani àti bello ashu lorúkọ tèmi tí mò ń kiri pé ẹ kásán bó tẹ bá ti ń gbọ́ lè ṣe bond fm 92.9 lásìkò tá a wà yìí mo ní akú ìsinmi òní lágbára ọlọ́run ọba ìsinmi ayọ̀ ìsinmi ìdùnnú lọ́lọ́run ọba máa fún gbogbo wa lẹ́nu iṣẹ́ wa lẹ́nu àdáwọlé wa láṣẹ aláwùrábí a tún ti lọ káàkiri gẹ́gẹ́ bí ìṣe wa ẹ mọ bá ṣe máa ń ṣe ètò yìí pé àwọn olólùfẹ́ wa tí wọ́n bá wa dá sí àwọn ètò wa tí wọ́n lè ṣe kí wọ́n má ti àtẹ̀jíṣẹ́ àwọn la máa ń fi ọ̀rọ̀ wa lẹ́nu gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ṣe gbé kalẹ̀ pé láti máa fi mọ rírì wọn wọ́n ṣe ń gbádùn wa sí àti àmọ̀ràn látẹnu wọn fún àwọn aráàlú àti fún ìjọba bákan náà a sì ti wá lọ káàkiri lọ́sẹ̀ yá ti lọ mú àlejò pàtàkì wá fún ìyẹn tẹ máa ń gbọ́ dáadáa ni ojú ni wọ́n wọ̀ kí n ṣe àìmọ̀ fólókò àlejò wa ẹ̀bá wa dárúkọ yín fáwọn aráàlú.
1: ẹ ṣe gbogbo ara lẹ́ o mo kí gbogbo wa o orúkọ tèmi ni afa abdulrahman bello ọbẹ̀ láti ìlú èjìgbò.
0: afa abdulrahman bello ọbẹ̀ láti ìlú èjìgbò ṣé orúkọ yẹn ṣé ẹ tọ mọ olóyè dé ọbẹ̀ tó jẹ́ alága tẹ́lẹ̀ rí ní èjìgbò ní àbíbáwò.
1: bẹẹni ẹ ṣe mo dúpẹ alhaji mansur olóyè dé ọbẹ ẹgbọn mi pàtàkì ni wọn jẹ èmi àti wọn jẹ ọmọ ìyá so ọlọrun kí bá wa dúró tì wọn ọlọrun kọjá pé mo ń gùn fún wa.
0: ami afa ramon ọbẹ àwọn ni àlejò wa pàtàkì ilé iṣẹ bond fm ní ọsán òní tí wọn máa ń bá wa dá sí àwọn ètò wa ilé iṣẹ bond fm ilé ìwé wo lẹ lọ ọmọ bíbí ìlú wo ni.
1: ẹ ṣe gan mo jẹ ọmọ bíbí ìlú èjìgbò ibẹ ni wọn bí mi sí ibẹ náà ni mo sì dàgbà sí mo lọ sí ilé ìwé matoli grammar school ní ọkọta kí ọlọrun kí o ṣàánú gbogbo wa bóyá jẹ nìyẹn.
0: àmì ẹ láǹfààní àti tẹsíwájú rí ètò ẹkọ yìí.
1: À ń gbégbèsè lórí ẹ pẹ̀lú ògo ọlọrun ọlọrun àṣẹyìnrọrùn lágbára ọlọrun.
0: tẹsíwájú àgbà sílùú èjìgbò tẹjú ọmọ bíbí èkó iṣẹ wo gan lẹyọ láyọ ṣé ṣe àfa náà lẹ ṣe torí ẹni àfa ramon ọbẹ àfa ẹni ọlọrun ṣé àṣẹ àfa lẹ ń ṣe ni àbí báwo.
1: bẹẹni mo ń ṣe àfa mo ń kọ ọmọ ní kéwú láti ilẹ̀ mi ni mo dẹ̀ ní bísẹ̀nsì mo fi ń pa ọ́dà kí ọlọ́run kó ṣàánú wa ni.
0: ọlọ́run adéṣẹ́ wa láàgbé àtẹ̀síwájú olólùfẹ́ iléeṣẹ́ bond fm a ti tó ìgbà wo tẹ ti ń gbọ́ iléeṣẹ́ bond fm.
1: mo ti ń gbọ́ bond fm nísìnyí ó ti ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn tí mo ti ń gbọ́ tí mo sì ń gbádùn ètò náà. ètò náà máa ń wù mí gbogbo ìgbà kódà kí n má sí nílé kí n ní nǹkan tí mo ń ṣe bí ìgbà tí mo fi ń láàlá ló máa ń rí lójú mi. so bond fm kò ní bàjẹ́ pẹ̀lú ògo ọlọ́run ìṣe ìṣe máa ga sí pẹ̀lú ògo ọlọ́run ìfẹ́ wà lọ́kọ mi gidi gan ló lè jẹ́ nìyẹn náà wà pẹ̀lú wọn.
0: tẹ̀sí wa ń gbádùn iléeṣẹ́ bond fm àwọn ètò wa bó ṣe pọ̀ tó iléeṣẹ́ bond fm àwọn ètò wo lẹ nífẹ̀ẹ́ àti máa gbọ́dọ̀.
1: ṣẹ́rí wọ́n ní tí èèyàn bá nífẹ̀ẹ́ èèyàn kò sí ohun tó ṣe tí àṣàdáni máa wà ń bẹ̀ kò sí ètò tí bond fm ṣe tí mi ò ní ìfẹ́ sí gbogbo ètò wọn ló máa ń wùn mí so olólùfẹ́ ni kò sí ohun tó lófẹ́ yẹn bá ṣe tẹ́ni àìléyìí o ẹ̀jẹ̀ kamílẹ̀ kúrò ń bẹ̀ gbogbo ètò bond fm ló wùn mí.
0: so kò sí àríwísí kan kò sí ẹmọ pé akínmọrin korí ó máa mi kò síbi tá a kù sí pé àtẹ́bá láǹfààní àti báwọn aláṣẹ iléeṣẹ́ yìí sọ̀rọ̀ àmọ̀ràn tẹ máa fún wọn lélẹ̀.
1: àmọ̀ràn tí màá kàn gbà á ni pé ẹ jẹ́ ká máa ṣe torí ń pé gbogbo tíyàn bá ń ṣe iṣẹ́ yín òun náà ló ń polówó bond fm kì í ṣe ìkókò lẹ́yìn polówó ṣùgbọ́n òun tẹ̀ ń ṣe yẹn táwọn èèyàn rí àǹfààní ń bẹ̀ òun náà ló ń polówó yẹn ìpolówó yẹn náà ló yẹ kí mi náà padà ní ìfẹ́ mo ní ohun tí mo gbọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí mo ti ń gbọ́ bond fm ètò yẹn fà mí pé pé bí wọ́n lè parọ́ àwọn ṣùgbọ́n torí pé ètò yẹn gangan ló ń pariwo ara ẹ̀ ọlọ́run kó má ba bond fm jẹ́ mi ò rí nǹkan tó jẹ́ àṣà dànù mẹ́ṣà.
0: tẹ̀síwájú ọmọ bíbí ìpínlẹ̀ èkó tẹjọ́ ọmọ èjìgbò láti ilẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ oúnjẹ wo lẹ nífẹ̀ẹ́ àti máa jẹ jù.
1: gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ọmọ ìdìbò ní mi ọmọ àwórí ìdẹ̀ lèmi ẹ̀bà ni àwórí fẹ́ràn mo nífẹ̀ẹ́ ẹ̀bà àti ọbẹ̀ ẹlá ọbẹ̀ ewé du ẹ̀gúsí ó ṣe lórí ọmọ bíbí àwórí
0: ni
1: mi
0: oúnjẹ wa ni ẹbà ni ẹfọ ńkọ ẹfọ gbúre ká bá yín wá sí
1: wàláìkàláì tó lọ́nà yìí.
0: bí àwọn olórin ṣe wá pọ̀ lórílẹ̀ èdè wa nàìjíríà olórin wo lẹ láìkì láti máa gbọ́ lẹ nífẹ̀ẹ́ jù.
1: mo nífẹ̀ẹ́ ilẹ̀ àwórí gan kò sí gbogbo orin ọmọ ilẹ̀ àwórí wàláì kò sí tí mi ò fi ń gbọ́ mbẹ́ gbogbo tí bá ti jáde pé ó ń fi orin gbé ilẹ̀ àwórí lárugẹ àbó ń sọ̀rọ̀ nípa àwórí olólùfẹ́ mi ni gbogbo wọn torí pé ìlú wa ni.
0: orin wo lẹ wá nífẹ̀ẹ́ àti máa gbọ́jú.
1: orin tí mo nífẹ̀ẹ́ nílẹ̀ àwórí àti máa gbọ́jú òun náà ni orin àbáwá ayélára mo nífẹ̀ẹ́ orin yẹn púpọ̀
0: kò
1: sí ní ìjìrẹ̀ bàbá wa ni ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa foríjì wọn nígbà ayé wọn à ń gbọ́ wọn a sì ń gbádùn wọn Olorun ko ba ṣalekun ke won. Mo ni ife won pupo.
0: E je ka lo fese ra jona ta ba ti parade. A tesiwaju lori eto alejo bon.

0: kín káàbọ̀ padà sórí ètò àlejò bọ́ndé iléeṣẹ́ bọ́ndé fm 92.9 ẹ̀ńtà sì ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò tí wọ́n jẹ́ àlejò wa lọ́sàn-án ni àfáà ramon ọbẹ̀ láti èjìgbò tí wọ́n ti máa ń pè wá tí wọ́n máa ń bọ́ wa dá sí àwọn ètò pàápàá jùlọ labalà àgbéyẹ̀wò lórí ètò kókó ní ìwé ìròyìn tẹ́síwájú ọmọ bíbí ìlú èjìgbò tẹ́jọ́ ọmọ bíbí ìpínlẹ̀ èkó àwọn nǹkan wo lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín ní àwọn àdúgbò yín.
1: ẹ ṣe gan ọlọ́wà dúró ti wà ìjọba mọ̀ ń rọ̀ wá wọ́n ti ń gbìyànjú látòkè ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ bàbá wa bọ́lá ahmed tinubu ọlọ́run kan bá jẹ́rìí mọ́ gùn fún wa ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ wọ́n ti ń ṣe o ọlọ́run kan bá tó bá wọn gbà fún wọn nílùú èjìgbò a ń fẹ́ àlékún ọ̀tún ṣùgbọ́n àárọ̀ ìjọba kan bá kún wọn lọ́wọ́ torí pé wọ́n ń gbìyànjú ẹsẹ̀ tí bàbá wa mọ̀ sórí olóyèdè gbé àwọn náà ni wọ́n tẹsẹ̀ bọ̀ wọn ò yẹ kó ń bẹ̀ rárá ọlọ́pàá jẹ́ kẹ́mi wọn gùn tó bá dé connection yẹn wà láàrin àwọn méjèèjì ni pé ìlú èjìgbò ń lọ síwájú ni aspect máa lọ bẹ́ẹ̀ ọ̀nà bó ṣe wọ́n bá wa ṣe ọ̀nà wọ́n tẹ̀ ń bá wa ṣe ètò ìdárayá wọ́n bá wa ṣe ètò nípa ti ìlera ọlọ́pàá bá kún wọn lọ́wọ́ kọ́ má jẹ́ kó dúró bàbá tààtì tí wọ́n ń bẹ́ẹ̀ sí lọ́wọ́ ọ̀nà jẹ́ kẹ́mi wọn gùn fún wa ọlọ́pàá bá fún wọn kó bá fún wọn ṣe.
0: ẹ ṣeun àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe wá jẹ́ àfa àtẹ̀jẹ́ ni ọlọ́run ìmúra yí gan àtìmọ̀ ẹ̀pẹ́ ni ọlọ́run nìyẹn ìdílé lọ́kọ láya àmọ̀ràn wo lẹ fẹ́ fún wọn báyìí kí ìdílé má bàa máa dàrú.
1: ẹ ṣe gan àmọ tí máa fún àwa lọkọláya òun náà ni pé nígbà tí wọn bí gbogbo wa ẹjẹ kan náà kọ lọ fi tọ wa o tí bá wá rí pé a pàdé ẹjẹ a máa rùn látara bọ ìtọ wa ní ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n sùúrù àti ìfaradà pẹ̀lú àdúà nìkan ni ọkọ gbọ́dọ̀ ní sùúrù ìyàwó gbọ́dọ̀ ní sùúrù pàápàá jùlọ tó bá jẹ́ ọkọ kó gbọ́ ọmọ kó mọ̀ pé obìnrin tóun fẹ́ yẹn òun lọ mú wábì kan ni ẹjẹ yàtọ̀ sí ìtọ́ fi tọ́ òun ṣùgbọ́n kókúnra kó dún ní mọ́ àdúà ṣíṣe gbogbo ohun tóbi yẹn bá ṣe ní dáadáa èmi ò kí ń kà pé ó wà obìnrin ó dìgbà tó bá ṣe èyí tó máa dùn ẹ gangan ó ṣe ìwà obìnrin ni sùúrù ní kọkùnrin wa ní àti ìfaradà kó wá fi àdúà kún ọlọ́run kó má dalẹ̀ ẹnì kankan wá rú tá a bá ti ń ṣe eléyìí ká bá a ká pé a máa manage ara wa ni wàláì a máa manage ara wa ni kò sẹ́ni tó perfect kò sí tó perfect ṣùgbọ́n torí pé ọlọ́run ti ní pé isi bìrù wàsọ bìrù wàrọ bìtù làálà fún tófúli hon ọlọ́run ní ẹ ṣe sùúrù ẹ fúnra yín sùúrù kẹ wá ní fàdà kẹ bá lè ṣó ire ni kápá ọlọ́run ọlọ́run kò gbà fún wa ọlọ́run máa dalẹ̀ kankan wá rú ẹ ṣe gan.
0: ẹ ṣeun bá ṣe wá ń lọ lórí ètò àlejò bọ́ndì lónìí fẹ́kẹ́ gbàdúrà fún iléeṣẹ́ bọ́ndì fm látorí ọ̀gá wa pátápátá débi ẹni tó kéré jù iléeṣẹ́ ìka máa ní tẹ̀síwájú ní ti dáadáa.
1: a ṣe bọ́dún pẹ́ iléeṣẹ́ bọ́ndì òní bàjẹ́ ètò tí a ń gbọ́ yìí ayé ti rí yín pẹ̀lú ògbọ́lọ́run ẹ̀ ní wálẹ̀ ní gbogbo ètò pátápátá gbogbo ètò náà ló sọ pé òun lọ̀gà òun lọ̀gà ṣùgbọ́n àwọn èèyàn mọ ohun tó jẹ́ ọ̀gá bọ́ndì fm látorí olórí wa pátá lórí gbogbo ẹni tó ń ṣe láyé pátá lọ́ba dọ́tẹ̀ẹ́nì kankan yín o ọlọ́run má dà yín láàmú alágbájá adẹ̀ ti ń gbọ́ wọn rí o adẹ̀ gbọ́ wọn ti wọlé ọlọ́run má jò jẹ́ tiyín o gbogbo tí wọn bá ṣe fún yín tó ti ń jẹ́ dáadáa tẹ́ ń dun nílé lórí ọlọ́run má jò báyìí láyé ọlọ́run èyí tó wà kó tẹ́ ń bẹ lọ́run fún pẹ̀lú ògo ọlọ́run wọn lásìkò yìí ọlọ́run bá dúpẹ́ fún yín ọlọ́run gbogbo ohun tó ẹ ti ń dúpẹ́ lórí ọmọ ni lórí aya ni lórí iṣẹ́ ni pàápàá lórí ilé iṣẹ́ yìí ọlọ́run má jò ó bàjẹ́ ọlọ́run má jò ó dàrú ọlọ́run gbogbo olólùfẹ́ yín pátá ọlọ́run bá dó tì wọ́n gbogbo ẹni táburú máa wá kàn tó máa kàn ilé iṣẹ́ yìí ọlọ́run má jò kàn nìkankan wọn o ẹni tí dáadáa máa kàn tó máa kàn wá ọlọ́run jẹ́ ó kàn wọn kíákíá ọlọ́run ẹ̀yin náà tí mo wá tẹ wá pè mí ọlọ́run ò bá dó tì yín àlékún àlàáfíà kò máa jẹ tiyín torí ká máa sọ̀rọ̀ àlàáfíà la fi ń ṣe ọlọ́run jẹ́ ká àlàáfíà náà máa pọ̀ sí má dalẹ̀ṣẹ́ irú ọlọ́run ọláì ní kú ọlọ́run ọ̀làlà haúlà wálé àkùwátà ìlàbìlà ìlàlíwò lẹ́yàzín.
0: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àlejò wa ní ọ̀sán òní ni àfáà ramon ọbẹ̀ láti èjìgbò àlérò pé tabá tún pè yín nígbà mi ẹ sì jẹ wa.
1: pẹ̀lú gùn ọlọ́run tẹ bá gbé mi àlàáfíà ń bẹ màá máa wá pẹ̀lú gùn ọlọ́run inshallah.
0: ẹ ṣeun adúpẹ́ àlejò wa mo kí ẹ̀yin ará ilé náà tẹ̀sí bá wa jókòó ti ẹ̀rọ rédíò yín tẹ̀sí ń bá wa bọ̀ láti gbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí ṣé olólùfẹ́ wa lẹ́yìn náà ẹ̀yin náà fẹ́ dá sí ètò yìí abẹ́ fẹ́ gbé ìpolówó ọjà wa abẹ́ fẹ́ ká fi ọ̀rọ̀ wa yín lẹ́nu gẹ́gẹ́ bí olólùfẹ́ ètò yìí ẹ pè mí gani àtọmọ bello ayashiru sórí 0708749218 mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi tújọ́ lálẹ́kọ̀ torí pé àwọn orin tẹ bá gbọ́ lórí ètò yìí ọ̀gá mi ni wọ́n máa ń taari ẹ̀ sí ni pé fi ṣe àwọn àlejò rẹ lálejò bá a tẹ̀ ní nǹkan ńlá tágbe fún àlejò wa ẹ ṣe púpọ̀ tẹ́ǹtẹ́tì tí ayọ̀ àtàlàáfíà láti fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run yanni at ọmọbìnrin ayáṣùrù lórúkọ tèmi ẹ ṣe tẹ́ǹtẹ́tì sí wa ire o.

bẹ́ẹ̀ náà ni o ọlọ́run ti ṣe wá lógo títí láíláí òun náà ni ọpẹ́ yẹ ó tọ́pẹ́ láti aago mẹ́rin ìdájí tí a ti ń bá ètò náà bọ̀ kí a tó máa gbé ìjókòó fún àwọn indigbo táwọn náà yóò máa tẹ̀síwájú lórúkọ gbogbo àwọn lọ́gàálọ́gà níléeṣẹ́ Bond FM 92.9 là ń kí n pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe yan iléeṣẹ́ wa láàyò lórúkọ gíwá iléeṣẹ́ Bond FM Alhaj Abdulwahab Alade Akọ́ṣílẹ̀ là ń kí n pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Iléeṣẹ́ Bond FM 92.9 a kí gbogbo àwọn ìyá ní àgbáyé pé Happy Mother's Day. Èmi wá ṣe ọ̀pọ̀ ẹ̀ lágbára ọlọ́run ọba. A ò ní jẹun ọmọ nínú sàárè. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ẹ̀ka èdè Yorùbá yóò tún máa gun orí afẹ́fẹ́ lágbára ọlọ́run ọba. Lórúkọ Balikis Ayepola Ibrahim tí àjọ jẹ́ akéde ètò lọ́jọ́ tòní Olúfúnkẹ́ Wúrà Ọlá Àdìsá lórúkọ tèmi. Ó dìgbà kan náà o, bye for now.

0: plenty.
1: Àwọn èèyàn ńlá ńlá ńlá ńgbà náà lọ́hàn. Àwọn ààrẹ ńlá kódà.
0: Gbogbo Bàdágà lápapọ̀.
1: Nàìjíríà ní àwọn èèyàn ń dánkó jánkó.
0: Owó ọjọ́ òye wọlé Babadé nìkan. Bàbá ẹni ọlá.
1: Àwa general manager.
0: Àga ní ìyàtò.
1: Bàbá wa dada.
0: Bàbá
1: wa boys.
0: Ọkọ̀ Dúpẹ́ ọkọ̀ Yẹ́mísí. Ọkọ̀ Fọláṣadé.
1: Lájì wá àbàkọsílẹ̀ Àládé, mo kí ń ṣàkábíyèsí o.
0: Yọ̀ọ̀yẹ́ ọ̀túnba òye.
1: Bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ni kẹ máa ṣe lọ̀gá dáadáa.

0: out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Loan.
1: Tó o bá jí lówùúrọ̀, tó o rẹ́rìn músẹ́. Eyín rẹ̀ ó tàn mọ́lẹ̀ ni, nítorí wípé ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ló lò. Ẹ̀rín ó dùn lẹ́nu rẹ̀, bẹ́ẹ̀ lẹ̀rí rẹ̀ ó mọ dá àwọn èèyàn lọ́rùn. Iṣẹ́ ọṣẹ ìfọyín eléèdú UATD nìyẹn. Tọmọdé ń bẹ, tàgbà náà wà pẹ̀lú. Tó o bá fẹ́ dènà kòkòrò, yọ̀rọ̀, eyín tó ń dí pẹ̀tà àbí òórùn ẹnu, ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ni kó lo. A máa méyín le, bẹ́ẹ̀ sì ni a máa fún ẹnu ní èémí tó lálòpẹ́. Ẹgbẹ́ àwọn dókítà tó ń ṣèwòsàn eyín lórílẹ̀-èdè Nàìjíríà àtàjọ NAFDAC fòǹtẹ̀tẹ̀ ó sì lè ríra káàkiri àwọn ilé ìtajà. Ọṣẹ ìfọyín eléèdú UATD èyí òun ló lè fún ọ ní òórùn ẹnu tó ládùn tó sì lálòpẹ́.

arábìnrin Alima Ojo Lápé láti alápẹ̀rẹ̀ wọn ti pè mí lábẹ́ aṣa olúmọ ètì kí ló dé àdáṣètò ráírọ̀ ìrọ̀lẹ́ tèmi ni jẹ́ lò bẹ́ẹ̀ ká gbà bẹ́ẹ̀.

mo ti rọwọ àwọn tèmi náà láti ilé iṣẹ́ ológun wọn the Nigerian Army ó sì mọ́ra èèyàn tó lu maìtì ó ti ń sọ fún mi lábẹ́nu pé keep on moving gallantry like a gallant soldier. Ẹ mọ̀ pé àwọn ológun wọn mọ̀ bọ́ ṣe máa ń mú yàn ọmọ oríṣiríṣi orúkọ tán lè fún yàn wákàn ní civilian. Nígbà tó máa wá ṣe wá ní civilian general olùmaìtì. Èmi nìkan tán. Ẹ máa ṣe o lọ́pọ̀lọpọ̀ ó sì mọ̀ra ṣe o. Mo mọ àwọn tèmi tẹ̀ dọ́dá mi mọ̀.

aago méjì alẹ́ ti lò ẹ̀ka ilẹ̀ o. Àkú ìsinmi Sunday tèní, mo gbàládùn àtẹ̀ní òní jàrí mọ́ fún gbogbo wa o. Ìròyìn àgbáyé la tún mú wá fún iná tí iléeṣẹ́ wa Bond FM 92.9 ìka rédíò Nàìjíríà tó fi kalẹ̀ sí onígbòǹgbò nínú GRO ìkẹjà Lẹ́kọ̀ọ́ ibẹ̀ láti ròyìn ṣáájú náà. Ẹjẹ́ farabalẹ̀ gbọ́ kókó tó léfòó nínú àwọn ìròyìn ọ̀hún náà. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde títì pa orí afárá Èkó Bridge. Èèyàn méjì ló fara pa gidi gan lójúnà márosẹ̀ Badagry. Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ yìí kọ́stọ́ọ̀mù ti gba ọkọ̀ táwọn olè jígbé láti ilẹ̀ Canada padà. Pẹ̀lú pé ààrẹ ilẹ̀ Amẹ́ríkà pa aláṣẹ ìdádúró ìrọ́kẹ́kẹ́ ogun. Síbẹ̀síbẹ̀ náà, Russia àti Ukraine wọ́n tako òfin yìí o, wọ́n sì tún ń ṣe ìkọlù síra wọn. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹja farabalẹ̀ gbọ́ dáadáa látẹnu Olúmìdé Ọlálérè. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde títì pa orí afárá Èkó Bridge. Ó ní òun sáré fẹ́ ṣàtúnṣe sáwọn ibìkan tó ti lanu ní kíákíá sì ni lórí afárá yìí láti máa lọ sí ọ̀nà erékùṣù Èkó tá a mọ̀ sí Lagos Island. Nínú àtẹ̀sódò ìròyìn tí kọmíṣánná ètò ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Olúwa Ṣeun Òṣìyẹmí tó gbé jáde. Òun ló ṣe lálàyé sínú ìròyìn ọ̀hún pé iṣẹ́ àtúnṣe orí afárá yìí yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀túnla yìí tó jẹ́ ọjọ́ kejìlá oṣù yìí. Ọ̀gbẹ́ni Òṣìyẹmí ṣe lálàyé pé àwọn apá ẹ̀gbẹ́ kan lórí afárá Èkó Bridge tí wọ́n fẹ́ ṣàtúnṣe sórí ẹ̀ yìí ọ̀nà tó so apọ́gbọ̀n àti ìjọra ọlọ́pàá papọ̀ sí ni. Àmọ́ kó má bàa pa mú ìpadàra wá, kò jẹ́ kó di mímọ̀ pé ọ̀nà carriage way tó lọ sí Lagos Island kan ni wọ́n á sílẹ̀ gbẹ̀yàwó fáwọn onímọ́tò láti máa gbà kọjá. Kọmíṣánná wa rọ ará ìlú láti máa lọ gba orí afárá Tunbeland Bridge náà lọ sí ibikíbi tí wọ́n bá ń lọ. Ó sì ní ó fi kún pé gbogbo ètò ti tò láti kó àwọn ẹ̀ṣọ́ tó ń darí ọkọ̀ sójúmọ̀ yìí tí kò fi ní sí wọ́lùkọlù ọkọ̀. Iléeṣẹ́ tó rú sí ọ̀rọ̀ iṣẹ́ òde lábẹ́jọba àpapọ̀ ti kéde pé òwá ti apá ẹ̀gbẹ́ kan lójúnà Ìkòròdú sílùú Ṣẹ́gámù pa ní ọjọ́ ajé Monday ọjọ́ kọkànlá oṣù yìí ti ṣe ọ̀la fún àwọn àtúnṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ láti lè parí iṣẹ́ àtúnṣe ojúnà tó lọ́wọ́ sí ni. Alákòóso iléeṣẹ́ ọ̀hún nípínlẹ̀ ìpínlẹ̀ Ògùn Ọ̀gbẹ́ni Ọláyíwọlá Kọmọláfẹ́ òun ló kéde ìgbésẹ̀ yìí sínú àtẹ̀jáde ìròyìn tó taari táwọn akọ̀ròyìn. Òun náà ló jẹ́ mọ̀ pé àṣẹ ìjáde látọ̀dọ̀ mínísítà iṣẹ́ òde ńlẹ̀ yìí onímọ̀ ẹ̀rọ Dave Umahi òun ló sì pa aláṣẹ fún kọ̀ǹgílá tó gbaṣẹ́ ojúmọ̀ náà ṣe pé àfùràù kó padà sẹ́nu iṣẹ́ láti abala ojúmọ̀ ẹgbẹ́ kejì sí ni kí iṣẹ́ náà kó lè ba tètè parí tán yanyan. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ látẹnu Ọ̀gbẹ́ni Kọmọláfẹ́ òun náà sọ ọ́ di mímọ̀ pé àwọn abala ojúmọ̀ tí wọ́n ti fẹ́ ṣe iṣẹ́ náà ni ọ̀nà Ìkòròdú roundabout tó lọ sí Odita Sabo nílùú Èkó bákan náà tàbá tún lọ sílùú Ìṣẹ́gámù láti sìmẹ́ǹtì lọ sí Coca-Cola wọn á ti ọ̀nà ibẹ̀ náà pa.

Ayé náà kú o.

0: ayé lò fún ènìyàn lọ̀sàn. Ẹ̀dá tó lúwa bálà ló lè káyé já. Ọmọ aráyé ò fẹ́ ni fọ́rọ̀. Orí ẹni ló yọ ni. Ẹni tó lè bá tí ò lọ́bẹ̀. Àwọn lọmọ aráyé wá.
1: Bí mo ṣe ń gbọ́ lábẹ́nú, ó ń jọ bíi pé irinṣẹ́ mẹ́ta ni bàbá yìí lò. Wọ́n lo kóńgà, wọ́n lo mele, bẹ́ẹ̀ ló ṣẹkẹrẹ. Mo ti gba ìpè kábíyèsí lábẹ́nú o, àwùṣẹ́ onígbòǹgbò kábíyèsí ọba Olúwa Ṣẹ́gun Adéyẹmí Àjàsá, kábíyèsí o.

tó bá di aago mẹ́jọ máa yẹ̀bá. À ń gbìjòkólẹ̀ fún bí ọdún fọlọ́ ìṣẹ́kù náà tẹ̀síwájú látago mẹ́jọ lọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ti ń bá mi bọ̀ láti ọwọ́ ìrọ̀lẹ́ látago mẹ́rin àbọ̀ bí eré bí eré bí eré. Òjòrò òwúrọ̀ àtẹ́gunfẹ́. Òjá gbérógun àsárépò ogun dìgbàdìgbà. Bọ́ndẹ́fẹ̀mù òjò náà Ọlọ́run ọba ò ṣeun kò sì ní jóná.

0: Àwọn obìnrin tó ń kọrin fújì pọ̀, àwọn tó ń kọ dùjú pọ̀. Bí bá ṣe màmá wa àsàláwà bẹ̀ní, àṣà bí ọ̀jẹ̀, àti màmá tí mo mọ̀ Comfort Omoge, Bàtílé Àlàkẹ́. Ẹ̀yin obìnrin ẹ̀yin náà gbìyànjú ẹ̀yin náà kọrin ká máa bọ́ndẹ̀ fẹ̀ mú bẹ fún yín náà àbí iléeṣẹ́ bond 92.9 ódà yíyayayaya o ódà kò sí wàhálà.
1: Èrò yàwá wo bẹ́ẹ̀ ni irú orin èwo là á tún kọ sí gbẹ̀dọ̀ lẹ́yìn èrò yàwá wo èrò yà máa bọ̀ ẹ wá wúre èrò yà máa bọ̀ ẹ wá wá dùn èrò yà máa bọ̀. Ẹ wá gba ayò àìnípẹ̀kún lọ́dọ̀ tiwa RSK The Rock. Bẹ́ẹ̀ ni RSK The Rock Venture ní nọmba 9 Ajé Ṣafẹ́ Close Kánsù Power Line Road Ìdímù Lagos. Ibẹ̀ láti ń dá bí ẹnu táwà ń rọ̀ bí òwe egbògi ìgbàlódé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbòǹtẹ̀ ìjọba làwa fi ń ṣọmọ aráyé lóore. Ló fi tọ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí wọ́n sọ tewétegbò bílẹ̀dì tẹ́wọ́gbà fún gbogbo aráyé. RSK The Rock ẹ̀ẹ̀ní dọ́là rẹ̀yìn láyé torí pé iwájú báyìí lọ́pá ẹ̀bìtì wó sí. Ibi tá a wí la dé yìí o, eegun tó jáde ti kúrò lẹ́nìkan kì í wò ó. Gbogbo ọ̀rọ̀ ọmọdé ń gbọ́ pátá irọ́ ló wà ńbẹ̀. Ló fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́. Ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbòǹtẹ̀ ìjọba wọ̀nyí. Ayọ̀ ni ti gbogbo wa, ṣẹ́ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni tàkọ́kọ́ ká lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bí ìsúnkì ojora ìdásí ìdákọ́lẹ̀ arúbìnrin kú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣẹ̀ẹ̀kan sùn lọ. Ìkejì ni terminate prostate ká lè bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo. Ìkẹta ni kataglanko tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma àrùn ojú tó lè sọ ní déta ń wọlé gbogbo ẹni bá dáni lójú àáfi gbárí ni. Èyí ló fún wa láǹfààní àti lè pe iléeṣẹ́ RSK The Rock Venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tó bá rú wa lójú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0802-948-1838 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422. Ẹsẹ̀ láǹfààní àti yọjú sí wọn ilé iṣẹ́ wọn. Nọmba 9 Ajé Ṣafẹ́ Close Kánsù Bus Stop Power Line Road Ìdímù Lagos. Kẹ̀lé mojú ajé kò ní sọ. Egbògi àkọ́kọ́ tó jẹ́ kò ṣeé mọ̀ ní fún gbogbo ọkùnrin pátá ni wọ́n pè ní àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n. Bẹ́ẹ̀ni ẹ ti gbọ́ mi dáadáa, àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ni fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò. Ẹ kúkú mọ̀ pé òde òní ti yàtọ̀ síta yé ijó sí láyé àwọn baba ńlá wa. Àwọn kì í jẹ̀jẹ̀ kújẹ, bẹ́ẹ̀ ni wọn kì í mumu kú mu. Oúnjẹ òòjọ́ ni tiwọn, ewébẹ̀ òòjọ́ ni, ẹran ọ̀gbẹ́ tó sá sẹ́nu ẹ̀bìtì tàbí ti gbóró gbé, kódà títí dórí omi odò tàbí tìbùlẹ̀. Ohun gbogbo tòòjọ́ ni láyé àwọn baba ńlá wa. Yàtọ̀ sí èyí, onírúurú egbògi pẹ̀lú àgúnmu ni tiwọn láti gbàdégbà. Ọ̀tọ̀ làgbo òdájí, ọ̀tọ̀ làgbo ọ̀sán, ọ̀tọ̀ ni talẹ́ pátápátá. Èyí ló mú wọn máa gùn lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire. Èyí ló fi yẹ ká dúpẹ́ pé níbi táyé dorí kodò dé lọ́jọ́ òní, ọ̀gbọ́n ṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni orí fi ṣe lóore. Egbògi àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kì í bara jẹ́, kì í jẹ̀kun, kì í jẹ̀dọ̀, kì í sọ ní dákúrẹ́tẹ̀ nígbà kankan. tori pe ewe ati gbo bile pon bele ni o si lo ndi won o ni lilo teni ki fi lo koja bo se ye tori gbogbo wa la mo pe apoju ohun gbogbo ete lo wa nbe ko si lo tinu rara ewe ati gbo mun bele ni gbogbo je ku je ode oni lo n sakoba fun baba abeji gbogbo omu ku mu akoko yi lelesu leyin opa agbara omokunrin lo fi je dandan fun wa lati ba ewe ati gbo ibile se mule bo se wa gege laye awon baba nla wa o wa lori igba kaakiri oja o wa kaakiri adugbo kokan o si wa lori awon ontaja pelu awon sowo atekan le gbangban ko si gba ta le lo nigba ku gba ti re ba dere ori papa ka le fa koyo gege bo se ye ni waju abo ko si won rara owo re o fa ni lapoya po ku lowo eni atakere iyo dun ni eni fa uto si ni pe ni haramu eni ti o ba won debe ko le mo bo se nlo atekan le gbangban ijeri aye ni jeri orun oro enikan ni jero bo ba di topo eniyan o dododo oro sugbon e mo gbagbe ayewo lera se pataki nigba kugba ka le yago fun fifo ogun etewo lapalapa e gbianju ewo loni ke le jami niro tori pe okuro eniyan ni peleri ohun wa ni jina jina se ranti pe koko legun yan se gbagbe pe suku legun agbado ka soro ko ri be ni yeda eniyan ati so tele tele pe egbogi ibile meta ototo ni won fi nso mo eniyan lanfani ni RSK The Rock Venture egbogi keji ni won pe ni terminate prostate won so loruko gesi ko le ni tumo si gbogbo eniyan to yibo ti yibo pelu awusa oju kekere lopo eniyan fi nwo sugbon to ba dagba tan lo sese yin ye won pe nkan nla ni ito tito ya ni gbogbo ogba o lewu pupo fun ilera eniyan sugbon were were ni nanjo loro ti e to ba loke tan ni buya ya ya igba to ba dagba tan lo sese yin ye opolopo eniyan pe ina ti bo sinu aso tori na bi eniyan ba nto le marun le mefa le meje laarin uru kile wu to mo ati esi ilera se pataki bi to ba njo eniyan nidi koja bo se ye de bi pe lopo lopo gba ito tin jade ki eniyan to de leto ati esi se pataki bi to eniyan ba npin si meji meta merin tabi ju be lo ati esi ilera se pataki la wa fi nso pe aye ope ti yo tori lojo pipe seyin e ma manage e la ngbo ko se bawi ko se wosan e sa mo ki mole e mo ki mole titi dojo oku sugbon ni sayi aye ope ti yo kekere lati pe ka aroko to ba dagba te bo ni gba lowo eni lo fi se pataki fun wa lati mu egbogi atata yi ni pataki terminate prostate won ti sayewo e ki won o to lu lo nte gba bo ba lewu lori ilera eniyan laye laye ijoba o ni lu lo nte gbogbo alaye lilo re o ti wa ninu pali e egbogi iseto ito atoju atokun wahala ilera terminate prostate egbogi ibile egbogi ti wa nti wa ita oni po lapoju be ni ko ni jo ni 55 bi ata ko bojumu ke eyan o tantan kito o tun ma ro sinu awo tele ni ko da rara kito o mo jo ni nidi gege bi ata ko bojumu kito eniyan o mo pin si beji meta tabi ju be lo ito o gbodo mo jade sere sere ko mo dawo duro o gbodo mo da ya ni ito o gbodo mo ki loko ti bi oyin tabi elerin dodo be ni ito ko gbodo ni awo miran yato si olomi osan ati funfun nene onkohun to ba yato si gbogbo nta ka sile yi o lewu lopo lopo tori na onbo loke onbo lodo awon la dede e tete yan terminate prostate la yo loni ke gbo sewo ke le jami niro e mo gbagbe pe oniro eda leleri ti e mo wa ni jina jina jina RSK The Rock Venture atokun awon egbogi meteta won yi wa ni number 9 Ajisha Fair Close Kansu, Powerline Road, Idimu, Lagos. Ero bani soro te elipu ngosi ni 0802-948-1838. Le kansi 0802-948-1838. Tabi 0704-886-6422. 0704-886-6422. Egbogi kẹta ti n jade nle ise ara yi ni Kataglanco. Eyi wa fun aboju lọwọ gbogbo kọlukọlu to le so ni dita n wole tabi ko gode osan lọwọ eni Olorun dakun mo so wa so okun aye e kuku mo pe oju lo bara oju le so ara boju bare lede ni faari pin eyi lo fi je pe o nbo loke o nbo lodo afi ka tete de awon de afi ka mura si itoju oju wa ko le ba ba wa kale oju ogbodo mo gun ni pin nigba kankan bo ba nri be oni lo aboju to oju ogbodo mo somi yala yolo ni gbogbo igba to ba nri be oni lo aboju to oju ogbodo mo roni gorogo to ba wona tabi awo orun to ba nri be aboju to se pataki o oju ogbodo mo se pin ni gbogbo igba to ba nri be o nfe aboju to oju to sadede lepo ba baji loju orun aboju to lo nbere ilana lilo Kataglanco na wa ninu pali re ba ba ti sa gege bi ologun dandan ni ko so dibun fun ni mu e mo gbagbe Kataglanco aboju lo wa fun lowo awon basije arun pelu aisan ti gboju lowo eni alaye lilo re wa ninu pali re ko si yo eni kankan sile to mode tagba todo pelu arugbo atunidan lo wa fun e mo ranti pe opolopo wa lanwu to le sakoba oju wa bi apere otona lati lo awo oju elomi o le bani loju je otona lati sumo television ati computer gbagbagba ju bo se ye lo otona lati wo television ati ero computer fun akoko gboro lalai dide die otona lati mo kawe ninu okunkun ati awon wa mi be ta foju kekere wo ṣugbọn ti won ni ipa bubu ipa odi lori oju wa eyi lo fi se pataki fun wa lati ni egbogi atata ti nje Kataglanco e mo gbagbe opuro eniyan ni sago seyin ikakan soso awon egbogi atata meteta ta kasile won yin be ni gbogbo oja fun wa lori ate esin lanfa ni ati ra won ta ara ta jade nle ise won RSK The Rock Venture ni number 9 Ajisafe Close Kansu Powerline Road Idimu Lagos alakoko ni atekanle gbangban bi nkan agbara omokunrin ba kere ju ojo ori e lo ko si wahala o se dasi o se dakole ojora ni arobinrin ku abise kan sun lo e lo fokan bale ekeji ni terminate prostate apoju to le meje le mejo laarin uru iton tani ni bibi omi ata o nse ni mo to ni seju iseju abi wakati wakati e lo fokan bale iketa ni Kataglanco ala aboju oju tin sojojo to fe re lede ni e lo mo kan bale e lanfani ati pe ile ise RSK The Rock Venture sori ero bani soro 0802-948-1838 0802-948-1838 tabi 0704-886-6422

0: ló ń kí yín pé àlàáfíà ara gbogbo wa kò ní dìbàjẹ́ láéláé.
1: Band FM.

ìtọ́jú tó péye ń bẹ lọ́dọ̀ àwọn bàbá wa pẹ̀lú àtìlẹyìn àwọn àyẹ̀wò tòde òní láti wà ní ìlera pípé. Ilé-iṣẹ́ Al-Salam Herbs and Solutions tí gbogbo ayé mọ̀ sí Abẹni Alágbó Limited ni wọ́n ṣe dìde pẹ̀lú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa tewé àtegbò fún èyíkéyìí ìwòsàn nínú àgọ́ ara. Wọ́n ń ṣètọ́jú àpọ̀jù ọ̀rá, kòkòrò inú ẹ̀jẹ̀, akọ ibà, jẹ̀dí tàbí akọ jẹ̀dí, ọ̀nà àbáyọ sí ìṣòro èso ìgbéyàwó, ìtọ́jú ọmọdé àti àgbàlagbà. Fún ẹni tó ti ṣe àyẹ̀wò àrùn kan tàbí òmíràn, ẹ máa mú èsì àyẹ̀wò medical report bọ̀ ní Al-Salam Herbs and Solutions tí gbogbo ènìyàn mọ̀ sí Abẹni Alágbó Limited. Ilé-iṣẹ́ wọn wà ní 18 Mọ́ṣáláṣí Street, Half Market Street, Somolu, Lagos. Ẹ̀lú ẹ̀ ló wọn ni 0803-395-1629 tàbí 0802-369-1910. Kí sùn bí ìlera rẹ tó dégò, kí sùn lùgbọ̀n bí Abẹni Alágbó Limited.

0: Bond FM, our lonely de Bond FM, our lonely to Bond FM, our lonely Roy, Faso upon 92.9.
1: My crew,
2: only ye,
1: only ye.
3: Bond FM 92.9, Bodo, ye crew. Awa náà ni tó bá ń pé àwa ni àwa ni àwa náà kọ́ Elédùmarè ọba náà ló jẹ́ kó ṣe ṣe fún wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Edumare tó ti jẹ́ kí a wà lórí ìkànnì ní àsìkò yìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀gbọ́n ìyá bàbá àbúrò tí ẹ̀ ń tẹ́tí sí iléeṣẹ́ Bond FM 92.9. A dúpẹ́ lọ́wọ́ lọ́ba lọ́ba pàápàá bàbá wa tí wọ́n jẹ́ láńlọ̀dù wa ń bíbà yìí, tí wọ́n jẹ́ ọba tìlú onígbòǹgbò ọba tí wọ́n ní odindi ìjọba ìbílẹ̀ níbi tí àwọn bíi mẹ́ta míì ti jọ ń pín ìjọba ìbílẹ̀. Orúkọ wọn gan náà ni ìjọba ìbílẹ̀ wọn. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ọba Adéyẹmí Olúwatóyìn Àjàsà Àwíṣẹ́ ti onígbòǹgbò kábíyèsí o, kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí erùkẹ́ kò di kó máa pọ̀ sí láàfin ni wọ́n ní ká máa sọ báyìí. Akin ní báyìí a máa sáré lọ sí orí ètò ẹ̀tọ́ yìí. Omi tún mi ṣe ní pápá ní wéré ní wàrà ṣiṣà. Tá a bá wá padà dé a máa tẹ̀síwájú pẹ̀lú àwọn ètò aládídùn tí a ti ní fún ìgbàládùn ẹ̀yìn olólùfẹ́ wa nílé. A dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bond FM náà lá wà 92.9 ṣùgbọ́n gbogbo pẹ̀lú àṣẹ Elédùmarè.

给我妈一回来抱。

0: bayisa lo nkin yo agbalagba fa to sumo lo ni pakaba ni be lo life akoko eni sofo aborocho ogun aye oni boriwa fun ebi adua laiwo tese tabi eya kan si won ni 41 ogoro mbi road bimu lagos lati gbe kun rere alaye e pe afa sori 080 542 76137 at 081 396 824 21 Kun fire, kun toloni. Baba yisa ni lo lo nse la kongbogo. Eni no yombwe.
1: Masum daka o, arokani fe kun masum daka.
2: Ile se radio Bond FM ibe la wa 92.9 Femi Oguyemi re ye en ti gbogbo aye npe ni ologuru omo baba tin be leleru baba nbadan ah adupe Alhaji Marufu Oluyege boni eyan mi pataki aye re oni ta ati jo nfawo ebo je ojo pe koni su a koni re wa ba se lowo Olodumare e wa gbo orisirisi isele ni tele si omo adama mo so fun a pe ma pe nkan kan ni egun odile to ba je egun odile ori enikan lo ti ye ko pin je o pin lori re ki mo pe je o pin lori re elomi nbe iya re ni omo ri loju woran to je pe ko si nkan kan ti iya mo nipa ntin se o se wa bere ko ye wo ko mo hule hule oro aye re ko le mo bo se je he ile aye yogun ni looto ile aye ogun awa njo ta ti dele aye lati mo pa wa jagun wi pe ngbo meke ti nke hun oni mo wa ina mo wa ina yo si da gbogbo owo le ko mu nkan kan wa njo ti ba nlo ngba ba ta se gbogbo e se na ori pa ni mu nkan kan lo ni amo ya agbadun ati e to ku o esu ta ba ti mo to ti pe ayo ba le osa jangeli ta ri bo ati ma aye bo se ri a mo borun se ri keyin o ti e keyan na mo po ngbadun le aye ini o ba lejo nu bo ba wa loogun loogun ti o ba sise lara re o se kuku rose to peyan eh ose to peyan a je egun ose ni bo ba ti rose to peyan to we bo ba ti eyan to ti o da kadara ti o da tele olohun o si yi pada yo si so direre opabida so bi dire lala je tawon eyan fun awa ko la fun eyan na ni an fun be ni gboro mo lo wo ebo lo wo ori ko sise ni a ko lo ilu ebo e ti a ko lo won tun bere si ti a to fi ranse si han agaga won mo yoruba to wa nbe won mo ririn ti a npe ni ose to pe yan to ra won mo ke yoruba nye won yekeyeke dinu iwo na mo dake o bayi ko yan o eh akan na bo de pesepese odu ah bo ba so nkan kan bo ba fe dawo le nkan re mi taye ba ti gbo nkan won tun sese mo ti okun o to rose to peyan bo ba wa fe rose to peyan wo mi o ke se nti an ta ki ese titi o eh elomi le pe awa na ni baba yisa wo wa bere number re eh bere number re bere bi office baba yisa wa bere o ko baba yisa iru eyan wo baba yisa bo lo se ri ibi jebe te o ti gbo mo le an lonu ose to peyan baba isa nikan lo le so bi an se lo ti si fi ri be enikan ba nkiri e lese titi mo da lohun o ko to ba ti da kaluku a fe ma fi mu nkan je idinu to ba tun gbo baba isa nbo mi ile ise fini nikan fini baba fini awon nikan ni baba isa eh abi ntan so yo pe number 080 54 27 61 37 tabi 081 39 68 24 21 081 48 25 60 32 pelu 081 81 71 33 50 awon number to le fi pe baba isa nu eye meje ja sa o baba isa one and only ha ah, ni sonu a to sonu e ja doke lohun
3: ọsẹ tó pẹyà ọpá bí da sọ bí dire aboyún wẹ ó bí wẹrẹ àgà tí ò rí bí tọwọ àlàbọsùn ọpọ táyé ti gbàgbé fún nǹkan rẹ bí wọn ṣe ń wi ọsẹ tó pẹyà ni àwọn èèyàn rántí wọn fún rere bàbá yísá ló gbé jáde pẹlú orúkọ náà pọnbélé ẹni ọwọ ayé bá ń bẹ lára rẹ kò lè gbé nǹkan rẹ ṣe ẹni tí wọn kọ ẹni tí wọn ya àbọ gbọjà kalẹ ọta wẹ ọsẹ tó pẹyà tí wọn náà gbà pọ ráyé wá bẹlòmíì ti rówó tó orí àìsàn ní nàálẹ wẹ ọsẹ tó pẹyà àwọn tó ti dààmú ọjẹ ti ṣeré àwọn tó wà nílẹ yìí àti lókè òkun àdúrà ni wọn fi ń ṣe ẹgbẹrún mẹẹẹdógún là ń ta tẹlẹ ṣùgbọn lásìkò yìí wọn lè kárí ilé kárí oko ẹgbẹrún méjì àtààbọ ní o 7500 naira kí ló tún dúró wò máa bọ níléeṣẹ fini international ọsẹ tó pẹyà kì í ṣe ọsẹ tá ń tà káàkiri ẹsẹ títí o iléeṣẹ fini international ibẹ nìkan ló lè ti ríra wọn ń bẹ ní nọmba 41 ogurumbi street ìdímù lagos 081 39 68 24 21 èyí tó gbégbé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó gẹ̀ rọṣẹ́ tó pẹ́yàn kíkà ayé tiẹ̀ náà yí padà sí rere.
2: ẹ̀rí lókù tí mo fẹ́ gbọ́ lórí ètò yìí bọ́bẹ̀ pé àyè wà ká mọ́ gbé ẹ̀rí ni gbogbo àwọn tọ́lọ́ ti gbàdúrà wọn lọ́dọ̀ iléeṣẹ́ bàbá yísá ẹlòmíì tó pé gun ní fi ń jẹun tẹ́lẹ̀ títí ń fẹ́ràn gidi jẹun ẹlòmíì tó jẹ́ pé àlákàlà ni tọ́lọ́ ti pé ọbọ̀ ńbẹ̀ ìpìlẹ̀ ètò yóò fara mọ́ bẹ́ẹ̀ bí ọba tẹ wàá fara mọ́ àjọsọ pẹ̀lú àwọn ọ̀gá wa ni ẹjẹ́ máa ń fèyí ṣe lọ fún tòní ajá abali kis ayepola ibrahim mo kì yín o ojú òní tì yín o ẹ̀yin ọ̀gá wa lọ́kọ̀ ọ̀jọ̀kan iléeṣẹ́ bond fm tẹ mọ́ gí wá wa mo kì yín ayé yín ò ní bàjẹ́ ẹyin tẹ́ wà lẹ́nu olóró náà ẹ mọ̀ kú akitiyan ọlọ́run ò dìíṣẹ́ wa ládé Fẹ́mi Ògúnyẹmí rèé ẹni tí gbogbo ayé ń pè ní olóògbúrò ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú nọ́mbà yìí lẹ lè pè mí sí bẹ́ẹ̀ bá fẹ́ pè mí 08033 70 37 28 bọ́yẹ fẹ́ káwá báyìí kí oríkì ìdílé yín níbi ìgbéyàwó yín tàbí ìṣílé tàbí oyè jíjẹ ìyòówù ká ẹ mọ̀ ṣe nínáwó àwa ń kí oríkì o a sì ń bá wọn ṣe mc ẹ pè wá bẹ́ẹ̀ sì fẹ́ jíǹgù tó dógbin tó dáa iṣẹ́ wa ni títí ọjọ́ mẹ́jọ jẹ́mi ọmọ lọ a pàdé ayọ̀.
4: Ìjàdàbúyọ̀ ó gbàtún ó gbòsì ó gbàgede méjì yọ fọ́fọ́ bàbá yísá arúgbùnkún lójú ọlọ́rọ̀ fini international alias bàbá yísá àgbà fàtí fi agbára alùpùpù ní ìṣèwòsàn ìlélo mẹwẹ ìlélo mẹgò tí ń ṣe agbára àjogúnbá ó kéwu ó kẹtùmọ̀ kò sí òkè ìṣòro kan tí agbára alùpùpù ní òkè o àdúà ló nílò má bọ̀ kí bàbá yísá bọ̀ tẹ́wọ̀ àdúà sọlọ́run ẹni òmojú ajá ní ìdẹ́ ẹni òmojú ògún ní ìdàbí ní rẹ̀ bàbá yísá arúgbùnkún lójú ọlọ́rọ̀ àfà tí ń fi gbogbo agbára yílẹ̀ fọlọ́run abájọ tó fi ń kẹ́kọ̀ọ́ lọ́run tó lọ́run sí ń bẹ́ẹ̀ lọ́run ìwọ náà máa bọ̀ kí wọ́n bọ̀ bẹ́ẹ̀ lọ́run lórí gbogbo òkè ìṣòro rẹ̀ ó di pẹ̀tẹ́lẹ̀ fini international alias bàbá yísá wà ní nọmba 41 ogurumbi street ìdímù láti ìdímù ẹjọ́ kẹrẹ̀ tàbí kẹ̀kẹ́ mọ́rúwá ẹ sọ wípé nọmba 41 ogurumbi street lẹ́ ń lọ lọ́dọ̀ bàbá yísá tàbí kẹ́ ẹ pè wọ́n sórí àwọn nọ́mbà wọ̀nyí 08054276137 tàbí 08181713350 àti 08139682421 bàbá yísá ọlọ́run ti ń gbà fún yín kò ní kọ̀ fún yín o.
1: Bí mo ṣe pé bọ́ndẹ̀ fẹ́ràn lọ

0: Ọ̀bẹ̀lẹ̀lẹ̀ mi, a dúpẹ́ fún Ọlọ́run ọba tó tún ṣe ní ìrọ̀rùn fún wa láti pàdé yín ní orí ètò First Class Nurse lónìí. Ẹ tún jẹ́ kí a farabalẹ̀ láti kẹ́kọ̀ọ́ lórí bí a ṣe lè ṣe àpọ̀mọ́ ẹ̀mí wa láti ẹnu Sheikh Zikru Lai Shafi. Abẹ Ọlọ́run nínú àánú rẹ̀ kí ó túbọ̀ ṣe dáadáa fún àwọn Sheikh wa ní ayé àti ní ọjọ́ gbẹ̀ngẹ̀ Al-Qiyamah.
1: Allahumma amin.
2: Bẹ́ẹ̀ náà ni a ń fi àṣẹ tọrọ àlékún orin fún àwọn onígbọ̀wé ti tí ṣe mọ́ṣáláṣí Nóró Gbódà àánú Ọlọ́ba Ọlọ́ba tó máa jẹ́ tí ó fi ń sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan. Orin tí èèyàn máa ń rí nínú oríran iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ báyìí kí Ọlọ́run ọba kí ó mọ̀ fi dì í ní ayé ń dìí àti ní gbàǹgbà ọjọ́ gbèbè àtẹ̀yámà Aláhùnmọ̀ Áánì. Nígbà ẹ jẹ́ kí a farabalẹ̀ láti tó darapọ̀ mọ́ àwọn ṣèkọ́ ọ̀fọ́dẹ̀ láti ṣùgbọ́n láì ṣàfi.
3: يا إله
4: إلا الله الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله محمد المصطفى وعلى آله وصحابه والتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين ما بعد. Ọpẹ́ fún Ọlọ́run ọba Allah. Ẹ̀yin Ọlọ́run ní ogun ní ẹ̀kan sí. Àwa ń parẹ́ pa pẹ̀lú gbóná alhamdulillahi rabbil alamin. Fún oore àǹfààní tọ́lọ́run tó fún wa. Tuntun ká máa bẹ lẹ́ẹ̀bẹ́lẹ́ ilé ni àdúgbò fún Ọlọ́run ọba náà. Àwa ń bẹ Ọlọ́run ọba yìí kó sì àlékún dáadáa rẹ̀ lé wa lórí. Kó má sì lè ní òpin ọ̀rọ̀ tá a sọ, kó má sì ní òpin ọ̀rọ̀ tí a gbọ́. Bákanáà ajẹ́rì gba níbà Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀rọ náà bá Allah ní ṣe òjíṣẹ́ náà bá ní. Ọ̀rẹ́ àyè Ọlọ́run olólùfẹ́ Ọlọ́run ni. Ẹni Ọlọ́run bá fọkànbalẹ̀ sí lórí iṣẹ́ tọ́lọ́run fi rán ni. Ọlọ́run bá ní ṣe àlékún ìkẹ́gẹ́ fún àníbà Muhammad. Gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n jíṣẹ́ lọ síwájú ànábì bá ní ṣe àlékún ìkẹ́gẹ́ wọn. Òwò ọmọlẹ́yìn ànábì tá ń pè ní Sọ̀hábà lọ́kùnrin lóbìnrin Ọlọ́run bá níyọ́ ní sí wọn. Látorí wọn ìyọ́nà Ọlọ́run jẹ́ kó dórí àwọn akórè àwọn ọmọdọ́mọ wa. Akẹ́rọ̀wá kó àbọ̀ akẹ́nà àkàbọ̀ sí ìdí ètò yẹn ètò wa Tescat Nafs Profession of the Soul. Iṣẹ́ àfọ̀mọ́ ẹ̀mí tó máa ń wáyé ní àyájọ́ ọjọ́ òní dédé àsìkò yìí. Àbẹ̀lẹ̀ ọba ńlá. Ìdáfẹ́ sólẹ́yìn ìdáfẹ́ gbọ́lé ni dáadáa ká sọ̀rọ̀ àkágbọ́rọ̀ Ọlọ́run lọ́mọdún aládánà. Gbogbo ẹ̀jẹ̀ bá máa kẹsàn-án dáadáa tá a bá ṣe ìrọ̀lọ́run mọ́jì àṣẹ àfẹ́kù ẹ̀sán àwọn dáadáa yìí. À ń bẹ ní mọ́sẹ̀ síbẹ̀ fún wa. Gẹ́gẹ́ bí àwa olólùfẹ́ Tescat Nafs tòlùgbò ti pẹ́ tí a ti ń bá wa lọ. A rí i pé ọ̀rọ̀ Tescat Nafs ọ̀rọ̀ tó tóbi ni ọ̀rọ̀ tó gbòòrò ni tó sì kẹnu ni. Ìpele ìpele sì ni. Gbogbo àti aláǹfààní ìjọ bẹ̀rẹ̀. Nígbà tí a bẹ̀rẹ̀ a gbé lórí Tescat Nafs. Ìṣàfọ̀mọ́ ẹ̀mí máa náà ha kí ni túmọ̀ rẹ̀. Àmì ìyàtọ̀ ha kí ni pàtàkì ẹ̀. Àdáàfò ha kí ni àwọn àsòtàn rẹ̀. Wọ́n máa sọ dírú ha kí ni àwọn gbòǹgbò tí a ti máa ń mú ìṣàfọ̀mọ́ ẹ̀mí nínú ẹ̀sìn àwa mùsùlùmí. Lẹ́yìn abọ́ sórí Khassasu Nafs kí ni àdámọ́ ẹ̀mí tọ́lọ́ ń dámọ́ ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ni kí làwọn àdámọ́ ẹ̀mí. Wọ́n sì fàtò ha kí ni àwọn ìròyìn ẹ̀mí. Wọ́n àdìwárò ha kí ni àwọn ìpele ìpele ìlànà ẹ̀mí. Lẹ́yìn abọ́ sórí Wasailu Tescat Nafs Al-Mashru'a kí ni àwọn irinṣẹ́ tá ń pè ní links tá a fi máa ń ṣe àfọ̀mọ́ ẹ̀mí inú ẹ̀sìn àwa mùsùlùmí tí ẹ̀sìn wa faramá. Lẹ́yìn ìgbà abọ́ sórí Àlàyáàtò lè ń sá ní ìyàtú fi tasọ́wòrò l'Ìsìlámí. Ìsẹ̀mí ọmọnìyàn ilé ayé tá a wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kini ariwo ye.

gẹ́gẹ́ bí àwòrán Islam. Gbogbo agbègbè náà la tẹnumọ́. Tàbí já mọ̀ pé ìsẹ̀mí ọmọnìyàn ní ayé yìí mọ́ràhálàtún. Ìgbésẹ̀ kan ni, ìpele kan ni. Mímọ̀ ọ̀rọ̀ ilẹ̀ Hayat nínú àwọn ìpele ìgbésẹ̀ ìsẹ̀mí. Ibi kan là ti ń bọ̀ ká tó dé láyé tá a wà yìí. A sì kú ilé ayé a tún bọ́ síbòmí. A wá já mọ̀ pé ìwòye sí ilé ayé tá a wà ń bẹ̀ yìí. Ìwòye sí méjì ni. Ìwòye àkọ́kọ́ òun náà ni àtàsọ́wò àlékúfúrí àlèjàhélè. Ìwòye àwọn tí ò nígbàgbọ́ nú Ọlọ́run àwọn kẹfìrí àwọn aláìmọ̀kan sílé ayé. Níbo ilé ayé wà lọ́dọ̀ àwọn kò gbọ́lọ́hun gbọ́, àwọn kò lẹ́sìn. Bẹ́ẹ̀ ló sì wà. Àlàyé fi ìdásọ́wò ìsìlámì. Ìsẹ̀mí, ìwòye sí ìsẹ̀mí gẹ́gẹ́ bí ìwòye sí Islam. Ojú Islam fi wo ìsẹ̀mí tá ń pè life. Ìyẹn ni a fẹ̀ lójú tá a fi rinlẹ̀ fún wa wípé ìsẹ̀mí ilé ayé tá a wà ń bẹ̀ yìí o. Lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí Mùsùlùmí, gẹ́gẹ́ bí ìwòye sí Mùsùlùmí. Àwọn ọmọnìyàn nìkan kọ́ la jọ ń sayé. A tún ní àwọn ẹ̀dá míì tó lọ ń dá sí ìsẹ̀mí tí à ń sẹ̀mí yìí. Lọ́wọ́lọ́wọ́ yìí. Àtàwọn àsẹ́mí àti àwọn àsẹ̀mí tó bá yá. Àwọn ẹ̀dá kanú àwọn ẹ̀dá Ọlọ́run tá a jọ ń sẹ̀mí. Bẹ́lá fi rinlẹ̀ fún wa wípé àwọn àgbáyé ńlá mẹ́ta kan ń bẹ. Àwọn ló tóbi jù náà àgbáyé. Ẹ̀rí ń gbà bá ń ka Sọ́tù Fatiha. A ní alhamdulillahi rabbil alamin. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba gbogbo àgbáyé. Alalamin jamu alam. Kullu ma siwa Allah alam. Gbogbo tó wáyé yàtọ̀ sí Ọlọ́run là ń pè ní àgbáyé. Àwa ní àgbáyé oríṣiríṣi. Gbogbo àwọn àgbáyé, àgbáyé mẹ́ta ló tóbi jù. Àgbáyé àkọ́kọ́ ná àgbáyé ńláńlá alam lè màláìka. Àgbáyé àwọn màláìka. Nínú tẹ́tẹ́tù náà sì wà láti ṣàlàyé rẹ́gẹ́dẹ́ lórí àwọn òláńpẹ̀ ní màláìka yìí. Níbo lọ́nà ti dá wọn, kí ni ṣe wọn? Kí ni àṣepọ̀ wọn pẹ̀lú ọmọ ẹ̀dẹ́nìyàn? Àti bẹ́ẹ̀ lọ ní àwọn àlàyé tó pọ̀ tó gbà ní àwọn oṣù tó pọ̀. Lẹ́yìn la bọ́ sí alamlejeni wa ṣayati. Àgbáyé àwọn èṣù, àwọn àlìjẹ̀nú àtàwọn èṣù. Ẹ̀dá kan náà làwọn àlìjẹ̀nú, ẹ̀dá kan náà làwọn èṣù yìí. A sọ irú ta ni wọ́n. Gbọ́lọ́run bá ti dá wọn. Kí ni àṣepọ̀ wọn pẹ̀lú ọmọ ẹ̀dẹ́yàn? Àṣepọ̀ wọn ni àṣepọ̀ wọn tó wà náṣọ́ra pẹ̀lú ọmọ ẹ̀dẹ́yàn. Àṣepọ̀ ni ọ̀wà náṣọ́ra tó pé okùnfà kan ló fà á. Tá a fi lè jọ jálájọṣe. Ẹ̀rí. Táwa bá dé bí àwọn àlìjẹ̀nú ṣe máa kó síyàn lára. Bí àwọn àlìjẹ̀nú ṣe máa ń da ọmọ ẹ̀dẹ́yàn láàmú. Tá a fi ṣàlàyé ọ̀nà wo ni a máa ń gbà kó síyàn lára. Ọ̀nà wo ni a máa ń gbà da ọmọ ẹ̀dẹ́yàn láàmú. Kí ni ìrírí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ẹ̀sìn lóde òní àti látijọ́ lórí àwọn agbègbè. Àwa náà tá a ń bá yín sọ̀rọ̀. Kí ni ìrírí ayé wa nípa àwọn àgbáyé àwọn àlìjẹ̀nú yìí àti ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ẹ̀dẹ́yàn. Yẹn la bá dé bí n tá ń pè ní arúkìá tó ṣẹlẹ̀ ìyá. Rúkìá ìlànà àdúrà àkàṣe
ta ma se nigba ta le jenu ba n da omo edeyan laamu awa so fun wa bawo la se se ke fi e to rukia bawo la se se rukia yi ta ni abala meta ni akoko kini le ka ko se ka do se rukia elekeji ki lo ye ka se ta ba se rukia lo eleketa ina gata ba pa rukia fun me de ni kan ta se rukia fun gbogbo awon alaye na la ti salaye fun wa le yi ti a ri pe o se pataki ta gbodo mo mo gebe musulumi ere ibi ti awon oro na de duro lori oro iwoye si igbese aye ninu iwoye si ti islam agbaye eleketa na ni alamul ins agbaye awon medenia imi eyin adun ti je yan lori laye lai wo awo lai wo ede lai wo iran lai wo ilu al insan wal insan eyan leyan eri awon na ri agbaye ti ware ta na ri ta ri ta n baye to yi waye keyeke eri inu e la n dagba si inu e la n tan si hadha alamna agbaye wa niyan ta si ni osirisi iri aye inu agbaye tori die ibi ti awon fe bo si lori tesikia tu wa lori safo memi atun fe wo akole tuntun ti awon afa pe ni tariqul akhirah tariqul akhirah ona alikiyama ona alikiyama ti n tumo si pe baba loli aye aku laye an lati jabo fọlọhun ọba Allah eri to se yi pe agbọnrin ti a fe mo bara so lawon asiko yi ni agbegbe tesika nafs oni ibi a fe lo de si ngba ba pari le aye wa eri alowo alowo akunbe abimo abima akunbe alalafia alalafia akunbe inta nfe wa ba wo ba kunbe ko se nkan ti oju saye giri giri giri wa oni giri giri yo tan pele pele awo ni pele pele na yo tan Allah akbar omo niyan eja ran ti ola omo ni eja ran ti alikiyama Allah ba Allah subhanahu wa ta'ala nigba ti nko ale ko nu alquran kerim ko fe ka gbagbe ola ra ola o gbodo wa ni to si wa ni ki se ba n gbagbe ra inu suratul ashr gbata lo ba ti n ko aleko ta ba lo wo aya 18 Quran chapter 59 verse 18 ononi ya yu alladhina amanu ola pe te gbo na ba gbo ni gbagbo ododo takullaha ononi e pa yo olohun walidanzuna summa qaddamat lughat ki eni kọkan yin ki emi kọkan yin ko mo kini nti siwaju ola wattaqullaha olona pe olohun inallaha khabirum bima ta'malu tejo na ba e gbogbo nte se pata loloye npe gbogbo enu fin nuru re eri walidanzu nafsum ma qaddamat lughat ki emi kọkan
kẹni kọkan kin lo ma kin lo nti siwaju ola ko yi si ola beyen tọlọrun ba nso yi kiso lati le omo yi ojo kẹyin lola ojo da pade ọlọrun lola beyen kin la nti siwaju ola kin la nse fola kin la nse fola bo la se ndi ero aliki ama si eri kani kokan yera re o yen lo mu afa wa agba umar bin khattab radi Allah ta'ala anhu nigba ti yin sali aya yen ni hasibu anfusakum qabla an tuhasabu o ni esesero ise yin ki an to ba yin sesero re esesero ki an to ba yin sesero re egbe alama ri lori osun ise yin ki an ba gbe lori osun eri turi die allo ba sere allo ba sere allo kana tin tan lo ba ki a gbiyanju lati gboro solo ba lenu ki a gbiyanju lati teriba fun ofe olohun ki a gbiyanju lati je mi wa logun ki a gbiyanju lati ja shetani ti je ki a roju ola ta nso yi ta ja logun turi die le pe ibi ta fe ma ba so lawon asiko yi ona ni tori kul akhira ona li kiyama bula ti fe to ta feri to eri eri iye lo wa se yi pe lo bi nta fi tasawwur al-islami pataki al-kiyama ninu woye si islam eri pataki ojo ajinde pataki ojo idajo pataki ojo wa wite waju olohun gege bi iriri aye iwoye si islam yato si idanda ati awon oro ti o nituma eni aye ye lorun ye oro ti o nituma ni kalamu farq rora darada ti muslimi o gbodo ma soru e muslimi o gboro nigbagbo na kini je paye ye ni kini mo paye ye yin se owo ni je paye ye ni abipo amola ile aye kile npe alike amo yi eni aye lorun oye isoku so ni o re muslimi ba wa soru e ma nba ma ji soru e pa won lenu ma usun ole fi won o la se ri olorun fin bayi ah eni aye lorun oye aye wo orun wo aye wo orun wo ah ah se igbanu ni aye yi ina le wa nkakun te wa so pe eni aye ye lorun oye ifi aye atorun wira won oro nla ni ka kompi aye atorun oro nla ni o to se yi pe awa muslimi o se pataki kí àwọn kan yé wa ẹ bá wo àwọn àyà kan inú àlùkùránì kẹrin ẹ wò sùúrà tó nìsa
Aya 77. Olorun kul ya nabi sabaraye mata u dunya qalilun igbadun le aye den ni o wal akhiratu khairu liman ittaqa subma le kiyama lori fe ba paye olorun Allahu akbar wala tuzlamuna fatila to ba dali kiyama gbe te ba se laye ni se olore ani dun la da re ba o ke kana kirima olorun ni nusud lan kabut ni 64 olorun wa ma hadhi la hayatu dunya olorun la yi o tuma se nkan lodo han olorun illa lahawun afire agbalagba bi gba sugbo wan tayo wala ibun tabi ire omade ege bi ngba bolu ole aye oju ba nlo karen ya eri tadunu eri wena dara la akhira so dara ju ali kiyama gangan laya laya wanu law kanu ya'lam ungan semite bamma ali kiyama gani semite bamma ire la san laye eri Musad al-Hadid. Olon sabla ya 20. Ilamu olon te bame lorima. Anna malah ya tu dunia. Kili ayita ansofu yite wambe. La ipun wala hawum. Iri madini ya akbalagbani. Wazinatum. Ili osoni. Watafakurum bainakum. Adike masifari. La yarayi. Faru ijwe wajumi. Watakathurum fili amuwal. Kema futaka. La la la yin, emini jwe lo wu ni to mi, wala wulad. Tabika ma foma taka la la la yin, kama thale gwe thin, oda gebi uju. Toro si oku kan, aja bale kufara na batu hu, chirugme oku ye wabere si hu. Towa si gwodo gwodo, ti wan se uluku lima. Tuluko ti dunga. O boso obay. Fi me yeye ju lẹyin bo wa bere si gbo eri fatara hu musfarran lo ba di pe o di wi pe o n pupa o n pa summa yakun hutaman lo ba senu le lo denu sile awon oloko loro yin ju lo ta ba fi oro ewe awon te ma gbin agbado ngo ba gbagbe to ba hu ngo ba ya amun ye dedi gbogbo aya yo ma tu titititi a ri pe eso n dara re gbogbo aya lagbado gbo yo ma pon wa to ba ti n pa yo pupa to jo sele yo senu le te ba tete kere oko agbado yo be si ma wo ba ti wo yo si ma jera otan wọ́n lápèjì wílé ayé ojú àná olùwọ́n wá fèlè àkírà tó bá wá dálé kí á mọ̀ bí a ń lọ́nu ilé ayé nu tó bá dálé kí á mọ̀ bẹ́lá lè kí á mọ̀ adábùn ṣèdíndùn ìyá tó nípa fún àti ẹsẹ̀ ayé wọn lò tí wọ́n lọ ayé wọn lánàá ẹ̀sìn ọlọ́run lánàá islam olóòlù ti dúró dè wọ́n adábùn ṣèdíndùn ìyá tó nípa wa magfiratu min Allah bena sila furiji latodo olohun wa diwanu ati yonu olohun ni be fun ati ba gbo olohun ba gbo ti an lo le aye re won gbo olohun gbo bo se to bo se ye won po fun olohun ba mo irun won oduro dede awe won oduro dede won lowo won osaka alaanu ni won olododo ni won won eso le won eso muti won sa pa yan be lo wọ́n jìnà sí gbogbo wa bàjẹ́ ọlọ́run náà tá à ń sọ yìí lọ́jọ́ ògbéni àdìkíámà lọ́dọ̀ ní àdìkíámà wọ́n máa fura tómi náà ń lọ wọ́n á rí àwùjọ ọlọ́ọ̀bá wọn wọ́n á rí diwaanu wọ́n á rí ọlọ́ọ̀bá wọn. ọlọ́run wa mọ́lẹ́ ahẹ́yà tó dúníyà ọlọ́run sẹ̀mí la yóò túmọ̀ sí nǹkan kan ẹ̀ là máta olùgúrú bí ò sí pé ìgbádùn tí máa ta níjẹ
ìgbádùn atanijẹ lásán ò náà nílé ayé ẹrí ilé ayé lọ́lọ́n kí fún wa yẹn ilé mùsùlùmí ilé ayé lọ́lọ́n kí fún ẹ yìí táà lé gíragíragíragíra bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ bùlẹ́sẹ̀ òun lọ́lọ́ọ̀ bá kí fún ẹ yìí ló kí fún ẹ yìí kó yẹra rẹ wò kó gbìyànjú kí ó dí àmúre kó se ń tọ́ ẹ kó ṣe kó tó di pé a lọ bọ́nà bá pàdé. Tàbílọ́nù Súràtù Tọ́ba, Chapter 9, 38. Gbọ́dọ̀ tó ń kọ́ àwọn mi lẹ́kọ̀ọ́, lè yàyọ́ lẹ́dí náà mọ̀nú ọlọ́pàá àgbẹ̀ntà ìgbọ́nà bá gbọ́. Máa lákùn ìdá kìlà lákùnrin fi rú fi ṣẹ̀bi lè láàyè kí ló máa ń ṣe yìn. Kí lọ́kọ̀ lù yín, tàbá ní ẹja lílọ ọjà sójú ọ̀nà ọlọ́run. Ẹ ìsàkọ́lì tó ń lọ́lọ́ out, ẹ wàá fìdí múlẹ̀. Ẹ yàmú dì í. Ẹ nítara kíá. Kẹ jáde lọ sí tọ́lọ́run. Kẹ lọ́jọ́ sójú ọ̀nà ọlọ́run. Olórin àárọ̀ dé tó bí láyé àti dúnìá mi lọ́ọ́kìrà. Sọ tẹyin lọ́rùn ní sáyé ayé tẹyin lọ́rùn jàlè kí á máa lọ. Ẹ gbà tẹ lọ́rùn pẹ̀lú ayé jàlè kí á máa lọ. Ọlọ́ni fàmà àmàtọ́lẹ̀ ayé àti dúnìá fi lọ́ọ́ àkìrà. Ìlà kọ́lé lọ. Tabani ká fi ìgbádùn ayé tẹ wà ń bẹ̀ ká fi ìgbádùn àlè kí á máa. Ìgbádùn ilé ayé kéré pọ̀. Lẹ́gbẹ̀ẹ́ àlìkí àmà torí délé láforí pé ọ̀rọ̀ àlìkí àmì sọ̀rọ̀ kékeré bí pé afáwa sẹ́kùtù rẹ̀ mihùlá inú bí zilálẹ̀ ó wá ń sọ mbẹ̀ fún wa ó ní iná kọ̀díyà dàlíbà. Wàlẹ̀ sá wàlẹ̀ jẹ́sà fi dáàlẹ̀ àkọ́rà. Ó ní ẹlọ́rin mọ̀ ọ́. Ọ̀rọ̀ ajé ń de lẹ́yìn ikú. Tí kálukú máa ran amánu. Taari àwọn ẹlẹ́sìn míì náà tí wọ́n kìí ṣe Mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn Kírísítẹ́nì àwọn Júù. Tánà máa ran amánu ajé ń de lẹ́yìn ikú. Bẹ́ẹ̀ni, wàlẹ̀ sá àti ìṣesíro. Lórí ìkẹ́lá gbélé ayé wa sí. Wọ́n lè jẹ́zá àti ìgbà ẹ̀sán lórí ní tí kálukú ṣe láyé ṣé dáadáa ní kọ́gbẹ̀sán rè sáyìn dáa ní kọ́gbẹ̀sán aburú fi dáàlẹ̀ àkàrà ní àlìkí àmọ́. Ó ní mi ń kọ̀ dọ́ọ̀yọ̀ ọ̀dọ̀kí ìdájí lásán sí ìyá. Ẹlẹ́dẹ̀ jẹ́ bíhá alìsílám. Ó láyé Mùsùlùmí lọ́rin mọ̀ pé ọ̀rọ̀ yìí nínú àwọn àlámọ̀ rí ìlànà ìgbàgbọ́ ìpìlẹ̀ ìlànà ìgbàgbọ́ nínú ẹ̀sìn Islam tí ànábì mú wá lọ́wọ́ o. Ọ̀rọ̀ ajé ń de lẹ́yìn ikú. Ọ̀rọ̀ ṣirò. Ọ̀rọ̀ ẹ̀sán ní àlìkíámà. Ó wà nú àwọn àlámọ̀ rí ìpìlẹ̀ ìlànà ìgbàgbọ́. Èyí tí Islam mú wá fún aráyé kì í ṣe nǹkan kékeré. Wàládé Yakumu Aléha bìnà ìhádìlẹ̀ àkìdá báadà kọ̀díyà ti wà dàníyà ti lẹ́sùn wàtàlà. Ó lélẹ̀ ìdáǹsọ fún wa yìí ọ̀rọ̀ àlámọ̀rí ìdáǹsọ fún wa yìí. Ó ní lẹ́yìn ìmọ̀lá ọba lọ́kan ṣoṣo yẹn ló tún kù. Ìgbàgbọ́ nú ajé ń de lẹ́yìn ikú ló tún kù lẹ́yìn ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo. Lẹ́yìn kí ìmọ̀ ọlọ́run ọba ṣẹ̀dárin lẹ̀ sí wa lọ́kàn ó ṣe ká mà ọyọ kan ni lórí gbogbo nǹkan ẹyọ kan ni. Inú àwọn orúkọ rẹ̀ ẹyọ kan ni. Inú àwọn àròyìn rẹ̀ ẹyọ kan ni. Inú àwọn àṣe rẹ̀ ẹyọ kan ni.
inu apapapa re eyo kan ni o leyin yen to tun ku ni ajide leyin ku to gbodo yin muslimi to fini sile aye elu to fini je en to si aye wa waladhi la yakumu hadha din moduri die ese yi ti de islam kule nituma akidatan nipa ni ade okan ni ade okan yo ni nituma wada so woran ni irori ni ni woye si ni iwoyise le ti nituma wa khulukan ni walahu ni kule ti nituma wa shari'atan lofini kule ti nituma wa nidhaman letoni kule ti nituma illa aleha abikudu lori igbagbo ajinde leyin ku wabiha ko si pe ori e ori e gaga ko si nkan mi to si waju e leyin ba mo gbo lohun ba gbo leyin kan soso to ku na ni alikiyama let me read you know why alquran kere Tolo ma ro ise re po mo igbona ba gbo ati gbale ka ma gbo be na ni anabi o ma ro po mo igbona ba gbo ati gbale ka ma gbo awon ise re latara ka mo wi pe ko si bi a fe gbigba ge bi o ma niyan e ge bi muslimi afi kama yi pe awon kan won yi tan so yi igbagbo nu olohun oba allah urupo mani emari anu atu man kana yu bila yu bila akhir wali yakul khaira li yasmut ina bagba olohun bagbo to gbadi kama gbo ko soro dada bi ko dake besi mari nu Besi maa rinu. Ti Allah ba Allah. Anabi wa mama sallallahu alayhi wa sallam. Ti wa maa ru. Ibagbono lom. Pelu alikiyama. Ti fiyan yipe. Awo gwa do fishere.

0: fara.
1: Ọlọ́run kún bẹ̀ ọlọ́run ògùn ọfà ara ni.
0: Ìyàwó bá ti ń jàre lọ́nà àbájì.
1: Tí ọwọ́ àbí ẹsẹ̀ ní ń gbẹ̀tù bó ti yẹ.
0: Ká máa rìn sóṣù òṣó bí ẹni ń tẹ ẹ̀gún mọ́lẹ̀.
1: Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
0: Bàbá rẹlẹ̀ mú tàbí ra ògiri mú.
1: Àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu gbogbo ẹgbọdọ̀ ọ̀dà fìyẹ́ yìí.
0: Fún àwọn ká lagunlagun ṣọ́ọ̀gun ṣọ́ọ̀gun tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́.
1: Ìyẹ́ yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti gbàlódé tòun ti ìbílẹ̀ làkọ́kọ́.
0: Àti wá fi wí àtẹ̀gbò tó ń gbọ́dọ̀ bí ìmọ̀nà wá kojú ẹ̀ pè wá kájọ ṣe mọ̀nà papọ̀ 08050417001
2: láti máa gbẹ́ mi ẹ̀yà kan sí ètò léléyìí tó ní ṣe pẹ̀lú ìlera.
3: Oore kẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́lòmíì tó kó jẹ́ kájọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yín. Bàbá ẹ̀dákọ̀ bá ń dakọ̀ yín fáwọn aráalé ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú okulo pẹ̀lú mi.
4: Ẹ kú kalẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbọ́n mi lórí ètò yìí bíi ti ń lọ lákòókò yìí. Àìrẹ́fọ̀ọ́ntalẹ́ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú bá ṣe gbáyé pẹ̀lú àlàáfíà pàápàá jùlọ bárọ̀ bá dọ̀rọ̀ ewé àtẹ́wò bá a ti lò ó tí í ṣe rí bó ṣe yẹ orí báwọn bàbá wa ti lò ó kí o tó fi lé àwa náà lọ́wọ́. Bó ṣe jẹ́ pé ayé náà dayé òyìnbó tó kò dé agbára ewé àtẹ́wò kù ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà láti ìgbà pípẹ́ wá ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé yóò tún mọ ṣiṣẹ́ títí ayérayé ni.
3: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfà ara ṣé ayé àtijọ́ nìkan lọ ọfà ara wà bó sì ń wà nísìnyí àti pé kí ni ọfà ara gan.
4: Olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni ó ti wà tipẹ́tipẹ́ orúkọ tí kálukú fún lójú ó yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ohun tí ẹ̀ ń pè bẹ́ẹ̀ wọ́n wà á mọ̀ fún lórúkọ mi ṣùgbọ́n ẹ dé ń fún aláwọ̀.

Iba lọwọ Ọlọrun ni oba ajiki gbengbenikin awo ma se gbe oba ariwo ala oba lana oba loni oba titi aye oba adagba maparoye adupe o iwoyi ijejo la dagbere lori eto Ọlọrun o se bi te tun mu apada wa sori eto fun ta leyi Bond FM nilu Eko lawa ta tin dabi edun ta tin ro bi owe lori eto ta pe ni Ọlọrun o se bi are Dr. Kola Olatunji omo olojide ile ese ni kirun agunbe lo ko mi o emi amo ni koiko ni won koyen le baba to bi lomo be ni gbalode gbalode la ruka koko iko akoyen ni odobe yen ba se be koka yo di yonu Baba wa onisegun to moju ewe to moju egbo t'Olorun si nda fun lasiko yi ti o si mo gba fun alabi ogun baba seyin nlo so ni gbowo eto Ọlọrun o se bi eto yi ni won gbe kale lati mo la wa loye lori ogun aye ati awon apere ogun aye bi se fi han ninu igbese aye eni lafi ni Ọlọrun o se bi eyan ni ebe eje ma wole bayi wipe ina pupa belenje ni sawon ni le fa be ni orun redodo ni sawon loke jero wodan wo ni sawon lo arangun aga awon meteta won gbimo po tan lawon o di orun ni la lowo Ọlọrun o di orun ni la lese orun ni la ni bon ba din lowo Olorun o fi ewe today to o to ba din lese Olorun fi bo today to won wa ni ki lede ti ori be baba agbon ni re bun so fun won wipe igikigiki di odan lowo be ni itakun kitakun kan o gbodo di today lese mo se so fun gbogbo eti to n gbo mi laroye ipe lagbara edumare to seda iyato run oba to lagbara lori ohun gbogbo aye oni diwa lowo diwa lese ki la mo soro ba lori eto loni alabi ogun baba seyin je oye wa wipe nti won pe legun nto lagbara ni idire ta fi mo soro nipa egun loni nje imo wipe opolopo ona legun fi da igbese aye eni ru elomi wa to je wipe o le le ku ba o fa fa ko to o wa nkanra mo nigba o nkanra mo alawo iwa nti mogun aye ko wa fura pe egun ni sise lori igbese aye o eje nsalaye bayi alabi ogun baba se nje oye wa wipe egun je ntaari ta si le gbamu sugbon to sise lodi sogbo eni ninu igbese aye eni egun je nteyin o le ri ti o si le gbamu amo ona ti n gba sise ninu igbese aye eni ona banuje ona faseyin ni gbogbo ti ba jegun laye lori igbese aye eyan imo soyan dolosi imo fayan seyin nkan aburu aburu ni ma n se apere re ninu igbese aye eyan alabi ogun baba seyin joye wa wipe opolopo ona legun fi mo gba jayan ni baba e fi wa salaye fun wa pe ka mo so feyin araye eyin omo kootu ojire eyin omo Nigeria patapata wipe ka fura o ka sora ka kiesara egun ma gbogun wo inu igbese aye eyan ni baba e wa je ko ye wa awon ona ti egun ma fi se apere ninu igbese aye omo eyan eja koko gbe bayi ona wo legun ma gba wonu ile aye eyan alabi ogun baba seyin joye wa wipe opolopo wa to je pe egun ti nja egun obi ni egun obi ninja elomi
na fi ni oto leni to jesu oto leni ti yin kan bo wa bi alabi ogun baba seyin pe bo ni egun bi se jani oto le bu ran o to je pe awon ti won koko bi le baba re egun ti ja ntin ja won iwo na wa de ojogun e amo egun obi egun atara obi mo fe salaye bayi baba ti e ja sile o bayan ja sile abi ile to to si baba re amo baba re ri wa gbara o si gbale ohun lowo ohun awon yoku le bere be ni ka ti ni won le bere won o ti eran ti mo alabi ogun baba se nsi joye wa wi pe ati wa gbara oja ona to ba lo si lele du a o fi bio nigba ti baba re wa gba ile ohun tan awon yoku le bere mo gbogbo egun to wa nbe egun ayen ni je ti baba re wu yo mo sise lori re alabi ogun baba seyin ni ku si ona ti egun o le gba ja ninu igbesi aye yan opolopo wa to je pe o lele ku ba o wa ku ri elomi wa to je pe a bi leni ti emi kemi o mo damu sugbon latara egun latara obi re yi emi kemi si ndamu re o le ji lori ko ogun obo gbogbo awa gbogbo eyan patapata to ba ra pere pe kudie kudie n be ninu igbesi aye re olojo olori ojo pipe ni iwo ti e ro orun sun o sa ranju kale ban ni bi won o ba fun o laso iwe laso wo abuwo re ni ma da so ojo fun o awon egbon re o dajo so fun o isese elomi debi pe o fe le ma wu aso ya re iko ọmọkùnrin ti ẹ wo si deede ni ẹni ẹlẹni ní báwo sáfíìsì ìyàwó rẹ ẹlòmíì ti ẹ wà tó jẹ wípé nínú eré sísá obìnrin ní wà tó pé nínú kó sáré nínú ayé ó sáré nǹkan tí ò tọ wọn ti fi bá wọn ti fi ṣáájò fún ó ti wá dègún lórí àwọn ọmọ ẹ ọmọ kóòtù òjìrè ẹja sọnu ká mọ̀ bá sọnu o alabi ogun baba sẹ́yìn jẹun kó yé wa wípé egun ó nípa aburú ti kó nínú ìgbésí ayé ẹni orí ọjọ́ pípẹ́ ni wá ń dàwọ́ láàmú àìní balẹ̀ àìní fọkànbalẹ̀ ni gbèsè ló ti ẹ̀sẹ́ sí ọlọ́run tó mọ ọ̀nà àbáyọ tó tọ̀ọ̀tì ẹ̀ mọ bó ti jẹ́ àbí wọn ò tiẹ̀ fẹ́ràn tiẹ̀ láwùjọ wọn ò fẹ́ràn rẹ nlé wọn ò fẹ́ràn rẹ lóko ìkórira wọn dàbọ̀ ọ́ bí ìgbà tí wọ́n bá fi bẹ́ẹ̀ bá fi ìgbọ̀nsẹ̀ nura ìwọ ti wá pé ọgbọ̀n ọdún ó ti pé ogójì ọdún ọ̀rọ̀kùnrin kan pè ọ́ rí pé wámbì kí ló kọ̀ rẹ̀ lọ́dọ̀ alábí ogun bàbá sẹ́yìn mo ti rí obìnrin tó ti lé ní 50 ọdún tọkùnrin sì ti sí lásọ wòrí kábíyèsí rí ọlọrun obìnrin 50 ọdún tí ń sunkún wọ̀rùwọ̀rù pé ọkùnrin ò sí lásọ wòrí ọkùnrin ń pè ń rí wípé wá kí ló kọ ọ̀rẹ́ fún ni nọ́mbà rẹ̀ alábí ogun bàbá sẹ́yìn wá wò ó wọ́n ṣàyẹ̀wò sọ́tún wọ́n ṣàyẹ̀wò sósì alábí ogun bàbá sẹ́yìn wọ ọmọbìnrin yìí alabi ogun baba sẹyin ni ko lo pe obi to bi wa baba re pe ko re pe wa o ni baba nti ku anu se mi e wo ki n to mo batan lo iwo to ba je wipe ohun ri kudie kudie ninu igbesi aye re o lo ilu ebo won tun da pada wale gbogbo n to ba fo baba yi obu ni n ja si inú ti ẹ̀ ránú rárá ọkàn rí balẹ̀ látàárọ̀ dalérí gbogbo ibi tó bá ti fẹ́ ṣiṣẹ́ wọ́n lé ọ ni oníṣẹ́ ọwọ́ ni ọ̀sìn mọ́sẹ́ àmọ́ òrìṣẹ́ gbà òun lọ ń sùn ní wọ́kṣọ́ọ̀bù rẹ̀ àbíwọ̀ ti ẹ̀ ránlẹ̀ ọ̀ ti ẹ̀ wá rí lékọ́ sí láti àìmọye ọdún
iwo ti e wa re yi won ni kan won kunrin re o le domo agbobirin ni wo to ti pe nle oko titi won fe yawo le o sibe sibe na o bi mo o ti se ai kina pe ayewo lotun o sayewo losi abi wo ba sun pere bayi o ti ma da nkan omo kunrin sara elomi owo moto lati bus stop de bus stop kan to ba ile sun pere o ti ni balopo loju orun oko orun ni wa nda wo laamu ni abore elegbe to ba ti wa lohun to ba ti ri nkan pupa loju ala abore je o nji laaro bayi oyun wa le ni billion la ba tin momo lo sodo alabi ogun baba seyin ni number 11 alafo ni number 11 alaso bus stop ni ola oluwa along aic road ni kola bus stop alagbado ni ilu eko number 11 alaso bus stop ola oluwa ni along aic road kola bus stop alagbado ni ilu eko tabi ko mo pe alabi ogun baba seyin sori number yi 081-084-21-950 tabi 080-77-884-965 080-77-884-965 080-77-88-4965 odo alabi ogun baba seyin ni o ja si

0: àgbàlagbà oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílùú Èkó tó ní àpèjẹ ewé àtẹgbò tó ń jẹ́ lọ́wọ́ ní mọ̀nà wà àlàbí ògún bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀hún. Elédùà ló jogún ọ̀nà àgbà lewé àtẹgbò fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń lé fùrù kọ́kọ́ yọ ayé ẹni lẹ́nu. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ó sì lálàáfíà pípé gbọ́jú ogun àfiṣe ni tàbí ìbínú ayé lórí iṣẹ́ ni tẹni àbí mí àlàbí ògún bàbá àsẹ́yìn ni ọkàn sí tó fi dórí ìtọ́jú ohun tí ń fa ìdènà àìrọ́mọ bí fóbìnrin àtọkùnrin ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn. Kábánibẹ̀ lọ ń kánì táyé fi sí ni láàrọ̀ ó sì kúrò lọ́gán. Ohun tẹ̀yọnú ayé ayé fífẹ́ ni fún rere. Iṣẹ́ alájẹ́ asínà ọ̀la dẹ́dà fi bẹ́gbẹ́ pẹ́ bọ́gbà tó láwùjọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú. Ìjákulẹ̀ àmúbo rere ogun promise and faith. Àlákàlà táyé fi sọ ni sínú ìgbèkùn. Ní ìbẹ́lẹ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tírú ẹni bí ó sì mórí bọ́. Àǹfààní wà fún ọ náà láti rí àlàbí ògún bàbá àsẹ́yìn. Wọ́n wà ní nọ́mbà 11 bíbíire Mayer Street, Alaso bus stop, Ọlọ́olúwa along AIT road, Kọ́lá bus stop, Alágbàdo Lagos. Telephone 08108421950 tàbí 08077884965.
1: Bó ṣe jẹ́nu láti àgbàlá àlàbí ògún bàbá àsẹ́yìn bẹ́ẹ̀ bá ti pè wọ́n, ọ̀dọ̀ wọn ni ó já sí. Bí ojú ọ̀nà bá fẹ́ pòrúru ẹ pè wọ́n sí nọ́mbà tá a dákọ̀ yìí. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ nítorí ẹni bá lọ ló bá kú. Ọ̀nà tẹ́gùn gbà já ọmọ ẹ̀dá láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ó pọ̀ rẹpẹtẹ. Ọmọbìnrin tí mò ń sọ yìí, àlàbí ògún bàbá àsẹ́yìn ni ó rè é pé bàbá tó bí wá. Ó ní bàbá ń ṣe aláìsí. Ǹjẹ́ ìyá rẹ̀ ń kọ́? Ó ní ìyá ń ti lọ yan kọ nílùú ibòmíì. Ṣé ìyá rẹ̀ sá wà láyé? Ó ní bẹ́ẹ̀ ni. Àlàbí ògún bàbá àsẹ́yìn ni àyàfi kó lọ pè ìyá rẹ̀ wá o. Bó bá dọ́dọ̀ àwọn lọ̀rọ̀ rẹ̀ ó tó lójú. Ǹjẹ́ òní máa ṣe yín kàyéfì pé ọmọ tó kù díẹ̀ kó pé 50 ọdún ṣáàtì ẹ̀ dépé rú ẹ̀ lọ́mọ ti dìyà. Ó sì wà páálí rẹ̀ wọn ìgbà. Ọkùnrin ò gorí ẹ̀ rí. Bẹ́ẹ̀ ni gbogbo ohun téèyàn ní láyé ló ti ní. Àmọ́ so wá ní ó wá nira fóun kó tó máa kọnu sọ. Òun ti ẹ̀ kọnu sọkùnrin láwọn àyè kan. Wọ́n ṣe bí òun fẹ́ fi àwọn sowó ni. Gbogbo ọmọbìnrin ọ̀hún bó ṣe rẹwà tó bí egbe. Ọmọ Nàìjíríà ẹkún gbọ̀n ní ọkàn mi pòrúru. Ọmọbìnrin bá wá ìyá rẹ̀ lọ. Ìyá tá ń wí yìí ó ti fẹ́ pé 80 years. Ìyá ìjókòó àlàbí ògún bàbá àsẹ́yìn wá ń bí. Ìyá ilé kúlà àti jẹ́wọ́ àrùn. Kí ló ṣẹlẹ̀ nígbà báyìí? Ìyá bá bú ẹkún. Ìyá ìsunkún àlàbí ògún bàbá àsẹ́yìn sásọ fún pé kó sọ̀rọ̀. Ìyá ẹ̀ bá sọ̀rọ̀ lónìí. Nígbà táwọn wà ń nílùú kan tí ìní dákọ nípínlẹ̀ Èkìtì. Ọlọ́kọ̀ ń lówó lọ́wọ́ dáadáa. Àwọn ẹbí ọkọ ẹ wá fẹ́ fẹ́yàwó mi le. O bá fi ó kan, o fi kún éjì. Ló bá gboku awo lọ. Ẹja bẹ̀rù ayé. Ẹ̀yin ìyá wa, ẹja se pẹ̀lẹ́. Ẹ̀yin ìyá wa, ẹja se mẹ̀dọ̀. Ẹ má jà torí òní bọ̀ lájẹ́. Ẹ má jà torí owú ká fi fa ègún sórí ọmọ wa. Àlàbí ògún bàbá àsẹ́yìn mo gbé sára ọwọ́ fún ọ. Àlàbí ògún bàbá àsẹ́yìn ọmọ ọmọ ọdẹ tó náà tún wá jọdẹ. Ẹni ẹ bá rí ẹbí tẹ́ ẹ bá ráwọn tó ní nǹkan Yorùbá tó kọ̀nfáàmù lọ́wọ́ láyè sí ìran ọdẹ wọn ti wá. Èyí àlùjọ̀nú fún wọn. Èyí tí wọn yóò fún wọn. Èyí tó lù gbó fún wọn. Èyí tí mo gbẹ́ nílọ ìkìlọ̀ kọ rẹ̀. Ẹgbẹ́ rí ó fún wọn. Gbogbo ẹ̀ wọ́n dàpọ̀. Àlàbí ògún bàbá àsẹ́yìn ọ̀nà tí fi wo sẹ́. Mo mọ̀ ọ̀nà tí fi wo sẹ́ ó tó bí ọ̀nà méje. Yóò wà tẹ́lẹ̀wọ́. Yóò wo fá. yo wo mi lati ri di ogun tin jayan atona abayo ni oni matemi mole matemo mi mole oni je nraye gbe oni ma rifin be ni ejonu aye to daju teyan fi fere eyan alabi lati ri di ogun tin jayan atona abayo ni oni matemi mole matemo mi mole oni je nraye gbe oni ma rifin be ni ejonu aye to daju teyan fi fere eyan alabi ogun baba seyin ni lowo bo fi so fun wo ton fi owo osun mi ogiri gbigbe amuwo olorun ni opopolopo looto ama awon kan wa ti samuwo olorun to je pe eyan ni ebe olorun o se bi gege bi oro omobirin ti n ba lo iya e ba ni oun gbo o n lo ile alawo iyawo toko n wa fe le ohun bi o se mu wa lo n gba oju ibi ti itimo to ti da mi le ti seyo oju re gangan lo n fi kini ohun si boko n ba ti wa fe sumo kini ara omokunrin o si lo le amo bo ba ti sumo omokunrin o do gbangidi ti ni igba to mo obirin yi to se ti won oro na abayo oko won ori sumo tori to ba ti wo yara re nkan omokunrin o ni le ara mi bu ma so mu ka wole riyan pe aye akamara alabi ogun baba se

0: bí inú ta ìrókò tẹwẹ́tẹwẹ́ àlàbí òkú bàbá àsẹ́yìn àgbọ̀njẹ oníṣègùn ìbílẹ̀ kónkó bí owó arọ́ta mi lágbẹ̀dẹ lọ́lọ́run gbé kalẹ̀ fún sàtá wa yìí mo ti bá mi tọpinpin lórí ohun tó ṣókùnkùn tí ò yé mi mọ́ tọ́lá àbáyọ sì ń tẹ̀lé pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run nípasẹ̀ agbára ìṣẹ̀dálẹ̀ ran baba ńlá wọn iṣẹ́ rẹ ni ọlọ́dẹ́dẹ́ àbí òkúta láyé dà sọ́jà tiẹ̀ bí wọ́n bá ti ń pawọ́ ló ń túká mọ́ ọ lọ́wọ́ alákọ̀jọ rere ó ti lọ́wọ́ nínú àlàbí òkú bàbá àsẹ́yìn ni ọ̀tọ̀ náà ṣé ń jojú oorun ni tiẹ̀ ni àbí ìbálòpọ̀ ojú àlátáyé tí gbogbo àṣeyọrí lọ lọ́wọ́ ẹni wúra rẹ níran lórí rẹ̀ ọ̀dọ̀ àlàbí òkú bàbá àsẹ́yìn ni ọ máa bọ̀ jàǹkárì wọ̀ ló ń kọ́ wọn lójú lọ́sàn gan àmì àwọn àgbàlagbà ni kọ̀dá bí wọ́n bá ti sùn wọ́n máa bára rẹ nínú ilé àkọ́kọ́ àlàpà tàbí bára rẹ nínú odò pọ̀nrú ẹ̀ wọ́n tó ń gbé ọmọ jó lójú oorun tó ní òsìgbó lára rẹ lójú ayé máa bọ̀ wá sọ́dọ̀ àlàbí òkú bàbá àsẹ́yìn oníṣẹ́ ọwọ́ ni ọ́ ni ìbá àsìjẹ́ oníṣòwò ni tiẹ̀ tó fẹ́ kọjá rẹ máa ń ta warawara máa bọ̀ wá sọ́dọ̀ àlàbí òkú bàbá àsẹ́yìn ẹ̀yin kọ̀ǹtáktọ̀ àtẹ̀yìn tẹ̀ ń wọ ipò kan ẹ̀yọ́ nú ayé téèyàn fi rọ́nà lọ nínú ayé ń bẹ lọ́wọ́ bàbá téèyàn ó sì dìde jẹ́ èèyàn nínú ayé àǹfààní wà fún wọn náà láti rí àlàbí òkú bàbá àsẹ́yìn máa lọ sọ́dọ̀ wọn ní nọmba 11 bíbí Remaya Street Alásù bus stop Olóòlúwa Along AIT Road Kọ́lá bus stop Alágbàdo Lagos telephone 08104219 50 tàbí 08077884965
1: Àlàbí òkú lẹni re sórí Bẹ́mídé.
2: Nítorí àkókò wa nítorí ó pọ̀ níkùn ó sì tún pọ̀ lẹ́nu. Àlàbí òkun bàbá sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni wọ́n ti ṣàlàyé fún wa tégun tí já ni. La fi ń sọ fún wọ irú kíní ń já ológun nínú gbèsè ayé rẹ. Àìrọ́mọbí ni àìlè ṣe dédé lọ́dọ̀ ayé ẹni ni. Wọ́n ti ẹ̀ máa fi tẹ̀sọ́ sẹ́yìn tó jẹ́ pé ọkùnrin tó bá fẹ́ gorí ẹ̀ nǹkan ọmọkùnrin rẹ̀ yóò rọ ni tàbí kí nǹkan mọ̀ wọlé nǹkan ọmọkùnrin kó mọ̀ wọlé sára obìnrin mi. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ wípé àrùn tí ń ṣe lára bíi pé kí nǹkan máa rìn lágọ̀ọ́ ara rẹ̀ ni. Ẹlòmíì yóò kàn máa gùnfẹ̀ gìrì. Irú àìsàn ká àìsàn tí má sì wọ́ lágọ̀ọ́ ara tó o ti gbìyànjú sí tí ò lọ àbí orí wípé ọwọ́ rẹ̀ ò tẹ́nu ogun tí ń jà ọ́ orí pé ò tẹ́gbẹ́ bó bá débi ìwọ́n lé ọ ìwọ́n ti ẹ̀ ti kọ́lé àbí ọ ti ralẹ̀ kalẹ̀ ọwọ́ akọ́lé ọ ń lọ ó ti dilé àkọ́kù ọ ti ẹ̀ jà síbẹ̀ mọ́ ó dàbí pé wọ́n ti rí nǹkan mọ́bẹ̀. Àlàbí òkun bàbá sẹ́yìn mọ ọ̀nà tí ó bọ́ fi gbàdúrà tí nǹkan fi dáa. Ẹ já máa dágbé lórí ètò Ọlọ́run òṣèbí fún talẹ́ yìí lágbára lọ́wọ́ ọlọ́run á tún padà wá lọ́jọ́ mẹ́jọ. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjì ọmọ olójì lẹ́sẹ̀ ní Kírun Àgùnbẹ́ ló ní àjọrùnbẹ̀ nínú àwọn.

Wo shwa ju pe